0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Ekojumo mo kiyin iroyin ni kutu ailamu afin lati ikani Adaba FM 88.9 akore ile laramo kin la wa ta tin gun sategun. Ope yemi jo danu ni iroyin sajuna egbo koko to wa ninu iroyin na. Awon eyan ipele Ekiti yoyan gomina tuntun loni gege bi ajo eleto dibo lolede Nigeria o ti se atun dibo ni apa gusu ipele Ondo. Ile ejo nlo ti ju iya ati omo to je ti awon agbeban si ewon ogoji odun. Nse loro dabi nkan gege bi iko hipobi o se ti rokun Nnamdi Kanu. Iroyin na ri lekunrere ajo eleto dibo lolede Nigeria INEC lo ti so dimo pe gbogbo eto on lo ti to baye lati se eto idibo atide eto dibo ni apa gusu ipinle Ondo eti o waye loni eto idibo ohun on lo je pe won yo fi de alafo ilegbimo asofin agba leye leyin ti o je pe won yan Jimo Ibrahim gege bi asoju ninu ajo isokan agbaye awon iko eleto idibo na ti wa soro idanojo fawon oludibo atawon toro kan bi pe gbogbo awon ohun elo dibo atawon iko re to fi mo awon iko eleto abo na je pe won ti ko lo si agbegbe on baye lati le ri daju bi pe eto dibo on lo bo se to ati bo se ye ajo eleto dibo on to fi lede bi pe awon oludibo ti won fi oruko sile lati dibo ni ibi eto dibo ohun eleyi to je pe yo waye baye o na to bi egberun lona orin lini egbeta o din die ti ireti si wa wi pe won yo kopa kaakiri ibudo idibo ni ipinle yi ba kan na ewe nsi ni awon egbe osilu merin ona je pe won ni won lanfani lati kopa nibi atundi eto idibo ohun ti yo waye bi gbogbo e ba se tin lo e mo gbo ni ile ise Adaba FM pelu eto idibo ti gomina ipinle Ekiti ti o waye. O le ni milionu kan awon oludibo ti ireti wa wi pe won yo kopa nibi eto idibo eleyi to je pe yo waye ni ipinle Ekiti loni lati le yan gomina tutun. Eto idibo ohun o ni gomina ipinle na lowo yini bi odun Oyebanje tegbe oselu APC atawon oludije bi metalami ni won yo ti kopa waye ajo eleto idibo lolede Nigeria INEC ni won ti wa soro igbaradi won lati seto idibo eleyi to je pe yo gbonje fegbegba wo bo ninu iroyin mewe o ni awon iko eleto abo olopa ni won ti fi lede wi pe awon ti pari gbogbo eto baye lati ko awon iko eleto abo re kaakiri awon ibudo idibo ni ipinle Ekiti saju eto idibo gomina ohun commissioner olopa to wa nigbanu ro amojuto eto abo lori eto idibo ohun Abayomi Sogunle o fi lede wi pe awon iko eleto abo na no je pe won yo se amulo ilana lati le je ki alaafia kojoba lasiko eto idibo ohun o ni awon iko re ina je pe won ti ko lo kaakiri awon ibudo idibo lati mojuto awon eto idibo ohun. Nibi o se ti to bi odun kan baye leyin ti oba Awujale ti Ijebu oba Sikiru Adetona to waja nse ni igbimo awon afobaje labe idari Olisa yini oloye Rashidi Adeoye Adesanya no je pe won ti fowo si oruko awon omo ba bi marun bayi fun ipo ohun aran ti pe Awujale ina je pe o waja ni ojo ketala osu keje odun 2025 leyin ti o lo odun mokanle ni adorun loke ipe leyin ti o si je pe o ti lo odun marun din ni adorin ni ori apere baba nla re iroyin fi yenu pe gomina dapo Abiodun ini oje pe o fi ni oje pe o fowo si ti won si ni nse ni Liza ohun to je igbimo awon afobaje won ni ba mo pelu ofin fifi obaje atawon olóye ni ìpínlẹ̀ náà yìí ṣe ni wọ́n ti wá dárúkọ àwọn ọmọọba ọ̀hún eléyìí tó jẹ́ pé wọ́n fọwọ́ sí àwọn ọmọọba adémọ́rìn aliu kuye ọmọọba isiaka isiak ayọ̀dẹ́lẹ̀ adéwálé adékọ̀yà àti ọmọọba ọ̀nàbànjọ abimbola john tó fi mọ́ ọmọọba olúwaṣeun wahid ọmọpẹ̀nu ọ̀nánúgà àti ọmọọba ọlábọ̀dé ọ̀nánúgà. Gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo lọ́jọ́ pé ó ti ṣe ìkìlọ̀ tó lágbára báyìí fáwọn ọ̀daràn ní ìpínlẹ̀ náà yìí ṣe ni ó ní àwọn tí wọ́n má sì tún wu ìwà ọ̀daràn wọ́n fi mú kẹ́rukú ata òfin ni èyí tó sì jẹ́ pé òun ò buwọ́lu ìwé ìṣekúpa ni wọn tí wọ́n bá ti lè dájọ́ fún wọn. Okpebholo ọ̀hún lọ́jọ́ pé ó kéde yìí lásìkò tí wọ́n ṣe àfihàn àwọn afurasí kan eléyìí táwọn ikùn elétò ààbò tí wọ́n fi kélé òfin gbé ní olùiléeṣẹ́ elétò ààbò ọ̀hún nílùú Benin. Gómìnà ọ̀hún ló tún wá tún ṣe ló tún ran àwọn tó jẹ́ ló tún gbóríyìn fún àwọn ikọ̀ elétò ààbò ọ̀hún tí wọ́n fi kélé òfin gbé àwọn afurasí náà eléyìí tí wọ́n wo ìwà ìjínigbé. Ìròyìn kùtù àìlẹ́gbọ́ láti kàn ní Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kínláwà tá a ti ń gbóhùn sátẹ́gùn tá a bá padà dé. Ilé ẹjọ́ jùyà àti ọmọ eléyìí tí wọ́n ṣe ìrànwọ́ fún agbébọn lọ́wọ́ wọn fún wọn ní ẹ̀wọ̀n 40 ọdún bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ di nǹkan gẹ́gẹ́ bí ikọ̀ hip hop bó ti rọ́kùn Nnamdi Kanu. À ń padà bọ̀ ẹ kú kalẹ̀.

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ baba aṣọ, iyùn baba àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn kù.
1: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ńṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
2: Abà ayé òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abà Mixo. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abà Mixo kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abà Mixo láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 Abà Mixo gbogbo ìgbà.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Ẹ̀ka àbọ̀padà láti òkè lọ́hún fẹ́kùnrẹ́rẹ́ ìròyìn lè kàn sí wa lórí ìtàkùn ayélujára www.araba889.fm ẹ̀sìlẹ̀ download application wa ní Google Play Store Araba FM. Bákan náà lè darapọ̀ wọn láwọn ojú òpó ìbáraẹnisọ̀rọ̀ Facebook, Instagram àti ìtàkùn X at Araba 889FM. Araba FM TV lẹ́ẹ̀tì bá wa pàdé lórí YouTube wa. Ẹ̀sìlẹ̀ fi ìròyìn sọ́wọ́ sí wa lórí email newsroom at Araba 889.fm. Ìròyìn tẹ̀ síwájú. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti pàṣẹ báyìí kí wọ́n kó àwọn ikọ̀ elétò ààbò lọ sí ọ̀dọ̀ àjọ National Institute for Policy and Strategic Studies ní Koro nípínlẹ̀ Plateau. Èyí kò sẹ́yìn ìkọlù àwọn agbébọn eléyìí tó wáyé sí agbègbè ọ̀hún gẹ́gẹ́ bí ó sì ti gbẹ̀mí àwọn ọmọ ogun méjì àtọlọ́pàá kan. Ààrẹ ni ìṣẹ̀lẹ̀ yìí ó ní ó túbọ̀ mú kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tún fẹnukò láti lè rí dájú wípé wọ́n dáàbòbò ibùdó elétò ààbò ọ̀hún láti má jẹ́ kí àwọn atiláwé kí wọ́n tún ṣe ìkọlù síbẹ̀. Ilé ẹjọ́ gíga onájọ́ pé ó ti dájọ́ báyìí fún ìyá àti ọmọ tó jẹ́ adarí agbébọn kan tí wọ́n ti ṣekú pa yìí ni Kàchálà Ibrahim Batujo. Ó ti ní kí wọ́n fún wọn ní ẹ̀wọ̀n 40 ọdún ẹnìkọ̀ọ̀kan wọn báyìí. Àwọn ọ̀daràn ọ̀hún ó ní Safiya Saliu àti Alima Abdullahi. Wọ́n ni wọ́n jẹ̀bi ẹ̀sùn wípé wọ́n fún Batujo wọ́n fún ní ìròyìn lórí ẹ̀rọ ìléwọ́ rẹ̀ tó sì jẹ́ pé lórí àwọn bí ó sì ti ń wu ìwà sùmọ̀mí tí wọn ò sì lọ sọ fún àwọn ikọ̀ elétò ààbò. Yìí ṣe ni ilé ẹjọ́ ọ̀hún lábẹ́ onídàájọ́ Ahua Yiwa ná jẹ́ pé ó ní àwọn ọ̀daràn méjèèjì ọ̀hún tí wọ́n jẹ́ obìnrin ná jẹ́ pé wọn ò lọ fún àwọn ikọ̀ elétò ààbò. Ní ìròyìn lórí ìṣọwọ́ṣiṣẹ́ Batujo eléyìí tó jẹ́ pé ó ń wu ìwà sùmọ̀mí. Ikọ̀ hip hop lọ́jọ́ pé ó ti kéde wípé àwọn ti rọ́kun ọ́fíìsì adarí ikọ̀ hip hop ọ̀hún àti olùdarí Radio Biafra. Yìí ṣe ni ọ́fíìsì méjèèjì ọ̀hún ni Nnamdi Kanu inú léwájú wọn. Ikọ̀ ọ̀hún ó fi léde wípé ìgbésẹ̀ náà ó ná jẹ́ pé yóò sì wà bẹ́ẹ̀ bó sì ti wà. Bákan náà àtijáde tí wọ́n fi síta náà ti ní ìgbésẹ̀ ọ̀hún ló wà níbàámu pẹ̀lú àmójútó ikọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ṣe ni ìdí tí wọ́n fi rọ́kùn rẹ̀ ọ̀hún òun náà ni wọn ò sọ lẹ́kùnrẹ́rẹ́. Ǹjẹ́ ibi tí a rí mọ́ rèé lórí ìròyìn wa fún ti àárò òní, ṣùgbọ́n ká tó mọ lọ kókó tá a mẹ́nuba rèé lẹ́ẹ̀kan sí. Àti fún yín níròyìn wípé ó lé ní mílíọ̀nù kan àwọn tó jẹ́ olùdìbò tí ìrètí wà wípé wọn yóò dìbò lónìí nínú ètò ìdìbò gómìnà tó jẹ́ pé yóò wáyé. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ìpínlẹ̀ Ondo lápá gúúsù ìpínlẹ̀ Ondo yóò dìbò láti ṣe àtúndì ètò ìdìbò. Àtúnfíròyìn wípé ilé ẹjọ́ gíga ló ti ní kí ìyá àtọmọ tó jẹ́ ti adarí àwọn agbébọn tí wọ́n porúkọ rẹ̀ ní Kàchálà Ibrahim Batujo kán mọ́ lọ sí ẹ̀wọ̀n 40 ọdún ẹnìkọ̀ọ̀kan wọn. Àtúnfíròyìn wípé àwọn ikọ̀ hip hop ná jẹ́ pé wọ́n ti rọ́kun ipò Nnamdi Kanu báyìí. Èyí ló pin ìròyìn kùtù àìfún ti àárọ̀ tòní Sunday Ajíbóyè lólóòtú ìròyìn. Ọ̀pẹ Yẹmí Jọ̀dánù Mọ́wá ṣe ti gbọ́yìn. A kú yọ̀tọ̀ mi pín ọ̀sẹ̀.

0: big bag.
1: Gaining velocity on Adaba FM.
2: Ṣé ń gbádùn àdàbà?
3: Mo ń gbádùn àdàbà.
2: Mo ń gbádùn àdàbà.
3: Mo ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.
5: Gbogbo wa là ń gbádùn àdàbà.
6: Exfusion Community kórè dà sílẹ̀. Mo e ìdánilẹ́kọ̀ọ́ alágbára fún gbogbo ènìyàn nílùú Àkúrẹ́ àti ìpínlẹ̀ Ondo lápapọ̀ láti mọ̀ nípa ẹ̀rọ ìgbàlódé àtọ̀nà àgbà tá a fi ń dolówó dọlọ́rọ̀ tọ́kẹ̀yìn ó sì balẹ̀. Ìdí rèé tí Exfusion Community fi gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀ fún gbogbo nípòjípò tó fẹ́ bọ́ lọ́wọ́ ogun àìrínà àìrílò. Gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ atẹ́nìkọ̀ọ̀kan lọ̀rọ̀ yìí kan láti wá kọ́ nípa lílo ẹ̀rọ ìgbàlódé Artificial Intelligence fún ìdúnàdúrà láti pàwọ́ gọbọi. Ọjọ́ ìsinmi Sunday ọ̀sẹ̀ yìí June 21 ni ìdánilẹ́kọ̀ọ́ yóò mọ̀ wáyé. Abala àkọ́kọ́ yóò mọ̀ bẹ̀rẹ̀ láago 2 ọ̀sán. Abala kejì yóò sì wáyé láago 4 ọ̀sán. The Born Hotel Ijako. Oh yes, Exfusion Community is calling on all residents of Akure and Ondo State at large to participate in this artificial intelligence training designed to show people how to leverage on AI to earn income in the financial market. What are you waiting for? Join us at Born Hotel Ijako at this week Sunday, June 21. First session starts by 2 p.m. The second session holds by 4 p.m. Call 080-3585-0791. 080-3585-0791. Exfusion Community is saying it is your time to have financial freedom.
7: Ilé ìwé St. Thomas Aquinas College nílùú Àkúrẹ́ pé ọdún 75 years. Kale ètò àjọ̀dún náà yóò ṣe lọ rè é ní ọjọ́ Wednesday, ọjọ́ 24 oṣù kẹfà, ni a ó ṣe àṣekágbá ìdíje àròkọ àti ìtàn, ìyún essay writing and history quiz láàrin àwọn akẹ́kọ̀ọ́. Ní ọjọ́ Thursday, ọjọ́ 25, ni a ó ṣe ìfigagbága eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láàrin àwọn akẹ́kọ̀ọ́ iléèwé oríṣiríṣi. Ọjọ́ Friday, ọjọ́ 25, la ó ṣe ìfilọ́lẹ̀ iṣẹ́ àkànṣe ìyún project commissioning. Tí ó bá wá di ọjọ́ Saturday, ọjọ́ 27, ni a ó ṣe dinner party ní gbọ̀ngàn ìgbàlejò jò tí a mọ̀ sí The Dome nílùú Àkúrẹ́, níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn yóò ti máa gba àmì ẹ̀yẹ ní dédé agogo 6 ìrọ̀lẹ́. Ní ọjọ́ Sunday, ọjọ́ 28, ni a ó parapọ̀ láti ṣe ìdúpẹ́ nínú ìjọ Mary Queen of Angel Catholic Church Hospital Road nílùú Àkúrẹ́ ní dédé agogo 10 òwúrọ̀. Gbogbo ènìyàn ẹ wá bá wa yọ̀ ACA at 75.
8: Jerusalem's ọrùn orí mi.
9: Béèyàn bá gbélé ayé ṣe rere tó fi pọn rere lílẹ̀ fún ọmọ àtẹbí, a kò lè ṣe láìrántí wọn. Ó pé lọ́dún kan tí bàbá wa Chief Lawrence Afolabi ọmọ Rege, bàbá ìjọ Sacred Heart Cathedral Church Àkúrẹ́ ti fi ayé ìsílẹ̀. Bàbá wa olùfẹ́ wọn, abiyamọ tòótọ́, ìfẹ́ rẹ, ọgbọ́n rẹ, ìgbàgbọ́ rẹ àti ìfẹ́ tó ní sí gbogbo ènìyàn ṣe ń tàn mọ́lẹ̀ láàrin wa lónìí àti lọ́jọ́ gbogbo. Àwọn ọmọ àtẹbí rẹ ń dúpẹ́ fún ìgbésí ayé rere tẹ́ gbé àti wípé ipasẹ̀ ọ̀nà rere tẹ́ fi lélẹ̀ láńtọ̀ títí láé la ó máa ṣèrántí rẹ o bàbá. Bọ́ nínú re Chief Lawrence Afolabi ọmọ Rege ma gbọ́run ṣọ̀run re ọ̀sun ọmọ láti ọmọ àjọ̀gẹ̀dẹ̀ sun ọjọ́ lúṣu ọ̀gẹ̀dẹ̀ láàdójẹ́ mọ́ bọ̀gẹ̀dẹ̀ àdónù ọmọ tíṣẹ̀ ní òpinrin àdódà ọmọ tíṣẹ̀ lórí tọ́ba-tọ́ba àdó bàbà ọkọ̀ bàjẹ́ bí ìṣòwò bọ́ òvì ìwárè egbèlàdé egbèlàhọ̀ ó vẹ̀gẹ̀dẹ̀ mọ ọmọ alọ́ba lẹ́yìn bí òkè ọmọ àdòdó tinú yàrá ẹ̀ṣọ́ mọ lóore àdósùn ọ̀sùn àdóre ní reni àrìṣẹ́ inú ẹni ní ìjàdí àdóre mi máa sùn láyé olùgbàlà títí dọjọ́ àjínde típìnyà ò ní símọ́ gbogbo ọmọ àtẹbí ló ń kéde.
10: The Ondo State Water Corporation Project Implementation Unit under the Ondo State Ministry of Water Resources, Public Sanitation and Hygiene in collaboration with the African Development Bank announces the commencement of the physical construction phase of the Akure Water Supply and Sanitation Project. As the laying of primary pipelines begins, some roads, farmlands and landed properties may be temporarily affected. If you or your property is affected in any way, including issues relating to compensation, blocked roads, gender-based violence, exploitation, or sexual harassment, please call the toll-free line 0800-000-0266. Complaint boxes are also available at project sites for prompt resolution. You can also contact us on our email complaints.awsspiu@gmail.com.
0: Honorable Ayodele Akande, Commissioner for Water Resources, Public Sanitation and Hygiene, appreciates Governor Lucky Orimisun Ayedatiwa for his commitment in providing clean water for us in Ondo State. Odatiwa, Odiron.
4: Ijọ́ ìrọ̀rùn, 8 a.m. to 10 a.m.
11: and 10 a.m. to 12 noon.
4: New Town àti ẹ̀yìn Olúkayọ̀dé.
11: Olúwa yóò bùkún yín.
4: Àmì.
12: Abala, she Florence, Amalo Game, and the Padu.

0: kúrẹ́ pàtọ́rù wa.
1: orí fọ.
0: ọyà sinmi nínú làálàárín.
1: èyí ni kẹ̀tẹ̀kẹ̀tẹ̀.
0: ẹbí ọmọ rege lulu àkọ́rẹ́.
1: jésù kéde.
0: ọdún kan gbáko.
1: àbáyọsí florence.
0: àfọlábí ọmọ rege.
1: ìgbà yé òṣèṣe.
0: ire
1: lọ síbi ìsinmi ayérayé.
0: àdúpẹ́ fọ.
1: kúrẹ́kù ọgbọ̀nrin.
0: ẹ̀dẹ̀rú.
1: àdúrà arálẹ́ fọ.
0: ọlọ́run àjíǹde.
1: àgbà ọ̀sáfẹ́fẹ́
0: rire.
1: ẹ parí ire kò kó olùgbèsè ayé ènìyàn.
0: àtàmọ̀ràn rẹ.
1: mò ń gbìyànjú ọdọ ni.
0: àbá kan ṣíṣó.

0: Àmẹ́ríkà rẹ ti ọdún 2026 ti ọdún yìí ṣe ojú wa láyọ̀ àti àlàáfíà. Ọpẹ́ ni fún Ọlọ́run. Bẹ́ẹ̀ ni o, ìjẹ́jú ti ìlú Ìkàrẹ́ ti ọdún yìí wọlé bá wa láyọ̀ àti àlàáfíà. Ẹ jẹ́ kí a jó, ẹ jẹ́ kí a yọ̀. Torí ọdún ìjẹ́jú ti ọdún yìí ṣojú wa. Kẹ̀bí ọdọọdún báyìí ni pèrègùn rúwé. Ọdún òní débẹ̀ ká má rọmọbì lórí àtẹ. Èrèdí nìyí ti kábíyèsí. Ọba Àkárí Mọ́mọ̀ di olúkàrẹ́ ọ̀fìkàrẹ́ àti gbogbo òrìgbò. Ìlú Òkèlà, Ìkàrẹ́ fi ń pe gbogbo ènìyàn síbi àjọyọ̀ ọdún ìjẹ́jú ti ọdún yìí. Ìlú Òkèlà, Ìkàrẹ́ àkókò Ondo State. Bí àwọn ètò náà yóò ṣe lọ ni eléyìí. Ní ogúnjọ́ oṣù kẹfà ọdún tí a wà yìí ni ijó tayọ̀ tẹ̀rí-tẹ̀yẹ àti àṣà wa nílùú Òkèlà yóò máa wáyé láàárọ̀ kùtùkùtù. Tọ́bọ́ wa dàgbọ́ méjì ọ̀sán ni Aláàjì Empress Sami Wonder yóò máa kọ̀lẹ̀ sí wa nígbàtígbàtí. MC Ewan Olúkojú yóò máa darí ètò ní ọjọ́ náà. Olórí Èrìgbò Prince Dan Suleiman Ismaila Vice Chairman Aláàjì A. Ambali Secretary Àkárí Ismaila Financial Secretary Prince Tajudeen Ọlọ́nọ̀la Assistant Secretary Bọ̀dé Adépọ̀jù àti gbogbo àwọn ọmọ Òrìgbò lórí pé ẹ jẹ́ ká jó, ẹ jẹ́ ká yọ̀.
1: Ẹ kú ilé gbogbo ọmọ ajíroko àrokò bọ́dúndé gbogbo àgbẹ̀ tí ń bẹ lókè ẹ̀gàn. Ẹ mọ̀ sí wàá kó àmójúbà chemical blue boat yó. Agẹ́bí dóògùn kòkòrò tí ń fàgbẹ̀ lọ́kàn balẹ̀ tápápákú ìrú ẹ̀kún ọkọ kòrìkòrì. Gbogbo lẹ́yìn ti lò síbẹ̀. Ẹ ti tá kò ta ìlú kò lò. Gbogbo gbà kòrìkòrì yín kòkó yín lọ́rùn sọ yín da láì mọ́ ṣe. Ẹ̀kún ọkọ kòrìkòrì blue boat ni ẹ kówó rà lónìí kẹ́yìn náà orí yàtọ̀. Bí kòkó yín bá ti ń rì tẹ́lẹ̀ gan. Bẹ́ẹ̀ fi ní blue boat á pọ́n lọ wẹ̀ bí edé yíyan. Bí blue boat ṣe ń gbógun ti kòrìkòrì náà ni ó mọ fún kòkó yín lókun so gìnwìnì bí àtẹ ilẹ̀kẹ̀. Kíákíá ni iṣẹ́ blue boat yìí bẹ́ẹ̀ náà ló lágbára láti dáàbò bo kòkó yín fọjọ́ pípẹ́. Iléeṣẹ́ Wacot Limited ń lò pò ó pọ̀ fáwọn àgbẹ̀ oníkòkó tí kòrìkòrì ń dà láàmú. Ìṣọwọ́ṣiṣẹ́ blue boat kọjá adanwo kọjá bẹ́ẹ̀. Àjọ Kòkó Research Institute of Nigeria ti gbé ìyẹ̀wò owó tún jàn lóun tẹ gbà. Ẹ lè ríra ní gbogbo ilé ìtajà tó ń ta ojúlówó oògùn kòrìkòrì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Chemical Blue Boat ni ẹ béèrè fún kí kòrìkòrì ó dágbére fóko yín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0811-891-0336 tàbí 0811-891-0234. Blue Boat, ẹkùn ọkọ kòrìkòrì dé. Ẹ kú oríire gbogbo ọmọ ajíroko.
2: Apure, are you ready for the biggest pool party experience of the year? Get ready for fun, vibes, and unforgettable memories at the Manox Amusement Park Pool Party. Opening on Friday, the 26th of June, 2026, by 6 p.m. at Manox Amusement Park, Oda Road, Akure. It's going to be epic. Come and enjoy exciting water games, bikini contest, great music, amazing vibes, and loads of fun. Bring your friends, bring your energy, and come make memories that will last forever. Don't miss it! Friday, 26th June 2026, by 6 p.m. Gate pass is 8,000 naira per person. Couple, 15,000 naira. VIP, 25,000 naira. At Manox Amusement Park, Oda Road, Akure. Manox Amusement Park, where fun comes alive.
1: Àlàáfíà fún gbogbo onílé yìí. Ìjọ Anglican, dásìsì tọ̀wọ̀ ló ń pe gbogbo ènìyàn. Síbi ìṣẹ́kẹrin ìpàgọ́ ọlọ́dọọdún tẹgbẹ́ àwọn ọkùnrin ọmọlẹ́yìn Christi. Fourth Annual Conference of Christian Men's Fellowship. Eléyìí tí yóò wáyé ní ogúnjọ́ oṣù kẹfà ọdún yìí. Níbẹ̀ náà láti mọ fọ̀gọ̀rọ̀ àwọn ọkùnrin joyè patron. Táwọn obìnrin náà sì mọ gboyè patroness ti diocese. Bákan náà lámọ inaugurate àwọn olóyè cathedral àti arch deaconry. Kókó ìpàgọ́ jẹ́ kí ìpè àti ìyẹ̀sípò rẹ dájú. Àfojúsùn Ọlọ́run fún àwọn onígbàgbọ́ ọkùnrin. Yes. Make your calling and election sure. God's mandate for Christian men. Ogúnjọ́ 28th of June 2026 yìí ló máa wáyé ní gbọ̀ngàn St Andrew's Anglican Church, Osho. Aago mẹ́sàn-án òwúrọ̀ gẹ́gẹ́ tó máa bẹ̀rẹ̀. Venerable Seth Akiro, Vicar ìjọ St Andrew Anglican Church, Osho lólùgbàlejò. Mr Joseph Adetula, Diocesan Coordinator. Reverend Abiola Koka, Secretary. Reverend Abraham Akindele Adewinle, Diocesan Chaplain. The Right Reverend Dr Stephen Ayodeji Fagbemi, FICT, CFAT, ni Bishop Diocese. Ẹ mọ̀ gbàgbé, ogúnjọ́ oṣù kẹfà ọdún yìí ló máa wáyé nínú ìjọ St Andrew Anglican Church, Osho. Jésù lolúwa.
3: Are you an attending health worker? The surest and fastest route is getting admitted into Rehoboth College of Health Technology, Akure, a government-approved health institution that trains would-be health workers. It's currently admitting students for 2025-2026 section. Students with O-level results can apply to study community health extension workers, junior community extension worker, dental health technician, medical laboratory technology, anesthetic technician course, health information management, environmental health technology, career giver, and many more. Minimum of 5
4: credit in SSC or GC O level at not more than 2 sittings, including English language, mathematics, physics, chemistry, and biology. Obtain your application form at the registrar's office, Rehoboth College of Air Technology, Alaba Layout, Ofuta Southgate, on payment of 10,000 naira only through the school bank UBA account number 102-56-85067. The completed form must be returned with photocopies of credentials and bank teller before the date of examination, which will be communicated to you. For further inquiries, call 003-82-14452.
5: The National Annual Convention of Rebirth of His Grace and Mercy Ministry is here again. Lift

0: Remix. Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE. Salary.
0: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURNERIC. Turmeric.
0: Ẹ káre, bá ní ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
1: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run ìgbàlà wa dúpẹ́ lọ́wọ́ rẹ pé a mọ Kristi lolúwa tí olùgbàlà. Ọlọ́run gba ọpẹ́ wa. Olúwa gba ẹ̀yìn wa. Lónìí ọ̀nà náà tí o là sílẹ̀ fún wa, ọ̀nà àgbélébù táwọn rìn délé, jẹ́ kó rọrùn fún wa. Àwọn tí o tí fẹsẹ̀ lé ọ̀nà náà lórúkọ Jésù lónìí, jẹ́ kó lè fẹsẹ̀ lé. Gbogbo wa nígbẹ̀yìn ayé wa, mú wa délé o, má jà ṣe lásán ní orúkọ Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká jókòó, yóò dára fún yín o. Híhá ni ẹnu ọ̀nà náà. Ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí rèé o. Híhá ni ẹnu ọ̀nà náà.
1: A tún rí àwọn àfiwé ẹlẹ́lọ́kan táwọn olóyìnbó pè ní analogy, tó tó ń fi hàn wá bí yóò ṣe nira tó láti délé. Wọ́n fi ní analogy méje kan ń sìn. Àwọn àfiwé ẹlẹ́lọ́ bíi méje kan tẹ́ fi mọ̀ pé híhá ni ẹnu ọ̀nà náà. Ẹ̀yin ẹ kíyèsí number one. Àwọn tá a kó jáde nílẹ̀ Egypt wọ́n lé ní 3 million. Àwọn mélòó ló délẹ̀ lérí? Joshua àti Caleb à méjì. Péré láàrin àwọn tó lé ní 3 million, àpẹẹrẹ ọ̀run rèé o. Wọ́n rìn jáde nílẹ̀ Egypt àti gbéyàwó ọ̀tẹ́jọ́, owó ọbẹ̀ ló ṣòro. Ó rọrùn láti di kírísítẹ́nì, láti jẹ́ kírísítẹ́nì ni ò rọrùn. It is easy to become a Christian. It is not easy to be a Christian. Ó rọrùn láti gba Jésù kí lọ́nà láti gbàgbọ́. Kọ́dá ẹsẹ̀ rẹ sílẹ̀, ẹsẹ̀ rẹ tọ́ da lẹ́nu ṣọ́ọ̀ṣì, èṣù lè gbé, ó lè gbé pàdé ẹ lẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì. Bọ́ọ̀bà délé, ọwọ́ ẹ lọ wà, ọwọ́ rẹ ló wà o. Bàkó bá rí ọ lọ́dọ̀ bàbá, torí ẹlẹ́ṣẹ̀.

yo ma don wa o bi a ba wa o loke ta ko ba ri olodo baba ta ba ti ku to ku laye apawe aye ede o ku aye meji ni waju e orun rere mejeje aye raye ni atorun apadi to ba ti miss orun rere o le miss orun apadi if you miss heaven you can never miss hell ameji laarin 3 million odogun odode gbogbo yoku pare sagaju an ti an fayo ku ni egypt ten kigbe hallelujah olorun gba won ku loku eru o dele awon keji adaloji keji oni awon to la ni ba aye nua awon mejo ninu odile kan olorun si ni soju saju olorun iwo nikan mori lolododo niran yi oya e wonu oko gbala o kekeke won agbo se won to le se lori aye agbo ma jo fa ode die mu ani enti oba mobo yo se bi obo eh oro olorun na so ni mo dabi oni bo tu fa won ju o dabi ju fa won sugbon oni emi sarufi o oni si awon arumo dabi arumo ni mi sarufi se christian mi po fi christian mo ko nilo kan belemu memu ko to gboke lemu la ko nilo kan lo ti ogba ti fun oko oto ti wo ko le mo pe ore elese ni o jesu o se ru e o agba se won to ba le se lati gba aye lati gba awon eyan mo koja yen o mo se n to lorun oran o ni gba aye nua eyan mejo adupe lo olohun fun idile nua nua gbagbo iyawo nua gbagbo nu abi mo meta eyin obi e ko mo yin o ko ma je pe ngbe ba dorun to omo yin o ma se soki soki nkan kan lorun apadi e dorun e ri kankan nu omo yin christian ni omo yin ndoko ewu ra omo eni osagba fo onka so wole eroju ole e mo obe ri yin je laye yo to n ba ninu je lorun o mejo nua obi omo meta meteta gba irere kan na pelu e a meteta to ni iyawo kankan won so ko obirin po laye ka ma ko meji meji iko kan ni ani ta ba ni kan nu omo nu ato fe yawo meji ko ni je won nu oko o so ti ya idile kan lolon ti re ni igbala o de kun si o de omi de ro o pa gbo ile aye re e wa lolon won daju lojo yen ti ojo nra won bi omo toto amo ye le ni ti bi omo toto atomo toto ati ya e gbogbo an tan ki aku ewu omo o olorun ba ni wo olorun da si omo aye ni oje o ati baba omo ati mogbo omo wa ati alufa ti an fe so omo loruko gbogbo won lojo pale won mo ojo yen won se wede jesu so oni won gbe yawo abeka won fi yawo fun ni ikun mi de ati yawo atoko yawo ati ara ile yawo atare ali oko ati gbogbo awon alufa ti won fe se sopo o be pale gbogbo won mo mo mo pe de kan ku lojo yen oku agba kan ku ibi an ti se ku ti an ti gba koto ti an kan ma se beria ojode atoku ato omo loku ati gbogbo ato wa be gbogbo won e wa lolorun odaju olorun rorun bayi lati sin o onwe daniran onwe daniran olorun alawo pa onweda niran onweda niran onweda niran owo bayo olorun alawo pa onweda niran dojo binu e tani oduro tani o le duro ni sodom ati gomora eyan merin odidi ilu meji a fi wi ele loketa nu o odidi ilu meji eyan merin a merin angel lo fun ajade won lora o ni oluwa sa sanu fun won okun ajade ojo na bere eno bi awon eyan to lo si lestrade loni e so pe kini won ri ni sodom ati gomora won salaye fi pe ko sen to le gbe sodom ati gomora ibinu olorun ode ko nbe doni won ni ile yen mo ri ni ti o ma so ke wuya wuya wuya kikieru ni e pe
ẹ̀yin ara ọlọ́run sì bínú sí Sodomu àti Gomora dóní ìbínú ọlọ́run sọ̀rọ̀ foríkó èèyàn mẹ́rin èèyàn mẹ́rin èèyàn mẹ́rin àwọn ọmọ ogun Gideoni 32,000 yẹn analogy mi nu àfiwé mi nu nínú 32,000 ọlọ́run gbọ̀n wọ́n okù 300 péré ẹ̀yin ọmọ pàfiwé ìjọba ọ̀run ni òwe afúrúgbìn ìyẹn ń fọrúgbìn tiẹ̀ wà ń kọ́ta nù nínú ìjọ ọgọ́rùn-ún èèyàn tí pè bá dún pásítọ̀ kan bá rí 25 ní ọmọ ìjọ ọgọ́rùn-ún mo mọ̀ pé jésù ó gbé adé ńlá kẹ̀kẹ́ lé lórí ọtí láyé o ìbẹ́yìn náà rí bẹ́yìn náà ṣe é ṣe ṣé gbogbo ọmọ ìjọ lówúlò ni ṣé gbogbo ọmọ ìjọ ní múnú ọlọ́run ó dùn ṣé gbogbo ọmọ ìjọ náà ní ṣèfi ọlọ́run ni bẹ́yìn náà rí báyé ṣe rí báyé bá rí báyìí bó ọlọ́run ó ṣe rí o wọn kọ́ta ẹni tí òwe afúrúgbìn náà àwọn ohun díá mẹ́wàá òwe àwọn ohun díá mẹ́wàá yẹn ló dàbẹ̀ pé àwọn tó pọ̀ jù wà 50-50 no cheating ohun díá márùn-ún gbọ́n ohun díá márùn-ún ọ̀gbọ́n nínú ìjọ tá a ti rí 1,000 pásítọ̀ tó bá kó 1,000 èèyàn jọ tí ìpè bá dún torí 500 tí ẹ jọ dí ọ̀run yéé níbi ayé dédú ẹ̀ tí ìrere dédú ẹ̀ tí etí àwọn èèyàn di tó báyìí tí pásítọ̀ bá lé rí 500 ní 1,000 èèyàn ńlá níwájú olúwa yóò gba èrè tó pọ̀ tí pásítọ̀ gan fún rẹ̀ bá borí délé wù yóò gba èrè tó pọ̀ ṣùgbọ́n ní ọjọ́ 1,000 tí pè bá dán yéyéyéyé o bàbá rogún èèyàn bàbá lè rí èèyàn mẹ́wàá di ha ni ẹnu ọ̀nà náà bọ́ délé àmọ́ tó ń ṣe ṣọ́ọ̀ṣì láti rí ọ àmọ́ tó ń ṣe ń lé àbọ̀ mọ̀ pé ó ní ọjọ́ kan wà tí ọlọ́run ti yàn tí ó ṣe ìdájọ́ àṣírí ènìyàn àṣírí ènìyàn àṣírí ènìyàn ntọ́ wà lórí iṣẹ́ tiẹ tọ́ jẹ́ ọmọ ìgbésẹ̀ tiẹ sá tí wọ́n fi ń pè ọ́ dádì tẹ́ fi wà ní ìwẹ̀ tẹ́ fi ń sáré bọ̀ tọ́sẹ̀tọ́sẹ̀ nítorí pé mọ́mì bá ń gbé kọ́ ọ́ tẹ́ fi wá já sẹ́ẹ̀tì gbà lọ́wọ́ mọ́mì pé tí ìwọ ni ń pè ní sí mo ní ọba ń gbé kọ́ọ̀lù ni tí mo bì ọ̀n sẹ́ni dádì tí ò ní jẹ́ déjọba ọ̀run bẹ lórí sẹ́ẹ̀tì yín ọmọ lórí sẹ́ẹ̀tì yín ẹni tí ò se nǹkan ètùfù kì í kí èsẹ́ ẹ̀kùnlé ẹni tí ọ̀jẹ́ gbì ìkúgbì kọ́ máa wá ìmọ̀ lọ àpẹẹrẹ keje ni àpẹẹrẹ ipò tí ìjọ òde òní wà àánú ṣe mí ọmọ ìjọ mi kan lọ́jọ́ kan ọlọ́run fi ìran kan hàn mí mọ̀ bọ́ yá ìwọ gba ìran gbọ́ tọ́ ọ̀ bá gbà ìran gbọ́ ìran wa o lẹ́nu ọjọ́ mẹ́ta nìkan kú nígbà tó dáa ọjọ́ keje tò tẹ̀lé wá sọ fún mi pé ẹni yẹn kú nígbà dáa ọjọ́ keje tí mò ń gbàdúrà èmi ò tiẹ̀ èmi àti ìyàwó mi jọ ń gbàdúrà nù pálọ̀ bí mo ṣe kúnlẹ̀ báyìí mo kàn wọ ọlọ́kàn fi rìn hàn mí ni mo bá dé pàdé ẹni yẹn lónìí ó lè dákọ̀ mi ó ní sà ó ní ẹ mọ̀ ó ní ẹ sì sọ pé mo kú ni mi ò kú ó láàyè ni mo wà táyọ̀ táyọ̀ ló gbé bílé rẹ̀ lọ́wọ́ tí ń lọ bí mo ṣe ń wọ lọ báyìí mo ṣe yí ẹsẹ̀ padà mọ́kàn tó bára mi lórí eku mi mo ti ń gbàdúrà ni olúwa ní sórí pé ọ̀run ní lọ yẹn ọlọ́dọ́run tiẹ̀ ọmọ ìjọ sì ni ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ lọ sọ́run àpáàdì orí mi ò dé burú lọ́rùn mi ọmọ ìjọ mi ríran ló bá sáré bá mi ẹkún lọ sódọ́dọ̀ mi onídàbí ó ní mo rí nǹkan mo rí kí lórí olórí jésù ti ń sunkún òun náà wá bẹ̀rẹ̀ sí sunkún mo ní à oríire gidi lórí jésù ọ̀láyọ̀ ọlọ́run ọ̀láyọ̀ láyé ọ̀láyọ̀ ọlọ́run ọgbọ́n tí mo lè pè ní emmanuel sọ̀rọ̀ acquainted with grief ọ̀láyọ̀ láyé kòtò láyọ̀ ọlọ́run títí dòní olóòní orí ẹkún jésù tó wà àwọn tó kú fún ẹwọn àwọn tó kú fún ẹwọn bí ayé àwọn tó kú fún bí ẹni pé jésù ò tí ì wá sáyé láti wá kú look at our lives mo ní wo mọ sunkún mo ní bí jésù ó ṣe máa sunkún nìyẹn tí èdè ọjọ́ tó bá dé ni ò ní sunkún mọ́ ìwọ̀n èyí bá èèyàn tó bá rí kó lọ náà ni ọjọ́ ń bọ̀ tí ọlọ́run fúnra ó nu omi dé jésù nígbà táwọn èèyàn fẹ́ bá kọjá lé wọ́n tí olúwa bá sunkún lé ọ lérí títí wọn náà fi kú tólúwa sunkún fún ọ tó fi kú tó sunkún lọ́run tí tó fi kú ọjọ́ ọba kú báyìí ìwọ náà bẹ̀rẹ̀ kun ayérayé ó sunkún kò dé sẹ́ńtì ọ̀rẹ́ ọlọ́run àpáàdì mo wí o ipò tí ọ̀pọ̀ ẹjọ́ òde òní wà ó pààyàn lẹ́kún púpọ̀ ẹnìkan rí ìrankan ní 2004 tó ọba gbà rán gbọ́jẹ́ fi hàn
ninu ise awon aposteli ise awon aposteli ori 2 ni ese 17 2:17 olorun wi pe yo si se ni ikeyin ojo emi o ti ninu emi mi jade sare eniyan gbogbo ati awon omo yin okunrin ati awon omo yin obinrin yo ma so tele awon odomokunrin yin yo si ma ri iran awon arugbo yin yo si ma laala nigba ti emi ma ba so kale akoko ta wa ni olorun gbodo ma farahan wa olorun gbodo je ka mo tin lo ede pe no kan in 2005 oni ori pe jesu mura tan o fe ma bo laye olorun wa so fun pe ma ti lo di akoko lo se di a lo se survey iya awon eyan ti n bo lorun to ba ti e lo bayi ni abara angeli meji wa si ilu ibadan han fi ibadan se case study awon angeli meji pada de laarin iseju die ton pe se ti won ma n ya ni abawa report for lorun wipe oluwa o a ri eniyan 24 who ni gbogbo ilu ibadan so mo pe ibadan fun re oju oju orilede togo lo pe a ri eniyan 24 who wa rapture ready as at that time 24 mo joko mo ni oluwa gbogbe ni gbogbo ilu ibadan e mo ye bishop ti meme e mo ye apostle ti meme e mo ye pastor ti meme e mo ye evangelist ti meme e mo ye pa e mo ye awon akori emi ti meme e mo ye diakoni e mo ye alagbajo ti meme e mo ye omojo ti meme omo ye denomination orisirisi ti meme ilu ibadan 24 Yara Yara si Olorun kan ori ran kan ni igba kan o wa ba ara re laarin ogologo awon ran si Olorun oni won le ni 1000 o lohun wa ri Jesu lo ba wa ba n pe wo bi an se po to an meje pere tebi laarin won o oni Oluwa wa fa nlowo le ba si mu ka kire pe wele oruko re ni toni o to mu nlo o wa ri yan meje baba kan woli kan ni CAC mi o ni daruko won won ri iran kan ko to di pe won lo sun nile ogo won ri iran ani gba ti an de orun ti an de gate orun won ni won wa ri baba apostle ayo babalola won ni baba yen wa mere pe e dakun woli se awon ran si olorun won o ku won o ni aye mo ni se won o ku mo ni lati igba ti mo ti ku oni lohun yen lati 1959 ti mo ti wa niyin se awon iran si olorun o ku nigeria mo ni ani baba yen wa be pe ki le ri o o lo so pe oni won ku oni bi an ba ku mo ni won wa nlo emi ori won niyin eyan ara iran si olorun kan wa tan pe ni pastor park Oluwa fi iran nla kan han Oluwa mu lo si ikorita orun nibi ti orun apadi ti ya lo si awo osi ti orun rere ya lo si owo otan angeli kan wa duro si bo ni ma wo ntin sele o oni igbakugba to n ba wo apa osi bayi o lo won ri awon eyan to ma wo tu bi omi tu lo sorun apadi to n ba ma wo apa osi bayi o lo lori ayo enikan ti o ma lo sawu oni igba to wa to wo awo osi o ma lo tu oni pongo kuku so bayi pe reeti awon eyan to n lo sorun apadi si awon ti n lo si orun rere is ratio 1000:1 pe nigbati egberun eyan ba wo orun apadi lo ni orun o to ri eyu eniyan kan e wa ni jesu ni ma so ko ki la yo jesu orun sofo ijo nsariya aye bosijo eyara ti an to mo lo se ri akan ko le mo pe iha ni enu ona na ogun logun eniyan lo tun bere daada sugbon ti won pari e daada tabi ti ese won je gere loju ona ijoba orun yi now awon mi amu obospo awon kan ku obospo adura ti mo gba kolo won sanu mi o fe kose ti mu idele mi o fe kose olorun mo kan mi olorun o si ni je kin kose iwo na o ni kose to fi dele leyin ikun omi nu aton pada domo ti o tun mo ti yo o tu re ho
ko sasi ko fun mi lati ma ka e lo kile nu Genesis ori 9 ese 20 to 21 baba wa Abraham oko se lara rubere to mu lati le Egypt oko se lara re o nitori erubere Hagar yi odidi odun metala l'Olorun oba baba soro mo o tori ese kan to dangba ti baba ti o wa gbo won lo ni ma rin le waju mi ko si pe baba iba mi si e Olorun lo saanu baba o lo ti kuro ni Sodomu ati Gomora lo to sugbon gba ti an de ibi ipamo lo ti kan na to Olorun yo ti ojo na ma Sodomu ati Gomora o ki omo gere omo benin re akoko mole oba sun o loyun o ki keji mole nigba to mu ti yo tan oba sun o loyun bibelu pe awon omo naa ti mejeji si loyun fun baba won se dire eni to lo yo Sodomu ati Gomora e wo bi o se gbe si o oba Solomon bere dada ko to da ko benin joju ala l'Olorun ti lo fara han o o bere dada Olorun bere nto ba fe ki se fun onbo bere nto Olorun fe Olorun nto bere gan n o se fun oko so pa kan ti o dabi re ni gbogbo aye ko to selomi ti o to je ti o to dabi re ni gbeyin o wa da ko bere jo on to da leyin igba to dodo Olorun tan owo re lo wa o oni 1000 yawo bi ba se ntin kan ti rolu Mose die bai loku iba mi si jobo orun lo soro sapata lele keji mana lele keji o komo ku apata tin to won leyin Kristi ni inu buruku oni bi o inu buruku lo bi Mose o ti gbagbe nto lo nwi fun ona apata lele keji ko de le leri apere ijobo orun ni o pe ese kan pe de o le ku iseju maru ko wole ogun e wo esu ti isin leyin e o so gbo bai esu nireti o lori e po si le mu o ibi ki bi ori ode nu gbagbo o si nireti pe o si le mu eni to ba ti ku lo bo baba lowe Samson alagbara nla tabi tagbara tagbara bi pelu ifororo yan ki lo se le si ni gbeyin weakness kan wa mo study literature ma gba o kini kan wa no literature ta pe ni tragedy sori ita to ba je tragedy yo ni enikan ti an pe ni tragic hero then ninu igbe aye eniyan iwa kan wa ti an pe ni tragic flaw yen ni pe bo ti di alagbara to iwa kan wa nu e ti o fa lule iru eni ti Samson ni yo wo ba mi ka ko ya dat wo bi je ko pe pe kan ti wo bi o ti lo mi su lo oyi lo iku ogun ni pa ki kanju iku odo ni pomu we owo tada ba mo ni ka da leyin titi do ton la ose bo ogede pipan na ni o se ku pakata esu mo dada mo ton le fi mu o ti o ba mu olodun yo tun change awon emi esu to ni ko ma so to ba dodun ti bo won o tun kirisi wa o won wa o wa o wa olodun le jo ri o mu mama tenu mo pe satani o ni adanwo tuntun in to mo je na ni o wa gbe fun o ki lo lo ngba o kuro nu e in to lo ngba ko nu e tun gba to gba Jesu na le su o to ma fi dan owo to e ku olaye o wo Samson ti ti ori pe ele feran obirin mari ma gbo lenu e pe olori obirin o lorire ori buruku lo gbe sori o ni orire papa Samson lori obirin yo gba gbogbo gba won ato obirin sa ni obirin na ni demo wo so ori ni ti giasi ori pe giasi ofa si obirin rara o nbe de da do fe di woli isugboju kokoro owo dukia ko je o di woli inu ogbo loku si gege bi adete esu woju dasi ti ori pe le na fe ro obirin o ego la wa ta si lorin re owo na le su fi wo mole de mase evangelist ri o ko to pada leyin Paul o awon ara Galatia bere nipa temi won pari e sinu ara Lucifer nta ko nipa de ni pe a mi mo ni o pipe ni o latojo ta ti da titi afiri a se dede ninu e wo itunu wa ni pe bi ona na se ha to awon kan ti re wole ogun enu ku re wole ogun 300 years o gbe bi aye mo lai de se ojo kan ebe li wole ogun olododo akoko
Mose kuku rapala o wole Samuel o wole Job bo se ni idanwo to o wole Elijah ko je ki Jezebel yo gba ona ilowo o wole Elisa wole baba wa Abraham wole awon woli wole awon apostle wole Judas nikan ni o le rin ona ija tori ife owo Maria Magdalene marin dele Maria won die oso pe nitori pe nlo bi Jesus ko ma se janga o hombu ara re o mo dele apostle Paul dele Martin Luther wole orin na isafona ro la rin ona yi John Fletcher orin ona yi Charles Giffini ona lorin Tefi Brenard rin ona wole William Booth rin ona wole Charles Spurgeon orin ona wole Akindayo baba to dari dimu sile mo mo pe kun ni o mo so lorun bayi orin ona en wole Joseph ayo baba lo larin ona idele baba ro ejo jirin ona idele Julius omo se bi rin ona wole oju ona yi ni baba ku mu yin rin lo oju ona ni baba bile akani rin lo ebi na ti fi ese million bi awon ede won yi ba le rin idele emi re na o ni ku na dide duro olodumare dandana ja ki rin ona idele mo tun da ko ha to oluwa sa na mi egbe oyin so ki egbe adura balance sorrow. Motima on na yeyina.

0: 3-in-1 o mmiri kọlọkù kò fi kun.
1: Ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tó bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Herbal Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wá di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ń bẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé

0: Our office day for Danco Plaza, Adilosun, beside Olumoto's, opposite Maria Azomta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State. Or Green Green House on top, 0707-484-3351.
1: Ètò ààbò wa ṣe pàtàkì. Ìdí nìyí tá a fi ní láti lo gbogbo tó wà níkàáwọ́ wa láti dáàbò bo ara wa. Níbi ó ti jẹ́ ojúṣe ìjọba láti dáàbò bo àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́. Ìdarí ti wá látọ̀dọ̀ ìjọba pé kí gbogbo ilé ìjọsìn ní Àkúrẹ́ North Local Government iṣẹ́ wo lè ṣòro jákèjádò ìjọba ìbílẹ̀ ọ̀hún. Ìdarí yìí wà fún rírú ètò ààbò wa lágbára àti láti má fàyè gba àwọn akẹ́tàjàlú láti lo àǹfààní òru ṣiṣẹ́ láabi. Gbogbo àwọn adarí ìjọ, àwọn àlùfáà àti àwọn olùjọ́sìn lára wa ti jáde sí o láti tẹ̀lé ìdarí yìí ní kíkún. Ẹnikẹ́ni tàbí ìjọkíjọ tó bá wá ṣe lòdì sí ìdarí ìjọba yìí yóò fi mú kàtà òfin pẹ̀lú ìjìyà tó tọ́. Ojúṣe gbogbo wa lẹ̀tọ̀ ààbò, ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ ní fọwọ́sowọ́pọ̀ láti dáàbò bo ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́. Ẹ jẹ́ ká jọ ìyójú la lákànfin ṣọ́rí ká sì fi tó ìjọba létí lórí ìrìnkurìn tó mú ìfura lọ́wọ́ lágbègbè wa. Ìkéde yìí wá látọ̀dọ̀ alága ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ North, Honorable Bugbolude Johnson, àti ìgbìmọ̀ rẹ̀ tó ń rí sí ètò ààbò.
2: Ó máa ti dáraba ó káríráyé o.
3: Níṣù dáraba ó gbọ́ ọ̀nà ọ̀tún yọ.
4: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlifírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní Yíṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwa ń tíṣẹ̀ jínsẹ̀ ń ṣe nù. Pantan joggers, wrist watches, awoka, senator dressing, resource control ní Yíṣù. Ọ̀tàgbàǹtàgbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹgẹdà nígbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ògbàgbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God! Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot ní ti civil defence, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn àti bet àti fìlà àti layard wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sí dọ́sí. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀la kúrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù, àbíbàtà kókó ká.
5: Ìsọjí ìta gbangba ti dájẹ́ ọdún yìí ló wọlé dé o. Nílé ìjọsìn Blood of Jesus Deliverance Church, aka Land of Mercy. Gbogbo ènìyàn ní àbẹ̀.
6: Ibi ayé èdè ni mọ́ o, ìwọ nìkan ló mọ̀ mi.
5: Ẹjẹ́ ká dìde fúyà, kájọ kó wọrin lọ síbi ìsọjí pẹ̀lú àdúrà ìdajì ọdún oṣù kẹfà yìí. Gbogbo wa la mọ bí àsìkò yìí ti ń rí. Àdúrà lọ̀rọ̀ wa ń fẹ́ o. Káwọn tí ó ṣubú ó lè dìde, káwọn tó dúró má lè ṣubú. Èyí ni a fi ń gbé gbogbo ènìyàn síbi ìsọjí ìta gbangba pẹ̀lú àkànṣe àdúrà ìdajì ọdún ti ọdún yìí. Bẹ̀rẹ̀ ní Wednesday, ọjọ́ 24 sí Saturday, ọjọ́ 27 oṣù kẹfà 2026. Nígbà tí a ó ṣe Thanksgiving ní ọjọ́ 28 oṣù yìí kan náà. Ìyẹn ní ìta gbangba ilé ìjọsìn wa, Blood of Jesus Deliverance Church, aka Land of Mercy, lójúkojú First Gate Ami Barakoke Sìkan, Òǹdóròdò Àkúrẹ́. Aago 4-6 àbọ̀ ìrọ̀lẹ́ ojoojúmọ́ làkànṣe àdúrà yóò máa wáyé o. Ó dára làkọ̀rí ìsọjí yìí pẹ̀lú àdúrà ààbò fún orílẹ̀-èdè wa. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tá à ń retí níbẹ̀ ni Pastor Láyà Samson ti ìjọ CAC Theological Seminary Àkúrẹ́, Prophet Paul Olúyẹmí Body of Christ Ministry Ayédùn Kọtàsí Àkúrẹ́. Ǹjẹ́ Prophet Abiodun Ọlọ́fẹ́ JP Lọ́lọ́run ń lò lórí òkè yìí? Ìgbìmọ̀ ìjọ PJDC ló ń kéde.
7: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì. Iléeṣẹ́ Ekundayo Musical Instrument Palace tó wà ní ìdojúkọ The Redeemed Christian Church of God Breakthrough Parish near Bova's Filling Station, Ọ̀dà Road, Àkúrẹ́, fi àkókò ìkí àwọn oníbàárà wa wípé bí ẹ ṣe nífẹ̀ẹ́ iléeṣẹ́ wa, Ọlọ́run ọba yóò túbọ̀ máa pèsè fún yín. Àmì àtikọ́ àwọn ọjà wọlé lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan bíi Public Address System, Power Amplifier, Mixers, Speakers, Wireless Microphone, Wired Microphone, Trumpet, Violin, Saxophone, Keyboard, Drum Set, Boys Brigade Set, Electric Guitar, Lead Guitar, Bass Guitar, Aquatic Guitar, School Drum, Ilu Agbomole, Shekere, Tambourine, Maracas, Talking Drum, Imported Standing Conga, Monitor Speaker, ati Bebelo. Ewara idinwo ja titun ti akode ni biba. Gbogbo eyin customer wa, bi ijo Ọlọ́run, ilewe, mọṣalaṣi ati Bebelo. A ó máa retí yín o fún ìbádòpọ̀. Ẹ kò wá sórí nọ́mbà wọ̀nyí 0813-537-2204 0813-537-2204 tàbí 0803-686-9929 0803-686-9929. Ẹ ṣe púpọ̀.
8: ma gba unre o
9: o ba sabebe soke gbare dogun
8: ibo pelebe agbelale ori oba mu to ma nbere egbo
9: ejo yade tun mi ninu ori mo lade pe fi ijebo tale un
8: ebi alade jogun lu osun na yi omo lowo si high court
9: ejo high court to ma ti da o fo ejo yi supreme court to da won du lori e o 2024
8: osun na ye ohun e me na le re o
9: ijebu ma na le sibe o
8: o da won ebi
9: be ni ale na ti re re yi
8: agba kini ale yi
9: ohun ale yi olowo gbe gun jo cms
8: ale ade kunle ajaji
9: ataleba me
8: olagbede keji
9: idakeje le yi ohun ale yi o wa lati gboro
8: ona kare
9: ti kan bi ni
8: express road
9: idaketa le yi
8: o wa lati yomi oweri
9: titi kan omi ubeji
8: ona kerin le yi
9: omo logoro
8: leyan le
9: ebi alaye
8: ulejo oya pache
9: ti olupejo yi ka san
8: 1,000,000
9: mena yo pejo
8: ebi adejo bolu osun na ye
9: gege bi ewo
8: ewo ba un jeun
9: oduri ka san 100,000
8: ni osun na ye family
9: gege bi
8: ewo rese
9: gege na mi ma ti ni iwe ale lati no
8: ebi adejo bolu osun na ye
9: ko ma tete ko gba ko ran du kura le yi o
8: tabi du kari
9: rebine
8: gege be ne
9: high court yo ti we me
8: o olukede ohun gege de bade jo bolu osun na ye
9: awon ma ti gba legun deyin o
10: Christ Apostolic Church Divine Intervention
11: to kale si du taro
10: ofa do fure akure
11: awon lo ma npe wa o
10: sibi eto tent and evangelian convention
11: ni ta pe akuri e ni
10: ebidisa
11: stone of air
10: on the 22nd to 25th of June
11: by 5 p.m. day in
10: the revival mama shele
11: sise iyanu oluwa de mama bale warara bi o wara ojo
10: ojo Friday 26th wa ni praise night
11: ojo Sunday 28th of June sin ni thanksgiving
10: oya
11: kajo debi eto yi
10: afẹ Dr. Samson Olumuyiwa oluwa shena furara e
11: to je host ma fi wasu ati adura dabira
10: besi la won ojise olorun ato lori emi
11: ti won ti gehun emi momi emi woso emi temi olorun de ngba gbe po ni dede igba
10: yo fi agbara emi mimo fa wo olorun so kale
11: pastor ti o yerede
10: Doctor Jesus is superintendent.
11: Pastor Prophet Oluwa Segun Ipisagba.
10: Pelu ododo Jesus.
11: Faith temi tope.
10: Pelu ayaba.
11: To o ma ya o.
10: Si Christ Apostolic Church.
11: Divine intervention.
10: To kale si du taro.
11: O fa do fure.
10: Tori ajojo ati convention ileye ma ga yata o ma bu aya o ma super yato iyanu de ma sele tori o ma leke. Ka!
11: Gbogbo ayé ló mọ̀ pé ọ̀kin lọ́ba fún gbogbo ẹyẹ lóko.
10: Iléèwé Great Cornerstone International Nursery and Primary School.
11: Pẹ̀lú Great Cornerstone International College.
10: Ní arigidi àkókò.
11: Ní ọ̀tá gbàǹtagbà tó ta gbangba káàkiri àgbáyé.
10: Gbogbo ìmọ̀pọ̀ ń bẹ̀ sà.
11: We are known for qualitative education.
10: Èyí ni ẹ̀wá wo.
11: Conducive environment.
10: Superlative classrooms.
11: Availability of sufficient computers for all examinations.
10: Decent hostels.
11: And shuttle bus for these students.
10: Àwọn olùkọ́ tó wà academically and morally qualified ní bẹ́ẹ̀.
11: Àtẹ̀kọ́ ilé àtẹ̀kọ́ ìwé ni wọ́n kọ́ mọ.
10: No bully, no stealing, no exam malpractice, no legalism.

0: tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: nourishing minds, sharing happiness for 50 years.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
2: SELARIE salary.
1: Ah, bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
6: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Akọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọ nínú olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀ ló gbà. Ó da alágbó ara. 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53. 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì. Always guide me.
7: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
8: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
7: Ògúlùgbò ọdẹ tó ń fi wí àtegbò ń sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 070-64-60-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtegbò ṣèwòsàn.
9: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-60-60-64-19 kí ni ilé ẹsẹ̀ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé

0: of the Labour Party is Oladrin Ikusaye Degbe Oyebanji, and the candidate of the NNPP is Abegunde Ayobami. Blessing. PDP's candidate is Oluyede Olumayokun Oluwole from Ikereke, the same town as the running mate to the APC candidate. The candidate of the PRP is Ayodele Olani Olayiwaju Praise, while the candidate of YPP is Oshikolu Olusegun Ayodele. The candidate of the ZLP is Adetuji Victor Damilola. Like I said, in the build-up to the election, some of these candidates said they're stepping down to endorse a particular candidate. But then, legally, as far as INEC is concerned, their names are on the ballot, the names of the political parties are on the ballot. So it is safe to say that they have contested the election. So at whatever vote that they get today will be recorded for them.
1: Gẹ́gẹ́ bí ẹsẹ̀ ti ń gbọ́, àwọn tó jẹ́ olùdíje fún ipò gómìnà eléyìí tó jẹ́ pé ó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Èkìtì lọ́wọ́lọ́wọ́ ta wàyé, àwọn bíi mẹ́rìnlá òun náà ni wọ́n ń fi gagbága, bó tilẹ̀ jẹ́ wípé àwọn kan wọ́n ti sọ pé àwọn ò díje mọ́ nínú tí wọ́n sì ti fi òǹtẹ̀ lu àwọn olùdíje míì. Lára wọn òun náà ni a ti rí Falẹ̀gàn Ọpẹyẹmí David tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú Accord. Bákan náà o ni ẹgbẹ́ òṣèlú AA Ọmọ́tọ́ṣọ́ Matthew Olú, ẹgbẹ́ òṣèlú ACC àwọn náà ni Àkàndé Olúwaṣẹ́gun Samuel, ẹgbẹ́ òṣèlú ADC Béjidé Olúwadáre Patrick, ẹgbẹ́ òṣèlú ADP Òjó Ayọ̀dèjì Onúndíje ńbẹ, Oyèbánjí Bíọ́dún Àbáyọ̀mí Onúndíje nínú ẹgbẹ́ òṣèlú APC tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ náà lọ́wọ́lọ́wọ́. Bákan náà ẹgbẹ́ òṣèlú APM tó ń díje ńbẹ ni Anífowóṣe Joseph Ọlárewájú, ẹgbẹ́ òṣèlú APP Awógbèmí Bídèmí Ọláìyá, ẹgbẹ́ òṣèlú Labour Party Ọlájuyìn Ikusayédégbé Oyèbánjí. Bákan náà ẹgbẹ́ òṣèlú NNPP Abegunde Ayobami Blessing, ẹgbẹ́ òṣèlú PDP Olúyedè Olúwayọ̀kun Olúwọlé òun náà ni ó ń díje ńbẹ. Bákan náà Ayọ̀dẹ́lẹ́ Ọláníyì Ọlárewájú Praise ló ń díje nínú ẹgbẹ́ òṣèlú PRP. Ẹgbẹ́ òṣèlú YPP Òsínkòlú Olúṣẹ́gun Ayọ̀dẹ́lẹ́ òun ń díje ńbẹ. Ti ZLP Adétúnjì Victor Damilọ́lá òun ló ń díje níbẹ̀. Bó ṣe rí rèé, àwọn tó jẹ́ olùdíje tí wọ́n díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì, bó tilẹ̀ jẹ́ pé àwọn kan wọ́n ti sọ pé àwọn ò díje mọ́ nínú ètò ìdìbò, ṣùgbọ́n orúkọ wọn sì wà nínú ìwé ìdìbò tó jẹ́ pé tí wọ́n bá ti láǹfààní àti ní ìbò náà, wọ́n ka ètò ìdìbò, wọ́n kà fún wọn.

0: Mix.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: SELARIE salary.
1: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
2: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà.

0: Ongbadu Adaba. On your trap, set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba.

0: Adama FM, I like it forever.
1: Tẹ ẹ rí ẹni gbèrò lẹnu ọjọ mẹta yìí. Wo bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbórí ìṣelóṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbòó ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dédé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ò ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Bọ́yá àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bi mí, àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbaka ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gun eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so tun to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
3: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fu agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gbo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi koli o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wahale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obirin nipa ti wale ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fokan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 bẹ la lo mi yo ma ri pe boya bo hun ba tin si eyo inira lo hun fin si eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemeku grammar school nilu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa o ni di fi afia origba
1: a o ma ti eri ni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayo ohun ti e wa su mi agbo yi si lo si je lobe se wo ko ni pa baba oke ogun ni ogulu gbọdẹ tó fi wí àtẹgbò sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú orúkọ sí baba oke ogun lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 baba oke ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.

0: on your track. Set.
1: Wọ́n sáré ìjẹyì lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyì kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: mo kí o lo
1: mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò tí ẹ bá gbàgbé níbi ìjẹjọ asọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilẹ̀ kan èyí tí arábìnrin Grace Bamigbélé tí wọ́n ní wọ́n rà lọ́wọ́ sọ bí Ọ̀gbẹ́ngà Ọláyíwọlá tí a ti wà lẹ́nu ẹ̀ láti bí ọjọ́ mélòó kan nígbà tí a sì máa ṣèwádìí lọ́dọ̀ àwọn ẹgbẹ́ àwọn sọ̀bíọ̀ lóyún ìpínlẹ̀ Ondo alūkkóró wọn pè wá wọ́n ti ṣàlàyé fún wa kí arábìnrin Grace Bamigbélé kí wọ́n máa gbọ́ nǹkan tí a fẹ́ sọ yìí wọ́n ní ẹni tí a kò ní sọ bí Ọ̀gbẹ́ngà Ọláyíwọlá yìí ṣe sọ̀bíọ̀ o wọ́n ní kì í ṣọmọ ẹgbẹ́ wọn ìyẹn PRO àwọn sọ̀bíọ̀ Londo ní Àkúrẹ́ ìyẹn sọ̀bíọ̀ Fakídẹ̀dé wọ́n sọ fún wa pé kì í ṣe ara ọmọ ẹgbẹ́ wọn pé ó kàn forúkọ àwọn ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ ni so gbogbo bí wọ́n ṣe ṣàlàyé nìyẹn látìgbà yìí náà àṣírí kí Gbẹ̀ngà Ọláyíwọlá kí ó pè wá láti yanjú èdè àìyedè tí ń bẹ láàrin àwọn àti arábìnrin Grace Bamigbélé tí wọ́n ra ilẹ̀ lọ́wọ́ wọn tí wọ́n sì ti gbé wọn káàkiri ẹ rí i pé mo sọ pé ní ọjọ́ náà pé wọ́n pinnu pé wọ́n máa lọ gba rìsíìtì lọ́dọ̀ àwọn fámílì wa fún arábìnrin Grace Bamigbélé ṣùgbọ́n títí dìsìn àgbòrò wọn èyí níbẹ̀ àwọn ẹgbẹ́ sọ̀bíọ̀ wọ́n ti ṣàlàyé pé Gbẹ̀ngà Bamigbélé wọ́n sọ pé Gbẹ̀ngà Ọláyíwọlá wọ́n ní kì í ṣe ara àwọn o pé kò sì jẹ́ kò sórúkọ ẹ̀ nínú àwọn sọ̀bíọ̀ ní Ondo State bẹ́ẹ̀ sì ni àwọn ìwádìí wa náà tún fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kìyàn kan ni wọ́n máa ń káàkiri tí wọ́n ń pera wọn ní sọ̀bíọ̀ tí wọ́n sì máa ń lu àwọn èèyàn ní jìbìtì tí wọ́n ó ta ilẹ̀ fún wọn tí wọ́n sì sọ pé sọ̀bíọ̀ ni wọ́n tí wọ́n sì forúkọ àwọn sọ̀bíọ̀ tí wọ́n máa fi lu jìbìtì gbogbo wọn náà ni ààyè tó bá yá àti ní kí àwọn ẹgbẹ́ sọ̀bíọ̀ kí wọ́n jẹ́ kí a mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀ so a lè máa sọ fún àwọn èèyàn wa pé ẹni báyẹn má bàa dàwó pọ̀ o nítorí kíni nítorí pé kì í ṣe sọ̀bíọ̀ tó bá jẹ́ pé fẹ́ ralẹ̀ lọ́dọ̀ àwọn onílé ẹ lọ sọ́dọ̀ wọn lónílẹ̀ ẹ lọ sọ́dọ̀ wọn direct kẹ sì ralẹ̀ lọ́wọ́ kẹ gba rìsíìtì lọ́wọ́ wọn kí ẹ má bàa bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n lùyàn jìbìtì tó rí ilẹ̀ èyí níbẹ̀ ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn ọ̀gbẹ́ni kan láti ìlú ọ̀wọ̀ Ọpẹyẹmí Wahab láti ìlú ọ̀wọ̀ ó fi ẹ̀sùn sùn nípa arábìnrin kan ẹja gbọ́ nǹkan tí wọ́n bí. Ọ̀gbẹ́ni Ọpẹyẹmí Wahab láti lọ́wọ̀ bí wọ́n ṣe wínú ni wọ́n fi ẹ̀sùn kan arábìnrin Mariam Haruna wọ́n ní àwọn ya lówó bíi 400,000 láti bí ọdún mélòó kan sẹ́yìn wípé wọ́n sọ pé wọ́n fẹ́ máa fi ra ọ̀gẹ̀dẹ̀ pé wọ́n fẹ́ máa fi ṣe business àwọn aya wọn ní 400,000 láti ìgbà yẹn wọ́n náà san 60,000 wọ́n san ní 20,000 lẹ́ẹ̀mẹ́ta wọ́n náà san 60,000 pé owó tó kù sí ọwọ́ wọn owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ arábìnrin Mariam Haruna wọ́n ní ó jẹ́ 340,000 ní nǹkan tí wọ́n ní wọ́n gbà lọ́wọ́ wọn tí wọ́n ń retí arábìnrin Mariam Haruna ọ̀gbẹ́ni Ọpẹyẹmí Wahab wọ́n fi ẹ̀sùn kan yẹ o wọ́n ní ẹ̀yà owó yẹn 400,000 ní ọwọ́ wọn ẹ̀ sì san 60,000 lati igba yin won o si ri tan ba pe yin e igbe callu yin ma koda won ni won follow pa mo nigba ti won je enikan lowo sugbon won o ri yin nitori pe e wa lati san o ti e je e je ki agbiyanju lati
0: ki yin ni ara Nigeria don papa won ni so tin dan na da

0: A ń gbìyànjú láti pe arábìnrin Mariam tí wọ́n fi ẹ̀sùn kàn. Wọ́n ní òun náà ni àti ẹjẹ́ ká tún gbìyànjú ẹ̀ lẹ́ẹ̀kan sí kí a wo bóyá wọ́n gbé kí a sì bèrè lọ bí ọ̀rọ̀ ṣe rí, torí pé ọ̀gbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni wọ́n pè nílẹ̀ Yorùbá. Ẹ̀jẹ̀ kí a tún gbìyànjú kí a pè wọ́n wò. Arábìnrin Mariam Haruna tẹ bá sì ń gbọ́ wa tó bá jẹ́ yìí náà lè láǹfààní ẹ pè wá. Ọ̀gbẹ́ni Ọpẹyẹmí Wahab Mariam Haruna láti ìlú Ọ̀wọ̀ ẹ pè wá. Ọ̀gbẹ́ni Ọpẹyẹmí Wahab ló fẹ̀sùn kàn yín o pé ẹ yáwó lọ́wọ́ wọn ẹ sì sán. Ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ ká san o.
1: Ẹ
0: sà ṣé arábìnrin Mariam Haruna là ń bá sọ̀rọ̀?
1: Ẹ̀lọ́
0: ṣe Mariam Haruna là ń bá sọ̀rọ̀?
1: Hello sir.
0: Adéyẹmí làwa lorúkọ mi láti lè ṣe rédíò àdàbà. Ọ̀gbẹ́yẹmí Wahab ló fi ẹjọ́ yín sùn lórí ètò kóòtù mẹ̀kúnù lè ṣe rédíò àdàbà. Ipe ẹ̀yà 400,000 lọ́wọ́ wọn láti bí ọdún mélòó kan pé fẹ́ fi ṣe business pé ìsan 60 láti gbà yín náà. Wọ́n ń pè yín pé ẹ̀gbẹ́ kọ́lù yín. A sì fẹ́ gbọ́ tẹnu yín bí ọ̀rọ̀ owó ṣe rí. Hello.
1: Ọ̀rọ̀ yẹn. Hello sir.
0: Mo gbọ́ yín.
1: Ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó kù mo fẹ́ bá ẹ ṣàlàyé
0: kò sí. Ẹ ṣàlàyé.
1: Lóòótọ́ ó yá mi ní 400,000. So ó ní pàjọ fi ṣe business. Kọ́ni fẹ́ fi ṣe plantain business. So ìgbà tó fún mi lówó yẹn lóòótọ́ mo bẹ̀rẹ̀ plantain business. The first trip tí mo ṣe lọ sábùṣe àbúrò ní ṣọ́ọ̀ṣì di 100,000. Mo gbọ́ mo sọ fún. Ṣùgbọ́n ní kí n máa dá padà ní paper tó tajà every month kí n máa dá 22,000 padà pé òun máa fún àwọn èèyàn tó ń gbà lóyún yẹn lọ́wọ́ ẹ̀. So lóòótọ́ mi bẹ̀rù kọjá yìí ní every month mo ń dá 22,000 yẹn padà fún ọ̀pọ̀ pé mo ní shortage. Mo ṣe àwọn òpin tí wọ́n máa fi ọ́ bẹ̀rẹ̀ á padà sí the same amount tó fún mi láì kí máa lò lọ. So mo ti wá ọmọ yẹn di 3 times as 3 months 60,000.
0: Ok.
1: Ó kàn dédé pè ní Sonia, mo fẹ́ gba owó nǹkan. Mo wá rọ púpà, owó yìí mo ti ń lò, alẹ̀ ti mo dẹ̀ tuntun ní small issue lórí ló ti lọlẹ̀ díẹ̀. Mi ìmọ̀ bí mo ṣe lè dá padà kó jọ kó jẹ́ kí n máa dá padà bí mo ṣe ń dá padà 3,000 every month. Ṣùgbọ́n ní 2 years ni màá fi sọ, or 3 years màá fi sọ, kó jọ kó jẹ́ kí n máa dá padà bẹ́ẹ̀. Ti bá ti ń lò máa dá padà. Wọ́n ní mo fẹ́ gbowó òun. Ó ṣáà bá mi fa wàhálà ń gbà yẹn ṣá. So gbogbo táìmù yẹn mo ṣáà rọ gbẹ̀gbẹ̀ mo fún ní 100 yìí náà. Màá ní tí ìsọ fi sọ pé mo fẹ́ gba owó ẹ̀ báyìí. Màá fún ẹ 100 yìí náà. Àkú jẹ́ pé mo ti fún ẹ ní 160 nínú ẹ̀ o. Because kì í ṣe bá ṣe plan ẹ̀ kì í ṣe fẹ́ ṣe báyìí. Sọ á jẹ́ pé mo ti fún ẹ 160 á jẹ́ pé ó kun owó díẹ̀ tí mo fẹ́ fi fún ẹ. Kọ́sọ̀ rẹ́ dùn fún ara yìí jẹ ní 100,000 gbà tí mò ń sáàbù. Mo ní àwọn owó tó yá lọ́wọ́ mi. So tí mo wá sọ pé bá fi ṣe ajẹ́ 260 tí mo fi fún ẹ. Owó rẹ̀ kù 140 ó jẹ́ 400. Ó ní rárá o, ẹ̀nà òun ò lè gbà bẹ́ẹ̀ o gbogbo 400 ni òun fẹ́ gbà. Wọ́n ní báwa ṣe gba gbogbo 400 lẹ́yìn ìgbà tí ìwọ jẹ mí ló tẹ́lẹ̀. Ẹ̀ṣẹ́ pẹ̀lú eléyìí ní ṣe bá ṣe agree ló ṣe tún yẹnu sí báyìí. So jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn kọ́ sí fáìmù gan mọ ohun tó mọ̀ fún àwọn problem tí mo fojú kọ̀ tí mo dẹ̀ parọ́ fún.
0: Kílódé
1: ṣàwọn report mi sí báràkì kan.
0: Ok.
1: So àwọn èèyàn báràkì yẹn bẹ̀rẹ̀ sí ní pè mí tí mo dẹ̀ root tí wọ́n rí wọ́n pè kọ̀ wọ́n ṣàlùkì kí n lọ bẹ̀ẹ́. Àwa rí mo lọ bá mo bẹ̀ẹ́ àjọ sọ̀rọ̀ ó ṣàlùkì kí n mú lòun ti gbọ́. Mo ní kò jọ kó má mi máa send owó mọ̀ sí. Ètò ọ̀gá dára sísà mi tí ò yá tó jẹ́ kí n náwó ká sísà mi ò yá. Bọ́sìn mi ṣẹ̀ṣẹ̀ ṣàláìsí láti ẹ̀yìn. Please not ó jẹ́ sí gbogbo àwọn nǹkan tí mò ń ṣe tó crumble. So ó jẹ́ kí nǹkan hard fún mi tí ó witness everything. Gbogbo bàtà fi ń gbé sísà mi yẹn kiri. Kò sílẹ̀ sí mi ò pé tí mo sọ fún. Ìgbà tó mọ̀ mi ṣaláìsí gan, kò sílẹ̀ sí mi ò sọ fún. Àwọn èèyàn báràkì náà, ìgbà tó ń pè mí tó ń gbé ọ̀rọ̀. Kò sí lè tí mi ò gbé kankan pamọ́ fún. Ó fún ara gan wá sọ́dọ̀ ọmọ sí mi. Wọ́n sì mi bẹ́ẹ̀ kó má dùnú. Lórí nǹkan tó ṣẹlẹ̀ sí mi ò jẹ́ kí n lè sọ̀rọ̀ ẹ̀ pé mi náà kì í ṣìyàn. Ṣé kò jọ?
0: Ok.
1: So
0: Ogbeni Opeya Yemi wa 100,000 ti arabinrin Mariam Haruna ni awon jeyin bawo le se fe se si e fe 100,000 abi je lowo ni abi ki lo sele e je ki ama ti o ba di inu eto ilojo mejo abi ti ki a to pari eto te ba le pe wa ka gbo bi osiri e ti na ti gba laye won ni se pe ki je pe won fe sanwo yin ba tori pe wahala ti won ni ni to ese a tun ma pada ko yin arabinrin Mariam Haruna a tun ma pada ko yin ese bi ejo eleyi bi osirinu ope yemi wa lati lu owo e ti gbo bi arabinrin Mariam Haruna bi o se salaye won o se pa won o je yin ni 400,000 won o ti se pe won o fi kun owo ti won so fun yen pe 60,000 won ni sugbon gba te yan won lenu awon na wa so pe 100,000 te je won ke yo ko nbe kwe the fe gba pe 400,000 ele fe gba je ki a gbo bi o ba se ri o ya ka tu pari eto yi abi to ba je leyin eto yi eyi ni ribe arabin arakunrin Yusuf lati Akure won te atejise won te ranse si wa won salaye fun ai pe ogbeni Adewale Abiodun lati Lorele won le gbowo lowo won lati ba won ra ikuro ni bi odun merin seyin abi ni bi obi osu merin seyin abi kini kan won le gbowo lowo won elefe ba won ra ikuro won le se wa ni lurele won salaye bi oro na se ri pe lati gba yen won pe number yin fun ale kuro e de da owo pada won la won fe jo sun egbon yin tun pe yin egbe call egbon yin na ma ogbeni Adewale Abiodun lati Irele ikuro ti arakunrin Yusuf lati Akure won ni ke ba won ra e ba ko ikuro na wa o abi ki e dawo pada fun arakunrin Abiodun lati ilu arakunrin Yusuf lati ilu Akure gbogbo bi oro seri o na ni egbo ni ki eje ki a gbianju ogbeni Adewale Abiodun a pe yin lati gbo bi nkan seri latodo yin sugbon ko to di pe a be se pe yin eje ki a gawon yan wa kan da si eto loni lati gbo awon oro ti a so anti that kan ba da si awon to ba de fefe susun na lori eto a reti pe kai pe wa si 0816251 9991 0816251 9991 ni ki e pe wa si

0: tọ́ ẹ̀lọ́ ẹ ká san orúkọ yín o.
1: Adéṣidà láti gbogbo àárín sà.
0: Adéṣidà láti gbogbo à ń gbọ́ yín o.
1: Bẹ́ẹ̀ tí mo fi ẹ̀sùn àgbà fún àbúrásí àtúngbò pé mo ra ilẹ̀ lọ́wọ́ ẹ̀ tó gba 300,000 lọ́wọ́ mi láti 2024. Mo ní kò fún mi nílẹ̀ kò dẹ̀ dáwó mi padà fún mi.
0: Àwọn náà ń gbọ́ bẹ́yìn. Ok, à ń gbọ́ yín kò dẹ̀ dáwó yín padà. Kí ni ìyànjú tẹ́ gbà láti rí pé ẹ gbowó yín padà lọ́wọ́ ẹ̀?
1: Mo lọ fẹjọ́ ẹ̀sùn kábíyèsí. Sọ kábíyèsí ló máa bá mi gbà lọ́wọ́ ẹ̀ bọ́ àti bẹ̀rẹ̀ fún ọgọ́ wọn fún mi nìkankan.
0: Ó dà nǹkan tẹ́ máa ṣe ni pé ẹ sẹ́ndì nọ́mbà ọ̀gbẹ́ni ọ̀hún sí mi.
1: Ẹ mo ti sẹ́ndì nọ́mbà yẹn láti òkè sí níta.
0: Mi ò rí lórí fóònù mi.
1: Ó gbèsè máa padà sẹ́ndì.
0: Ẹ sẹ́ndì ẹ kórúkọ ẹni yẹn si. Kẹ́ ẹ dẹ̀ kórúkọ ara yín si àti nǹkan tí ẹjọ́ tẹ́ fi sùn. Ṣé ẹ gbọ́ ẹ sẹ́ndì ẹ sí mi. Ọ̀gbẹ́ni Adéṣidà pẹ̀lú ògo ọlọ́run tí a bá ti rí nọ́mbà yẹn, a pè wọ́n láti bèrè reason tí wọ́n fi talẹ̀ fún yín tí wọ́n sanwó. Hello.

0: dit a fi gbeto ikale ni na ni pe a fe kide ayede ki o wa laarin wa a fe ma gbe ni repo a si fe ki wahala o sele laarin wa e je ki a gbianju lati gba alaafia laaye nibi yowu ti a ba de ninu ise yowu ti a ba nse ka gba alaafia laaye a ma ja lu awon mo ni keje wa jibiti ta ba mo pe ise oni bosi e je dawo olowo pada ko ma ba si wahala ko ma ba si kusinu ki o la se gbe eto ikale lati yanju ede ayede laarin wa ki ilu ki o ba tuba ki o ba le tuse 0816251999 number ti e fi dase to ni 0816251999 ko to di pe asiko ki a tu pari eto to ni ni won ba asiko to ku yi en to ba fe dase to yi 0816251999 te ba se fe fe susun e si le pe wa si 0816251999 na sugba to ba di leyin eto number te ma pe wa si ti e ba fe fi esun enikan sun abi e fe fe jo kan sun lori oro kankan yowu ti o fe fa ide ayede laarin 0802894892 0802894892 oni en kwesi hello o dabi pe ilaye o fi be da loni ko je ki a ri pe gba lodo awon eyan wa lati da si eto eyin ri mo ri pe a gbiyanju hello eni ti o ba fe pe leyin eto 0802894892 0802894892 sugbon lasiko ta n soro yi gbogbo eni yowu ti o ba fe da seto tabi ti o fe fi ejo enikan sun tabi omi e pe wa si 0816251999 0816251999 hello e kan san o hello e kan san to o dabi pe ero ibaniso hello e kan san
1: Ẹ̀ka
0: sísá. Orúkọ yìí o.
1: Olúmídé láti Ìdọ̀rẹ́.
0: Kílẹ̀ pé.
1: Olúmídé láti Ìdọ̀rẹ́.
0: Olúmídé à ń gbọ́ yìí o.
1: Ọlọ́run kó ní gbogbo wa lọ́wọ́ sà.
0: Àmì.
1: Àní òde nífẹ̀ẹ́ nìkan kan wà lọ.
0: Àmì.
1: Ẹni tó yáni lówó, òrèrè ló ṣe. Ẹni tí wọ́n dẹ̀ yá lówó náà, òun náà ní èrò rere lọ́kàn láti. Wọ́n nígbà míì kì í ṣe bá ti ń rò ó ló ṣe máa ń já sí. So ẹni tí mo lè sọ ni pé ẹni tó ń dáni lówó yẹn kó fi sùúrù tí kó dẹ̀ máa gbàdúrà kọ́lọ́run dẹ̀ mẹ́ni sógbowó lọ́wọ́ òun sí. Kọ́lọ́run dẹ̀ tún pèsè fún kóun lójú ráyè láti san. Ìtorí nínú ọ̀rọ̀ obìnrin yẹn ó ní tán bá bá ò níbi tó òun gbé gan ó láàánú àṣe. Which means life ẹ ò rí bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀. Onítàn bá bá sísà ọ̀gán níwọ̀n ọkàn nílé gbé rárá. Ó túmọ̀ sí pé nǹkan kan ti wà lẹ́yìn ọ̀rọ̀ wọ̀nyí.
0: Bẹ́ẹ̀ni.
1: Tó máa ń rọ ẹni tó yá wọn lówó yẹn kó fi sùúrù tí lágbára Ọlọ́run kò nílò pé èèyàn lọ.
0: Àmì.
1: Mo ti rẹ́ni tó jẹ gbèsè nísìnyí nítorí owó yẹn tó ti kú àtìlísà tó bíi mẹ́ta. Òkú dẹ̀ ni wọn ń gbowó lọ́wọ́ wọn. Ẹjẹ́ àgbàdúrà kọ́lọ́run fóníkùrù kù wọ́n lálàáfíà. Àtẹni yáni lówó àtẹni tí wọ́n yá kọ́lọ́run dẹ̀mí wọn sí. Ó dẹ̀ bu àṣírí olúkúlùkù Nàìjíríà náà rọrùn mí sí.
0: Ẹ ṣeun Olúmídé láti Lódàrẹ̀ ẹ ṣeun. Àwọn náà gbọ́ àmọ̀ràn tẹ fún wa tó ọjọ́ mẹ́jọ ni kẹjá pàdé lórí ètò kóòtù mẹ́kúnná títí lọ́jọ́ mẹ́jọ náà Adéyẹmí làwà lókè pé Ọlọ́run wọ́n máa yí o God bless Nàìjíríà.

0: 101.9 FM, Peace of a Dove.
1: On your track, set.
2: Wọ́n sáré ìje yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìje yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: day mwami si minasa titi
1: baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kon sun lo ni
2: aba ayo ko ti igbo ni nipa 24/7 aba make sure koranjo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o ka gbo eyin didun ara riro afogede gede do ti ora danu logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufere iwe atebo la fi pelu re ajo nabda ki fun te dugba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062623 0916062253 oruko money janu omo 24/7 abamisho gugu iga ija wa ija o si always guide me
3: osuba si dike laye lo sidike laye lo sandi adi e la won ma tun se sidike laye lo ogun mata logbo ko mara lawin o pada ti dopin santagbara ka so yoku leta sidike laye lo santagbara ka so yoku leta sidike laye lo ko to ba ti ra to ba je electric appliances computer ati computer accessories won ta automobiles o se ko non ta lo ba sidike e wahala lodo won a ma fun lo oje de osoosu ni fonise osu ose ose foloja ose e le san losu meji osu merin osu mefa osu mejo abodun kan to je osu meji la te ba ti wa sunday daji 50% wa gboja yin fun yin ma so ku die die ko si owo ele lori e o zero interest ni won ho ko won se lori e le download app yi lori app store
4: Ètò ààbò wa ṣe pàtàkì. Ìdí nìyí tá a fi ní láti lo gbogbo tó wà ní ìkáwọ́ wa láti dáàbò bo ara wa. Níbi ó ti jẹ́ ojúṣe ìjọba láti dáàbò bo àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́. Ìdarí ti wá látọ̀dọ̀ ìjọba pé kí gbogbo ilé ìjọsìn ní Àkúrẹ́ North Local Government iṣẹ́ wo lè ṣòro jákèjádò ìjọba ìbílẹ̀ ọ̀hún. Ìdarí yìí wà fún rírú ètò ààbò wa lágbára àti láti má fàyè gba àwọn akẹ́tàjàlú láti lo àǹfààní òru ṣiṣẹ́ láabi. Gbogbo àwọn adarí ìjọ, àwọn àlùfáà àti àwọn olùjọ́sìn lárọ̀ wá ti jáde sí o láti tẹ̀lé ìdarí yìí ní kíkún. Ẹnikẹ́ni tàbí ìjọkíjọ tó bá wá ṣe lòdì sí ìdarí ìjọba yìí yóò fi mú kàtà òfin pẹ̀lú ìjìyà tó tọ́. Ojúṣe gbogbo wa lẹ̀tọ̀ ààbò ẹjẹ́ ká jọ ṣiṣẹ́ ní fọwọ́sowọ́pọ̀ láti dáàbò bo ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́. Ẹjẹ́ ká jọ ìyójú lalákànfin sọ́rí ká sì fi tó ìjọba létí lórí ìrìnkurìn tó mú ìfura lọ́wọ́ lágbègbè wa. Ìkéde yìí wá látọ̀dọ̀ alága ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ North Honorable Ògúnbólúdé Johnson àti ìgbìmọ̀ rẹ̀ tó ń rí sí ètò ààbò.
5: Ikolo bi
6: ongogo. Kaye lepo agba oye to joye ojo mo lode rele lodun 2009 mani. Ija ma fe ori mo loye Taiwo. Baba jomo yan aluda lode rele. Oni ode ye lope odun marun gerege o. Ti olorukọ nla lode rele. Baba ori mo loye Taiwo. Ojo mo ti letoko ti le rele ti fi le aye sile. Oko ore kerewa bukola o. Ana kabiyesi haluja golodi aye. Gbogbo ara ni baba ologbe jomo lode rele ori mo loye Taiwo. To fi sise fun idagba soke ilu ode rele ati le kale lapapo omo orun to baluve ni baba jomo wule manoka egode gbegbe abori pupa o ekan baba ode ogoro awon odo to dide na lowo fun lode rele maran to loogbe oko bukola o eleyin ju anu elepo petrolu dikin dogbon si lita ti e aye elepo ibadudu olo nile alaye ye arikogbon lo je fun gbogbo wa o tun ba ma sun mi lowo to olodumare ti didoju ajinde apapa awon omo oloye giga ologbe ojomo ti ode rele ori mo loye Taiwo lo ni akede o
7: on your track

0: se lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo
1: boda
0: irorun su dede
1: o ore mo ti gbiyanju gbiyanju
0: corona bayoje
1: aye ohun ti e wa su mi
2: agbori ise lo se je lobe
3: ti wo gbo ni pa baba oke ogun ni
2: ogulugbo ade ton fi wi atego so mo ara aye lore
3: lori eyi ke yi isoro ton jo mo eda lenu
2: iwo na gbiyanju ko si baba oke ogun loni
3: e ma pe 0706460 6419 0706460 6419
2: baba oke ogun agbalagba ode ton fi wi atego sewosan
4: mo ki gbogbo eti ton gbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oke ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma n je ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
5: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadọ ma wo alaafia ara wa niran a gbadọ moju tu ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura baya wa wa fe mbere one lowo mi abo ni imoran kan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19
4: eshun baba amo ipe ohun teyin ma n gbani nimoran le lori ni ile ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
5: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo onu ara na lo ti ni isoro yen apere wo ni wo wa nri ninu ara ti e nwo to n gbo mi ninu ile elomin ni to ba ti sun to ba ti jin bayi laaro yo ma ri pe gbogbo onu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara balomi ba ti egbeju to so orun wakati kan aborun wakati meji to ba jin laaro bayi ati dide nile re isoro ni eni o je bi ogun seju ogbon seju ko ni le dide nile yo da be po se wahala loju orun ni tabe enikan ti ena ni papa loju orun to ba tun gbeju to dide le bayi to ba fese le le bayi yo ri pe sele se kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda lemi fi ma so pe e ma je adaka ti wa na ba ti riru apere bayi gbiyanju ko wa yoju semi baba oke ogun fun imoran ati one abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obinrin mo ti ko wa lati ilu seyoro ninu ile ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade kan mo se ma fo jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo onu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun bere si ma kan ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe atebo èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lórùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn òrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú látùn ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni ẹ á pé mo ti lò yìí mo ti lọ̀hún ẹ mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ẹ sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 19 07 60 64 19
4: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló papọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbò wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
5: ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́ bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀sìn àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́.

0: Nourishing minds, sharing happiness for 50 years.
1: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
2: Emi omo yin na ni o Jolly Johnny mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: S E L E R R I E salary
2: ah boda mi espelli espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
4: T U R M E R I C turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
5: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
6: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀nfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Àdàbà FM.
7: Èmi ni Kọ́hẹ́sì, ọkọlọmọ Onígbàdàn, ọkọ olè, ẹ̀yìn tèmi yóò yàtọ̀, ẹ máa gbọ́ ó yàtọ̀. Ó yàtọ̀ program Àdàbà FM, ẹ máa gbọ́. Nínú àkúrẹ́ èmi ni Kọ́hẹ́sì, ọkọlọmọ Onígbàdàn.
8: Àsìkò ti tó láti fà mí sókè níbi gíga. Ẹ lọ sọ fún àwọn tó fẹ́ gbé mi gòkè. Ẹ lọ sọ fún àwọn tó fẹ́ gbé mi gòkè. Wípé àkókò ti tó láti fà mí sókè.
9: Èmi ọmọ yẹn evangelist Lékan rẹ̀ Mẹ́lẹ́kún Amos. Ẹ máa fi àkókò yìí gbọ́ ètò ó yàtọ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń gbọ́ ètò yẹn náà. Ẹ máa patronize ó yàtọ̀ bread lórúkọ Jésù ẹ̀rí yín máa dé. Látẹnu atọ́kùn ètò Ajibọlá Bandele. God bless you.

0: gbogbo àwa tá à ń ṣe àṣeyẹ lónìí pé ní agbára lọ́wọ́ ọlọ́run ibi tá a ti mówó ọlọ́run á fi ọ̀pọ̀ rọ́pò. Ẹ má wàá gbàgbé pé oúnjẹ Chicken Republic tá a sọ fún yín doorstep ẹ pè wá a gbé wá ẹ jẹun láìsí làágùn nítorí pé wàhálà tiwa ò ní gbádùn tẹ̀yìn nílé iṣẹ́ mipa kí Nigeria Limited. Ẹ má tún wá gbàgbé à ń fi àwọn alágbàtà ní ìpínlẹ̀ Ondo àti ní ìpínlẹ̀ Èkìtì lórí búrẹ́dì wa. Ẹ kàn máa ń pe nọ́mbà yìí 081-5064-3082. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí o 081-5064-3082 òun ló kọjá lọ sọ́dọ̀ mánéjà. Lónìí ẹ tẹ̀mí látẹ̀jíṣẹ́ ni òun tẹ̀lé máa fi tẹ̀mí lájẹ̀jíṣẹ́ rèé o. Arákùnrin kan ló pè wá tó ní kájọ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà kẹ là ń lọ́yẹ̀. Ó ní arábìnrin tó ń fẹ́ yìí olóhùn àtọkọ ẹ̀ wọ́n ní ìjà débi pé àjà túká ni ó dẹ̀ gbé ọmọ ọdún méjì dání nígbà tó ń parẹ́ arábìnrin. Ó lóun gba arábìnrin òun bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ òun fi arábìnrin débi pé arábìnrin náà ṣe abiyamọ mẹ́ta fóun. Ó ní ọmọ yìí òun ran níléèwé ó lọ sí iléèwé gíga ó lọ sí yunifásitì títí tó fi lọ sáàf tó dé. Ohun tó wá jẹ́ kàyéfì sárákùnrin ni pé ọmọ yìí lòun fẹ́ ṣègbéyàwó. Ó lòun fẹ́ ṣègbéyàwó sọ fóun arákùnrin filépo tí ó máa fọnà ròkà ó ti gba họ́ọ̀lù ó sanwó eléré ó ti ra gbogbo nǹkan tó ti lọ sanwó ẹ̀ sílẹ̀ ó ní torí ku ọ̀sẹ̀ méjì báyìí. Ó ní ṣàdédé ló ti àná tí ọmọkùnrin pè hùn pé ẹ jọ̀ọ́ dádì dádì òun la jókòó níbi tóun ti fẹ́ ṣègbéyàwó kì í ṣe ẹ̀yin. Ó lóun ka sára ó nígbà tí ìyá ẹ̀ dé òun béèrè pé ìwọ ọmọ ìdí arúgbó nǹkan tó ọmọ ẹ tẹ̀sí sí mi lówó ó ní kò sí nǹkan tó burú ńbẹ náà pé ó fẹ́ jẹ́ kí bàbá òun jókòó. Arákùnrin kò máa bí ṣupé gbẹgbá bó ṣe ní kó má wọ̀rí ó ní gbogbo ibi tó ń sanwó sí o àti eléré o àti kétra o àti ìvẹ́ntọ̀ lo ó ní gbogbo ẹ̀ kánṣu àtàṣọ tó ń tira àti eléyìí tó wà nílé télọ̀. Ìyàwó yìí bá gbariwo ta pé aláìdáa lọkùnrin ẹjọ́ ọkùnrin ẹ̀ wá súnmọ́ wa oníkájọ́ oníṣẹ́ nǹkan tó ń ṣe ṣòburú jù ká tó ṣe ojú òpó sílẹ̀ láti tẹ̀wá látẹ̀jíṣẹ́ ẹ jẹ́ ń gbọ́ doorstep àti iléeṣẹ́ búrẹ́dì wa lóṣìṣì ẹ̀yìn dà lókè lọ.
1: My country people, Chicken Republic don't bring something fresh for you. Doorstep, your favorite Chicken Republic meals, hot, fresh, straight to your door. You day busy, you day hungry, and leaving your spot na no go. We understand it. That's why Doorstep day here. Oya to cake lovers, we got you. Oya to bread lovers, nko, we got you. Chicken Republic meals, all of them day on Doorstep. You are just one tap away. Order and track and receive and just like that. Save time, eat better. Your meal just got an upgrade. Rush to your Play Store or Apple Store now. Download Doorstep and get free delivery on your first order. Doorstep, your food, your door, your way. And your lolufe, oyato cake, oyato bread. I won't jewa ni Chicken Republic. Chakam, irorun today. E order, care for

0: bẹẹni fún ìbádùn búrẹdì pẹlú ìṣẹra lórí pataki ó yàtọ búrẹdì ní o fẹ bí aláyọ orí iléeṣẹ wa wà ní ó yàtọ plaza lẹyìn chicken republic lálágbà kakurẹ telephone 08033035183
1: nípínlẹ èkìtì wọn wà ní chicken republic bank road ladọ èkìtì telephone 08150643082
2: ní ìlú ọyẹ a wà ní dojúkọjú st peter and paul primary school ọyẹ èkìtì ní ìlú ọwọ a wà ní dojúkọjú baptist church ìyẹrẹ ọwọ ní ìlú ondo a wà ní pkm2 ife road lẹgbẹ valentino soka filling station ní ìlú ondo a wà lẹyìn chicken republic jubilee road ìkàrí àkókò ẹ má gbàgbé ẹka wa tún wà lẹyìn chicken republic lọkìtì pupa
3: ẹ lè kàn sí wa lórí ẹrọ káyélujára wa www.mcmakin.com.ng
0: ó yàtọ iléeṣẹ mcmakin nigeria limited ló ń ṣe búrẹdì tó dára fẹbi aláyọ.
4: Ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka polówó ọjà
5: mánìjà ẹ jẹ́ ká kọjá lọ sí gbogbo àkókò mẹ́rin láti ibi tí a ti lè rí búrẹ́dì oyè àtọ̀rà.
6: Gbogbo àwọn èèyàn tí ṣojú wa ní gbogbo àkókò mẹ́rẹ̀ẹ̀rin náà ni a ti rí ìkàrẹ́ ugbẹ́ júbílì àgbálùkù ìyànì ìkáràmù gédégédé àjọwá àti gbogbo ẹ̀yìn tẹ́ ń béèrè fún búrẹ́dì ó yàtọ̀ ní ìpínlẹ̀ Kogi ẹ lè ríra ní Àjọkúta Tòǹbẹ̀ Ìkàbà Ayétòrò àti Lọ́kọjà àti agbègbè tó yí wọn ká ẹ mọ̀ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09038678596 tàbí 07068800264 ẹ mọ̀ pé ọláìyá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní agbègbè Àkùngbá Ikún Àkókò Ọ̀bà Ọ̀kà Ìdóàní Ìdógún ẹ mọ̀ pé ọláìyá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09133305834 gbogbo àwọn èèyàn tó wà ní Àkùngbá Ọ̀kà Súpárè Imeri ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09136487142 gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ìkàrẹ́ Arígidi Ọgbà.

0: wà lẹ́yìn Chicken Republic Jubilee Road Ìkàrí Àkókò nílùú Ọ̀wọ̀. A wà ní dojúkojú Baptist Church Ìyẹ̀rẹ́ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic Lọ́kìtì Pupa nílùú Ondo. A wà ní PKM2 Ife Road lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station nílùú Ondo. Nílùú Ado Ekiti a wà lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic Bank Road. Nílùú Ọyẹ a wà ní dojúkojú St Peter and Paul Primary School Ọyẹ Ekiti.
1: Nílùú Àkúrẹ́ a wà ní Futa Road Ọlọ́kọ̀ Junction. A tún wà ní Shoprite Shopping Mall Ọ̀dà Road Àkúrẹ́. Olúléeṣẹ́ wa wà ní Alágbàká ní ìlú Àkúrẹ́. Lẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹpẹ nọ́mbà wọ̀nyí 08150643082 tàbí 08079791679. Iléeṣẹ́ mi Makin Nigeria Limited. Bàbá ni wá.
2: Manager ẹ káàbọ̀ padà.
3: Àwọn bí tẹ́sí lè rí búrẹ́dì ọyà tọ̀rà ní agbè ọ̀wọ̀ náà ní Ùso, Emùre, Ọ̀tàpẹ̀tẹ́, Òtútù, Rainbow, Òkè Dọ́gbọ̀n, Achievers, Ìlọ́rọ̀, Clark Quarters, Ìyẹ̀rẹ́, GRA, Ìpele, Ọgbọ́mọ. Ẹ máa pe Ogúnrìndé. Kẹ́ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08144478881. Kẹ́ máa pe bọ́sẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní Ìdásẹ̀, Ìbídùnní, Asọ́lọ̀ Street, Àrówà Joyè àti Olúbarajọ. Sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07026.

0: Limited. It's joy all the way as McMaki Nigeria Limited open the state-of-the-art ultra-modern bakery at Ife Ondo Express Road, Ondo City. You know it's delicious. You know it's big. You know it's satisfying. And now we bring you more. Oyato Baba Baba Bread. Oja no, lati jia lagbata Oyato Bread. Tabi fe kurele alaye. Niti Oyato Bakery. Niti tung big bono feli feli. Eko Suwani Valentino Junction. Beside Soka Filling Station. Ife Road, Ondo. Tabi ke ekwe wasori.
1: 0807-949-1676.
0: Oyato Bread. Baba Baba wo.
2: Kabo pada manager ambola ti le bread wa ni ilu Ondo ati agbegbe
3: ni ilu Ondo ati awon ilu to yi ka ele mo pe Eunice Fola ni gbogbo eyin te ba wa ni oja ati suru lere e mo pe 08060727756 gbogbo eyin te wa ni Yaba Garage e mo pe omo tayo si 08060994537 gbogbo eyin te wa ni Ademulegun Akinjagunla Sabo Arigba Bola Oka Garage si agbegbe MMM Catholic e mo pe Afunki sori ero bani soro yi 08038118560 gbogbo eyin te wa ni agbegbe Ademulegun si Oluyemi si Akin Folarin si GTB si Akure Garage ni agbegbe Ondo si Odo Ayo epe betiku sori number yi 08068677977 ni agbegbe Ile Oluji ati Akure Garage nbe e mo pe Pasma sori ero bani soro yi 08140466822 ni Akure Garage bakana si ipetu onipanu e le mo pe Damsam sori ero bani soro yi 08089954319 ni agbe Ilesha na ni Ipinle Osun e le pe number yi 08130968872 ni agbegbe Olode eti oni Ifetedo Osu ati Ife epe dupe Ife sori number yi 07036373878 ni agbegbe Ife Garage Gani Junction ati Ayeyemi epe Busayo sori number yi 08038380061 gbogbo eyin te wa ni Okada Axis e ma pe Victoria sori number yi 08060191025 bakan na ni agbegbe Olode ati agbegbe re e pe Opaleye sori number yi 08038305208 ni Ife Garage Fagun Jolako ati Olugbenga e pe Oji sori number yi 08139391717 ni agbegbe Harmony South City Lipakala e pe Adeyemi sori number yi 08038560249 awon ti won tun je distributor wa tele ba bready o yato lodo won na ni Adeyemo bi pe Leye Grace Opeyemi ati Fifo
2: manager eku atotonu lati ekan
3: eseun gan
2: ka wa bo silu Akure awon bo lati le ri bread o yato nilu Akure tabati eka polowo ojade
4: oniroyin wa ti de o eba mi sha lape eba mi sha lape Lẹ́yìn atotonu gbogbo àwa ewé àti gbogbo àwa ọ̀dọ́ àti àwọn àgbàgbà lọkùnrin lóbìnrin tí a ti jẹ gbogbo búrẹ́dì lóríṣiríṣi àwa rí gbangba gbangba pé búrẹ́dì ó yàtọ̀ òun ló gbégbá orókè ọ̀kin lọ bẹ ẹyẹ olóògbòjò ní babẹ egungun búrẹ́dì ó yàtọ̀ ò lẹ́gbẹ́ nínú gbogbo búrẹ́dì búrẹ́dì tí ń ṣara lóore tí ń mára ají pépé àjẹbọkọ dọ̀wẹ́kẹ̀
5: kò sírú oúnjẹ tí ò bá rẹ
4: ọ̀rẹ́ mọ́ínmọ́í
5: ọ̀rẹ́ ẹ̀wà ríro
4: alábàárin ọbẹ̀ ata
5: olùdámọ̀ràn ẹyin àti àkàrà
4: ọkọ àfẹ́sọ́nà ti òyìnbó búrẹ́dì ó yàtọ̀ ó tún lọ lórí gbogbo ohun mímu ẹlẹ́rìn dòdò tí ń ṣara lóore àwa lẹ́yìn Chicken Republic Jubilee Road Ìkàrí Àkókó nílùú ọ̀wọ̀ àwa ní dojúkojú Baptist Church Ìyẹ̀rẹ̀ ọ̀wọ̀ ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic Lókìtì Pupa nílùú Ondo àwa ní PKM2 Ife Road lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station nílùú Ondo nílùú Àkúrẹ́ àwa lẹ́yìn Chicken Republic Lálágbàká nílùú Adó Èkìtì àwa lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic Bank Road nílùú Ọyẹ àwa ní dojúkojú St. Peter and Paul Primary School Ọyẹ Èkìtì Búrẹ́dì ó yàtọ̀ àjẹ pọnu la oúnjẹ àjẹ márají pépé àjẹ ló bá.
2: Ẹ káàbọ̀ padà manager ibo lati le ri búrẹ́dì ó yàtọ̀ nílùú Àkúrẹ́.
3: Nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ẹ pé Ìdànrè nílùú Ìdànrè gangan sórí nọ́mbà yìí 08146881143 ẹ pé Pasma Brother ní agbègbè Alágbàká Ìsìnkàn Ondo Road Sàgárí àti Ìjàpò sórí nọ́mbà yìí 08063278836 ní agbègbè Alágbàká Síjú Adé Òkè Àró New Town Ìjàpò Plaza Sàgárí àti Ọba Ilé ẹ pé Pastor sórí nọ́mbà yìí 08036

0: ẹ káàbọ̀ padà láti ẹ̀ka polówó ọjà.
1: Ìyíra dùn mọ́ mi ní gbogbo ìgbà tí bá ti ń kọrin.
0: Ẹni ọwọ́ wo ni mo fi wọlé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn?
1: Bí àgbọ̀nrín ṣe mí ẹlẹ́lẹ́ ní ipa odò omi.
0: Ó ṣọwọ́ tútù níbi tí mo wà ní.

ju nọmba tẹ fi tẹmi látẹjíṣẹ ọmọ bíbí ìpínlẹ Èkìtì òun ló ṣe rẹkọọdù yìí o ẹbóni là ń pè ẹbóni là ń pè máa yá yín ní nọmba gbogbo ẹyin tẹ bá fẹ ṣòkú àmọ nọmba tẹ fi tẹmi látẹjíṣẹ rèé o 09068837168 ẹgbẹ́lẹ́ kan sí 09068837168 òun lẹ́ẹ̀fi tẹ̀mí láti ẹ̀jíṣẹ́.

náà ṣọwọ́ àwọn fẹ́mi ogundaisi dikin àti ilesun ó dẹ̀yìn ètò àgbàlagbà sọ̀rọ̀sọ̀rọ̀ ló pè mí yìí ó ní ẹ̀kú ṣe ọ̀pọ̀lọ̀ ó láwọn ń gbádùn búrẹ́dì dáadáa ní ìgòbá ó ní búrẹ́dì ó yàtọ̀ ó láwọn ń gbádùn ẹ̀ dáadáa ó lélẹ̀ tẹ́ mú wá lónìí ó ló tún láta súẹ́súẹ́ ó ní tó bá jẹ́ pé òun ni o ó lóun ò ní í ṣe mẹ́ni òun ò ní í ṣe méjì òun á kàn ra mú ìbò òun á sọ sínú àpótí arákùnrin yẹn ipò òun dìbò fún un o pé ibì kan làwọn méjèèjì jókòó sí yìí o

Orí àtẹ̀jíṣẹ́ ìgbà láti ọ̀dọ̀ Sanmi ní Odigẹ. Ó ní olóòtú eléyìí tẹ mú wá yìí, ó ń kọ́ni lọ́gbọ́n gidi. Ó ní ní àdúgbò tiwọn ní Odigẹ o, nílùú Àkúrẹ́, ó lóun fẹ́ràn búrẹ́dì ó yàtọ̀. Ó ní bẹ́ẹ̀ ni wọ́n ra búrẹ́dì ó yàtọ̀ ní àdúgbò wọn. Ó ní ohun tí arákùnrin ṣe, ó ló tẹ̀hún lọ́rùn dáadáa. Ó ní ọmọkùnrin yìí kò rí bàbá ẹ̀ láti ìgbà ìwé wá, ẹni tó wá dúró gẹ́gẹ́ bíi bàbá ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá sọ fún báyìí pé kò lè jókòó níbi ìgbéyàwó òun. Ó ní tó bá ti ẹ̀fẹ́ sọ, ó ní ṣe bó yẹ kó ní ó ní ṣe bó yẹ kó gbé kalẹ̀ Yorùbá ìlọ ti kọ́, ó ló ṣe bó yẹ kó gbé kalẹ̀ ní ìtùnbí-ìnùbí. Ó ṣeun Sanmi láti Odigẹ.

rí àtẹ̀jíṣẹ́ yìí gbà láti ìlú ọ̀wọ̀ ó lò ní làbákẹ́mi ó ní láti ẹ̀yìn ogbè láàyè o wàá gbó wàá tọ́ o ó láwọn ń gbádùn búrẹ́dì ó yàtọ̀ dáadáa lẹ́yìn ogbè nílùú ọ̀wọ̀ ó ní àwọn ọkùnrin tí wọ́n ń sọ látàárọ̀ ó ló dáa ó ní àmọ́ tòun á yàtọ̀ gédéńgbé bíi búrẹ́dì wa ó ní kí arákùnrin yẹn wò ó ní ọ̀rọ̀ ọmọdé lọ̀rọ̀ tí ọmọ

0: orí àtẹ̀jíṣẹ́ yìí ó lóun ní Folúkẹ́ láti ìlú Iṣo. Folúkẹ́ ó láwọn gbádùn búrẹ́dì ó yàtọ̀ dáadáa nílùú Iṣo. Ó ní ohun tí arábìnrin sọ láti ìlú Ọ̀wọ̀ ó lórí sọ, ó lóhun tí àwọn arákùnrin yẹn náà sọ láti ibi tí wọ́n ti pè ó ní wọ́n rí sọ. Ó ní òun á kàn bí arákùnrin yìí, ó ní ẹ̀bẹ̀ ni ó nítorí bí ọmọkùnrin ṣe gbé àgbé kalẹ̀ ó ní kò dáa rárá rárá. Ó ní tó bá jẹ́ pé òun náà lọkùnrin ó lóun á ṣe jù yẹn lọ. Ó ní àmọ́ nígbà tí wọ́n ti wá dá ọjọ́ ìgbéyàwó báyìí ó lóun bí arákùnrin kó má dojú ti ìyàwó ẹ̀ kó dẹ̀ má dojú ti àwọn ọmọ. Ó lóun bẹ láti ìlú Iṣo. Ẹ ṣeun bá ń gbé òkè.
1: My country people, Chicken Republic don't bring something fresh for you. Doorstep, your favorite Chicken Republic meals, hot, fresh, straight to your door. You dey busy, you dey hungry, and leaving your spot na no go. We understand it. That's why Doorstep dey here. Oya to cake lovers, we got you. Oya to bread lovers, nko, we got you. Chicken Republic meals, all of them dey on Doorstep. You are just one tap away. Order am, track am, receive am, just like that. Save time. It's better. Your meal just got an upgrade. Rush to your Play Store or Apple Store now. Download Doorstep and get free delivery on your first order. Doorstep, your food, your door, your way. And your lolufe, oyato cake, oyato bread. I won't jewa ni Chicken Republic. Chakam, iroro tide, e order. Kefo kambale, sibikibite bawa. Logon, ni osi koinlara, lese kese. E download Doorstep, loni in lori Play Store ati Apple Store. Kasi deliver on jenyi funyi. Lo batan e jeun ke yo Doorstep ounje re lenu ona re ofe lo bade fun gba akoko fun alaye kikun idojuko sesi supermarket alagbaka akure nipinle ondo number won ni 0707 469 1997. Doorstep jeun pelu irorun. Chicken Republic, taste more.
2: Ara ọ̀tọ̀ tún lè yí tá gbẹ́jẹ́ o. Alára ní tòun ọ̀tọ̀ ó yàtọ̀ cakes látúngbẹ́jẹ́ àkàrà ìbò alájẹpọnulá tí ń mọ̀dẹ ìyàwó òde ọjọ́ òbí àti gbogbo ayẹyẹ ó yẹ ni láìyẹlẹ̀ ṣe ti gbọ́ nípa ó yàtọ̀ fruit cake, chocolate cake, sponge cake, coconut cake, cake lóde ayẹyẹ ó yàtọ̀ cake ní kẹ́ mọ yàn láàyò. A tún ṣe cream cake lóríṣiríṣi bó lẹ ṣe fẹ́ sí ṣé whipped cream lẹ́fẹ́ ni tàbí butter king ó sì jẹ́ fondant king tàbí fat icing cake kò béwu dé o. Eléyìí yàtọ̀ sí kítí pọpọ.
3: Iléeṣẹ́ wa wà ní Ikoya Road, Òkìtì Pupa, ní ìlú Ọ̀wọ̀. A wà ní Ìdímùsáṣá ní ìdojúkojú mọ́ṣáláṣí ńlá. A wà ní Jubilee Road ní ẹgbẹ́ Adé Peter Filling Station, Ìkàrẹ́ Àkókò. Ní Àkùngbá a wà ní Ìkàrẹ́ Road, Àkùngbá Àkókò. Ní ìpínlẹ̀ Èkìtì a wà ní Bank Road, Adó Èkìtì.
2: Ẹ kàn sí wa lónìí ní Chicken Republic Plaza Alágbàká Àkúrẹ́ tàbí kẹ pè wá sórí àwọn nọ́mbà wọ̀nyí 0807949 1467 tàbí 0807949 1481. Nígbà gbogbo ó yàtọ̀ cakes ni kẹ máa yàn láàyò.
0: Nígbà gbogbo ó yàtọ̀ cakes ni máa yàn láàyò. Ẹyin náà ti mọ̀ fún iléeṣẹ́ oúnjẹ wa Chicken Republic fún gbogbo cake èyí tí ẹ bá fẹ́. Ẹ fẹ́ ṣègbéyàwó ni, ẹ ń sílé ni, ẹ ń fẹ̀yìntì ni, àbẹ́ ń joyè. Ẹ kọjá lọ sí gbogbo iléeṣẹ́ oúnjẹ wa Chicken Republic tó wà ní agbègbè yín. Ẹyin tá wà ní ìpínlẹ̀ Èkìtì ẹ máa bọ̀ ní Bank Road, ẹ lọ sí Adébáyọ, ẹ dẹ̀ lọ sí Ọ̀nàjàn, ẹ bá Chicken Republic ń bẹ̀. Ẹyin tá wà ní ìpínlẹ̀ Èkìtì à ní ìpínlẹ̀ Ondo ẹnu Miago, ẹ máa bọ̀ ní Àkúrẹ́. Kò síbi tí Chicken Republic ò sí Lákùrẹ́ ká gbé láti olú iléeṣẹ́ wa lálágbàká ẹ bá Chicken Republic mẹ́ inú ShopRite Shopping mọ̀ àwà ń bẹ̀. Òkè Aro Chicken Republic wà ń bẹ̀. Olúwatuyì àwà ń bẹ̀. Adéwà ní Adébọlá bẹ́ẹ̀ la wà lọ́lọ́kọ́ kí ẹ wá gbé kéèké yín. Ẹ̀yin tí ẹ wà ní Àkókò Àkókò mẹ́rẹ̀ẹ̀rin àwà ní Àkùngbá Adéwà nílùú Ìkàrẹ́. Ẹ̀yin tí ẹ wà ní Ọ̀wọ̀ àwà nílùú Ọ̀wọ̀ ní ìdojúkojú ńlá mọ́ṣáláṣí Ìdímùsáṣá bẹ́ẹ̀ la wà ń lu Dànrè. A wà ní Ondo a wà ní Yaba bẹ́ẹ̀ la wà ní ọ̀nà Adéyẹmí College of Education ní Òkìtì Pupa a wà ń bẹ̀. A wà ní Kùrùgbẹ̀nẹ̀ ní ìlú Ìgbọ́kọ̀dá. Ẹ lọ kò sírú àrà tẹ ní ká fi àkàrà òyìnbó dá tí Ọlọ́run Elédùmarè tí ò fi rọ̀ wá lọ́rùn ṣé ká gbé wá ni àbẹ́ wàá gbé fúnra yín kò gbé wí dé.

0: tó ń kọrin yìí ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì. Ẹja gbé ti wà lárugẹ, gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣòkó òkú àgbà ìgbéyàwó ẹ̀ ń sílé ẹ̀ ń joyè. Ẹ pé nọ́mbà ọmọ yìí 070-61-99-94-34 òun ló kọjá lọ sọ́dọ̀ ẹ̀.
1: Oríire ọ̀rẹ́ o, dábàá ìrìnàjò.
2: Oríire ọ̀rẹ́ o, dábàá.
0: Wọ́n fi àsìkò kí bàbá mi nínú Olúwa, Prophet Dr. Eso Aina JP, Founder and General Overseer, Revelation of God, ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí. O ní bàbá a ṣe ọjọ́ òbí wọn. Mú kí bàbá pé ẹ̀gùn lẹ́mí o. Gbogbo àdúrà yín fún lè ṣe wa lórí ètò yìí. Ọlọ́run ọba kò ní jẹ́ kó já sásán. Mú kí yín o, happy birthday o, ní ọjọ́ Wednesday 24 yìí. O ní a bàbá bá yọ̀ nínú ìjọ lọ́jọ́ Wednesday.

0: nourishing minds, sharing happiness for 50 years.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavor sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: S-E-L-A-R-R-I-E. Salary.
1: Ah, bọ̀dá mi. Ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavor kan fún yín.
4: Ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: 89.9 FM, Peace of a Dove.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dún bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM. Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dún bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: Exfusion Community kore da sile mo ìdánilẹ́kọ̀ọ́ alágbára fún gbogbo ènìyàn nílùú Àkúrẹ́ àti ìpínlẹ̀ Ondo lápapọ̀ láti mọ̀ nípa ẹ̀rọ ìgbàlódé àtọ̀nà àgbà tá a fi ń dolówó dọlọ́rọ̀ tọ́kẹ̀yìn ó sì balẹ̀ ìdí rèé tí Exfusion Community fi gbé ìdánilẹ́kọ̀ọ́ ìtalẹ̀ fún gbogbo nípòjípò tó fẹ́ bọ́ lọ́wọ́ ogun àìrínà àìrílò gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ atẹ́nìkọ̀ọ̀kan lọ̀rọ̀ yìí kan láti wá kọ́ nípa lílo ẹ̀rọ ìgbàlódé artificial intelligence fún ìdúnadúrà láti pawó gọbọi ọjọ́ ìsinmi Sunday ọ̀sẹ̀ yìí June 21 ni ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò mọ̀ wáyé abala àkọ́kọ́ yóò mọ̀ bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán abala kejì yóò sì wáyé láago mẹ́rin ọ̀sán ní Born Hotel Ijako. Oh yes, Exfusion Community is calling on all residents of Akure and Ondo State at large to participate in this artificial intelligence training designed to show people how to leverage on AI to earn income in the financial market. What are you waiting for? Join us at Born Hotel Ijako at this week's Sunday, June 21. First session starts by 2 p.m. The second session holds by 4 p.m. Call 080-3585-0791. 080-3585-0791 Exfusion Community is saying it is your time to have financial freedom.
1: Mo kiyin ni bi gbogbo te tun tin lanfani lati ma gbo wa lalaroye ikani adaba na npe bi o 88.9 yakure ilu laramo kin la wa ta tin gbo satagun gẹ́gẹ́ bí ẹ tún ṣe mọ̀ wá mọ̀ sí wa a tún ti dé nírọ̀lẹ́ tòní láti jẹ́ kẹ́ mọ̀ gbogbo bí nǹkan tún ṣe ń lọ ẹkún mọ̀ pé bó bá ṣe ń lọ báyìí òun là ń gbé súnmọ́ wa àlejò míì kan ti wà nílé agbára nírọ̀lẹ́ tòní kí ni tí wọ́n fẹ́ kí ọmọ nàìjíríà ọtún mọ̀ ẹkún mọ̀ pé tó bá ní gbé gbègbè olúkálukú gbọ́dọ̀ mọ gbé ni kí wọ́n bá gbé sí ẹ̀yìn kulé rẹ̀ ẹ bá dárúkọ yín àti ibi tẹ́ ẹ ti wá.
2: Orúkọ mi ni Ajibare Samuel Bamidele. Mo wá láti mo jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá ṣùgbọ́n mo wá láti ìlú Èkó. Mo wà ní bíbá ní bí ọ̀sẹ̀ kan sẹ́yìn. Mo dẹ̀ ti padà sẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n ń pè mí pé ẹ jọ̀ọ́ ẹ padà wá a sì fẹ́ mọ̀ sí nípa ètò yìí. Òun ló tún padà gbé mi wá o.
1: Kí ni tó gbé wá gangan kí ni tẹ̀ fẹ́ káwọn èèyàn mọ̀.
2: Mo kí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin Àkúrẹ́ Ondo Èkìtì. Mo gbọ́ pé àwọn èèyàn náà ń gbọ́ rédíò station yín láti Ọ̀sun State láti gbogbo ibi gbogbo tẹ́ ti ń gbọ́ wa mo kí n nǹkan tó ń ṣẹlẹ̀ ní ayé òde òní òun la gbé wá àdẹ̀fẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n rẹ̀yìn àti lọ sílùú Port Harcourt àti lọ sílùú Àsàbà àti lọ sílùú àwọn ilẹ̀ Yíbò lóríṣiríṣi àwa ní pé ká máa gbé wá sílẹ̀ Yorùbá bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ọ̀gá wa pátápátá ó wà ní Ghana báyìí tó ń ṣe ètò fún àwọn Ghana nítorí kì í ṣe fún Nàìjíríà nìkan fún Áfíríkà ni and our mission is to liberate Africa from poverty from Ponzi schemes and from different problems so ẹ mọ̀ pé Yorùbá ní pé tí oúnjẹ bá ti tán nínú iṣẹ́ ti bù ṣe kí dẹ̀ la nílò láti ra oúnjẹ a nílò owó. Àwa fẹ́ fi hàn àwọn èèyàn wa nílùú Ondo ìlú Èkìtì bí wọ́n ṣe lè máa fi ẹ̀rọ AI
1: artificial intelligence
2: tí wọ́n fi lè máa fi méèkì owó a rí oríṣiríṣi tí wọ́n fi táwọn èèyàn fi àìṣe máa rí wọ́n fi ọmọ kékeré tí ò tó sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ àwọn èèyàn máa rẹ́rìn wọ́n máa rí president tó ń jó tó ń wọ́n fi ń ṣe film wọ́n fi ń ṣe entertainment ṣùgbọ́n AI ó ju bẹ́ẹ̀ lọ nǹkan tí AI lè ṣe ó pọ̀ ju bẹ́ẹ̀ lọ AI ti ń ṣe minor operations on people now in fact Elon Musk ó ń ṣe machine kan lọ́wọ́ sí tó yẹ pé tí machine yẹn bá ṣe tán àwọn ní nílò doctor púpọ̀ mọ́ torí machine yìí tẹ bá ti gbọ́wọ́ lé báyìí ó máa diagnose gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ara ní ara yín tí ó dẹ̀ máa sọ oògùn tẹ máa lò that is the power of AI. AI ti ń ṣe tó yẹ pé èèyàn lè wọnú mọ́tò tí ò ní sí driver kankan tó ń wà driverless cars. AI ti ń serve oúnjẹ fáwọn èèyàn AI ti ń ṣe so many things ṣùgbọ́n eléyìí tí àwa fẹ́ tá gbé wá a fẹ́ kí ẹ rí pé AI lè ṣe ju nǹkan tó ń ṣe yìí lọ àwọn èèyàn máa rò pé ṣe bí AI yìí àwọn èèyàn ló dáa báwo ni èèyàn ló dáa ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kí wọ́n dá èèyàn kí wọ́n á fi ọpọlọ èèyàn bíi 1 million sórí ẹ̀ so iṣẹ́ tó ń ṣe ó wà very fast and it has very very fast speed to finish ṣiṣẹ yẹn bi awon to nko we nsin te ba lo ChatGPT nsin se mo pe elomi to nko we awon authors elomi o le je odun kan lo ma fi ko we kan ka elomi o le je odun odun meji lo le lo ma fi ko iwe yo kan elomi de le ko we meji laarin odun kan sugbon AI laarin 5 minutes o le ko iwe 1000 ti o de ni si ero kankan be that is the speed and on la wa ti se research awa discover bi a se le fi AI te fi le fi showo to de mama fun ni
1: owo
2: to mama pa owo wale
1: e je bere bayi ni nkan bi ose to koja lohun e wa si ipinle ondo papa julo ni lu akure a tu ri yin leyin ose ta tun wa yi kini to sele kini to fa
2: ah wa lasan ni gba ta wa gan a lo si afin deji a lo so fun won pe nkan bayi bayi la gbe wa si lu akure o won de gba wa towo tese a de a fi awon eyan nigba ta fi awon eyan ni lara awon ta fi han ni ose to koja awon mi ti ni ijeri si bayi lara awon lola e ma ri won ninu eto wa lola awon to n gbe ni lo akure ti won ti bere pelu wa ti won de ti n ri won ti n ri iyato
1: esi
2: e won ti n ri esi won ti n ri yato won ma wa e ma ri won wa jade won a fi esi won han yin ele ohun se boju boju nkan te ma ri funra yin ni ta ma fi han yin pe nkan bayi bayi bo se n sise lele o a ma fi han yin e de nilo lati lo lewe o e e nilo lati le mo ko e nilo lati mo ka te ba sa ti le wa a ma ko yin be se ma se gbogbo e a de ma ba yin se to je pe ah leyin eto eyin gan e ma fi adura ranse si wa se bi a wa ni ose to koja a plan lati wa lose yi o a pin lati wa sugbon lara awon to wa lo ni pe ka jo ka pada wa pe awon eyan won fe mo si ilu eko le mi ngbe sugbon won ni ki n pada wa ojo tuesday ni mo lo mo le tun pe mi ni yen pe bo se di ojo friday ni ki ma bo tori eni mo awa ni pe ka tun wa sori radio pe opolopo eyan tun le gbo ton ma darapo mo
1: wa ni ojo simi
2: ni ola ni
1: eja wo ibo gangan ni eto ti waye ati pa agun melo ni o waye ipele melo lo wa
2: born fm to wa ni ijapo te ba ti wo ijapo estate e ma ri royal bed opposite royal bed hotel born hotel ni ijapo estate tori awon to amo pe awon kan wa to ye pe onigbagbo ni won ti won ma lo sile isimi so a fi si agun meji ni osan ni ipele akoko ipele meji la ma se so ipele keji ni ago merin sugbon e city ta ni ko po rara
1: aye to wa nle
2: to wa nle ko po rara eni to ba tete de o ma ba ipele akoko eni ti o ba tete de a ma fi si ipele keji so the first come first serve and eto yi ofe ni o anike mowo wa o anike mowo wa rara ile ise wa lo sanwo hotel lo sanwo hall ta fe lo no so gbogbo material ta ma lo
1: e to ni pe idanileko yo fe ni
2: ofe ni
1: awon to ba n gbo bayi fun gba kokko to n bo lola kini nti won mu dani
2: ehe ki won mu valid means of identification wa
1: mi mo mo so dani won
2: card dani mo o le je international passport o le je driver's license o le je NIN o de le je voter's card government approved valid ID card ni ko mu dani at gbogbo nkan to ku won de le mu writing material won le mu paper ati biro dani fa ma fi ko nkan
1: awon eyan fe bere tabi kopa bi won se kopa kini won o se won pe ni abo ni ti won se
2: ejo number ta fe file yi e ma pe number yen o tori te ba eyin na wo te ba n pe number gbogbo eyin te n gbo lori radio ba te ba n pe number bawo ni eni to mu phone dani se le da gbogbo yin lohun nkan ta kan nilo yin lati se ni pe ki e ko oruko yin ati ipele ti e fe wa boya ipele ago meji ni tabi ipele ago merin ke ko sibe ke te si number yi ti mo fe pe yi e gbo number yi dada 08035850791 is

0: Transfusion Community is calling on all residents of Akure and Ondo State at large to participate in this artificial intelligence training designed to show people how to leverage on AI to earn income in the financial market. What are you waiting for? Join us at Bond Hotel Ijako at this week's Sunday, June 21. First session starts by 2 p.m. The second session holds by 4 p.m. Call 080-3585-0791. Exfusion Community is saying it is your time to have financial freedom.
1: So, eka bo pada fawon to ba se ntan radio won. Kini en to ma je bi ere je tawon eyan o ri mu lo le bi ni bi dan leko yi pe ah ibi pade ti mo lo loni o mi lo lasan.
2: In fact, iwo ti o ba ti pinu lati lo si bi kan tabi bi keji lola wakati meji o poju fun e lati gbo nkan to ma se lanfani to ma so e do lorire ki se olorire lasan generational income to je pe wa tun file awon omo e lowo gbogbo nkan ta ma ko yin ni ari awon mi owo kekere lo wa lo won won ma lo fun seminar bi ton ti fe rale ton ti fe ile da o da gidigidi emi na ti mo ba yin soro mo rale sugbon eyan to ba ko sese bere ki se le eyan ma kokoko kowo le lori tori to ba kowo le le ti o ba rowo jan wa ta ile yen wa tun fi lo fi re onje sugbon a fe ko yin be se le build the generational wealth te le create owo lati bi kekere te ma gbe lo soke to wa awa de ibikan te wa ma rale mewa e ma rale 20 iwo to de ti ni owo lowo to po dada to n wo pe bawo ni mo se fe multiply owo yi anfani wa fun e iwo to even omo lewe na anfani wa fun omo lewe tori awon omo lewe ton lo n se yawo yawo ton ba riru anfani yi won lo opolo won lati fi se leyi
1: number wo de ni kawo yan ma text yin si
2: 08035850791 awon eyan ti n pe wa e ma pe wa ekan ko oruko yin ati ipele ti e fe wa boya 2 pm tabi 4 pm e ma pe wa ijo
1: nibo ni eto ti waye lola
2: bon hotel ni ijapo ni lo akure
1: nibe ni o ti waye
2: ibe ni o ti waye
1: e ba n farabalẹ pe number n si ki n fi ma yonda yin
2: 080-358-50791 mo pe lẹ́ẹ̀kan sí 080-358-50791
1: amọ̀ràn yín fún gbogbo àwọn tó fẹ́ lè máa ṣiyè méjì pé àkú tí ń gbọ́ nípa àwọn orí ètò báyìí báyìí amọ̀ràn yín ní ṣókí kí n fi máa yọ̀ǹda yín.
2: Mọ̀ yorùbá ni pé ẹni tí ò bá mọ ibi tí ẹgbẹ́ ẹ̀ ti ń là yóò sáré àṣàkú ni o yorùbá tún sọ pé kìràkìtà ò dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú kò dá nǹkan a fẹ́ fi ọ̀nà ọ̀yin ọ̀nà tí ẹ ó gbà sóríire tó bá jẹ́ èmi ni ẹ̀yin kò sí bí gbogbo nǹkan tí mo ṣe lọ́la ṣe lè pọ̀ tó wákàtí méjì kò pọ̀ jù 2 to 4 ni first session 4 to 6 second session wákàtí méjì ò pọ̀ jù láti wá gbọ́ nǹkan tó máa ṣe yín lóríire o a sì ní kẹ́ ẹ mówó wá a ní kẹ́ ẹ mówó wá o tẹ́ ẹ bá dẹ̀ wá tẹ́ ẹ fi pé nǹkan tá a sọ fún yín pé kò tẹ̀yìn lọ́rùn ẹ lè kúrò nínú hall yẹn so it's very very easy for you. We have made it very convenient for you. Ó cost the company ní a lot of money to put this together. Táwọn mi bá fẹ́ ṣe irú event yẹn wọ́n á ní owó wọlé àgbowó wọlé kankan
1: ọ̀fẹ́
2: ni so kò sí excuse fún anybody láti sọ pé òun ò nílé wá síbẹ̀ lọ́la so lẹ́yìn láti pa resource ẹ̀ máa bọ̀ straight.
1: Tọ́ kò ní jù báyìí lọ títí ìjọ́ mi tí a tún láǹfààní láti gbé tuntun ka ìmọ̀lẹ̀ eré o eré kàbìtì.
0: Fusion Community kórè dà sílẹ̀. Mo ìdánilẹ́kọ̀ọ́ alágbára fún gbogbo ènìyàn nílùú Àkúrẹ́ àti ìpínlẹ̀ Ondo lápapọ̀ láti mọ̀ nípa ẹ̀rọ ìgbàlódé àtọ̀nà àgbà tá a fi ń dolówó dọlọ́rọ̀ tọ́kẹ̀yìn ó sì balẹ̀. Ìdí rèé tí Fusion Community fi gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀ fún gbogbo nípòjípò tó fẹ́ bọ́ lọ́wọ́ ogun àìrínà àìrílò gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ atẹ́nìkọ̀ọ̀kan lọ̀rọ̀ yìí kan láti wá kọ́ nípa lílo ẹ̀rọ ìgbàlódé artificial intelligence fún ìdúnàdúrà láti pawó gọbọi ọjọ́ ìsinmi Sunday ọ̀sẹ̀ yìí June 21 ni ìdánilẹ́kọ̀ọ́ yóò mọ wáyé abala àkọ́kọ́ yóò mọ bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán abala kejì yóò sì wáyé láago mẹ́rin ọ̀sán ní Bond Hotel Ijako. Oh yes, Exfusion Community is calling on all residents of Akure and Ondo State at large to participate in this artificial intelligence training designed to show people how to leverage on AI to earn income in

0: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
1: Bàbá kẹrin wa dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo chai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kan lẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrin wa ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kan sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún inú kíkún àyà tí ń lù pipipi má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrin wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tó máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbá kẹrin wa wà pé mi débẹ̀.
2: Bàzó ọlọ́run máa jáde ògùn àìsàn.
3: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn lògbà orúkọ tí èmi ni Babangana tí gbogbo ayé máa pè ní Bàbá kẹrin wa aláṣẹ àti olùdarí Stand Action Koboko èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kàn sí mi.
4: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street nílùú Àkúrẹ́.
3: Fóònù nọmba mi 08164122777.
5: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, ǹkan tí mo jogún lọ́wọ́ ọba ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gunlá.
4: Bàbá kẹrin wa kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
5: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹ̀rín ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gunlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
3: 08164122777.
5: Bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédéé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédéé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurẹ́tọ̀? Tí kapurẹ́tọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí kapurẹ́tọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
3: Babangana, Bàbá kẹrin wa.
4: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
5: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
3: Fóònù nọmba mi 08164122777.
5: Àgbo marugbo takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ̀ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lòògùn lọ́wọ́, a ṣiṣẹ́. Tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. ka to mo ogun ta ma fun o awa kin se yi awa kin se ohun itoju olomokunrin nikan ni se ba ri olomobirin ni odo mi boye o wa nitori oko re
4: kosimi ni ile ise wa to wa ni ifelotu street off continental street akure
6: baba ngana baba kerewa phone number mi 081 64 12 77 77 081 64 12 27 77

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Láti lè ṣe rédíò Àdàbà FM, àgọ́ méje ti lù.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Mo kiyin a ku popo sisi opin ose iroyin asalere lati le ise radio Adaba FM. 88.9 Yakure lu laramokinla wa ta tin gbon satagun. Folajin Oyetayo ni iroyin yin sajuna egbo awon koko to wa ninu iroyin na. Akodopo esi dibo gomina ipinle ikiti lo tin lo lowo awon odo tin no bi dana san ago olopa ni ipinle ikiti olopa fi kele ofin gbe olusagun tan kan ni bi o ti se gba iyawo awon okunrin bi 95 iroyin na re lekun rere eto idibo lo ti pari lawon ijoba ibile bi 16 eleti ipinle ikiti korora ni bi awon ara lo ti sese ojuse won nipa kekopa ninu eto idibo sipo gomina eleyi to waye loni nipinle na awon omo Nigeria ni won reti esi eto idibo na ni bi gomina to wa lori alefa nipinle ohun iyen bi odun Yebanji ti se nwa saa keji l'office gomina Yebanji ati igbakeji re monisade afuye lo ba awon niroyin soro kete leyin ti won ti di ibo won loni nibi ti won ti gboriyin fun ajo eleto idibo bakan na ni adari ile asofin agba le yopo yemi bamidele na ko sai so ero ti e lori eto edibo na to fi ma gomina na nipinle ekiti ajo dele fayose lo na so iya eleyi to ko si ewe awon lawe eto awujo to fi ma awon egbe eleto mu to eto edibo won yaga africa lo luka loku won so iya eleyi to ko si won lori eto edibo to waye loni nipinle na ewe opo awon oludibo lapa ijoba ibile iwo orun ekiti lo ti fi idunu won han nibi ero ton si ayewo kaadi idibo ti se nse mona mona bayi lasiko eto idibo to waye loni opo oludibo lawon ibudo idibo on ni ijoba ibile ikere ati si orun ni won fi ni won lanfani lati se ojuse won iroyin je koye ni wipe lara awon toro kan lati ri awon arugbo nibi ti won ti se lalaye pe ero on ni ko se idamo oju won eleyi to mu ki won ma pari gbogbo eto eleyi to ro mo idibo ti won si lanfani lati se ojuse won nibi eto idibo to waye loni na awon eyan ni iroyin je koye ni wipe nse ni won o jade daadaa lati wa kopa ninu atundu ibo sile asofin agbale yi ni apa gusu ondo lati mu omo oye miran eleyi ti yoropo jimo ibrahim en to je wipe o ti di asoju bayi ninu igbimo ajo isokan agbaye abo oro yin fiye ni wipe nse ni awon eyan bayi si ojo won lo ni agbegbe na egbe oselu merin pere lo nkopa ninu eto idibo eleyi to waye lagbegbe on loni won se ni awon eyan fide pa gba sile topo si tun ba ise ojo won lo ni bi awon eniyan ti se jade daadaa lati wa kopa ninu atundu ibo eleyi to waye sile aso eleyi to waye ni apa gusu ondo loju na ti le je ki won mu omo oye miran ni agbegbe ohun akoroyin le ise radio Adaba FM Adegboye Gafa Boje ni wipe awon olugbe ni ijoba ibile meteta ototo ni won ba ise ojo won lo lalaiwo eto idibo ile to n lo lowo na awon asoju ajo eleto idibo lo wa ko minu lori bi awon eniyan o ti se jade daadaa lati wa se ojuse won loni lara awon eyan to ba ile ise radio Adaba FM soro si lalaye pe won se ni awon o ti e mo wipe eto idibo kankan be loni ati wipe awon aladari egbe oselu lo kan fi to awon eyan leti loni topo si ti ba ise ojo won lo ewe n se ni aboro yin je koye ni wipe ko si iwa ipa kan lasiko eto idibo to waye ni apa gusu ondo loni ni bi awon eko eso alabo gbogbo ti se wa loni ojula lakan fi sori lati le je ki alaafia ko joba nibi eto idibo na to waye ninu iroyin miran ago olopa to wa ni isan ikiti o ni won ti sona si bayi lati owo awon odo tinu bi latari bi won ti se iwode ife onu won tako bi won ti se kopa okan lara omo ilu na lati owo aiko olopa isele on lo waye loru ana ojo jimo ko to di wipe eto edibo waye ni tibutoro ipinle ikiti loni iroyin je koye ni wipe awon ohun to lodi ma isele na ni ko ti di mimo sugbo to je wipe fanran eleyi to n janrin fi yen wipe awon odon lo yabo ago olopa na ti won si dana sun odon makunrin kan ni iroyin tu fi lede wipe won se ni o wa ninu agbara eje ninu fanran kan eleyi to tun janrin lori ero ayelujara bakan na wáyé ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀sùn ló ti tako ìròyìn láti ọwọ́ àta ọjà ìlú ọ̀ṣọ́gbó ọba Jimoye tún jí pé orí ló kó òun yọ lọ́wọ́ ikú lẹ́yìn tí àwọn agbébọn dédé ya bo ààfin rẹ̀. Bí ẹ ò bá gbàgbé ṣáájú ni orí àdéhùn ti sọ ọ̀rọ̀ ń di mímọ̀ lásìkò ìgbà tó ń kọrin réèkì gómìnà Adémọlá Adeleke tó sì ní ń ṣe ni àwọn agbébọn dédé ya wọ ààfin rẹ̀ ṣùgbọ́n tó jẹ́ wípé wọ́n ti fi kélé òfin gbé wọn lẹ́yìn ìgbà náà. Ọ̀rọ̀ ni wọ́n fi ojú rẹ̀ léde nínú àtẹ̀jáde kan látọwọ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀sun Abiodun Ọ̀jẹ́làbí pẹ̀lú àlàyé pé àwọn afurasí tí wọ́n ti kọ́ fi kélé òfin gbé ni kò di ìhámọ́ra kankan bó ti wulẹ̀ kó mọ̀ ṣùgbọ́n tó jẹ́ wípé ń ṣe ni wọ́n wùwà láàbí náà látàrí bí wọ́n ti gbé oògùn olóró lura. Ó fi kún pé ìwádìí eléyìí tí wọ́n kọ́kọ́ ṣe ló fihàn wípé kò sí àkọlù kankan tó wáyé tí wọ́n ṣe sí orí adé ọ̀hún yàtọ̀ sí ọ̀rọ̀ eléyìí tó ti kọ́kọ́ fi ìta tẹ́lẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ló ti fi kélé òfin gbé afurasí kan báyìí eléyìí tó ń pèsè àwọn èlò fún àwọn agbébọn dàlóró ní ìpínlẹ̀ náà. Ìgbésẹ̀ ń kò sẹ́yìn bí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ti ṣe ń tẹnpẹlẹ mọ́ ọ̀rọ̀ ìgbìyànjú láti mópin dé bá ìwà ipá ní tìbútòrò ìpínlẹ̀ Kwara. Ọ̀rọ̀ ni wọ́n fi ojú rẹ̀ léde látọwọ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Adétan Ìjìrẹ́ Adéyẹmí tó sì ní ètò ń lo wà lára ìgbọ́nà àlàkalẹ̀ láti ọwọ́ ọ̀gá àgbà yẹnyẹn ọlọ́pàá alẹ̀ yìí Ọlátúnjì Rilwan Dísù láti lè gbógun ti ìwà ipá tó ń ti ìwà ìgbésùnmọ̀mí ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Olùṣọ́àgùntàn kan nípínlẹ̀ Anambra Harrison Charles Anzodo ti ilé ìjọsìn Day Spring Assembly ni wọ́n ti fi kélé òfin gbé báyìí lórí ẹ̀sùn wípé ó ń ṣe ni ó gba ìyàwó àwọn ọkùnrin bíi 75 ní ìpínlẹ̀ náà. Ìròyìn jẹ́ kóyé ni wípé àwọn tọ́rọ̀ kan òun ló fi kélé òfin gbé látàrí bó ti ṣe ń gba ìyàwó àwọn ènìyàn fífi ọmọ sí òwú ẹrú àti àwọn ìwà kòtọ́ mìíràn eléyìí tó ń dánwò nínú ilé ìjọsìn rẹ̀. Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò tọ́rọ̀ kan ní agbègbè ọ̀hún ló fìdí ìròyìn náà múlẹ̀ tí wọ́n ṣe lálàyé pé olùṣọ́àgùntàn ló ti wà ní àkọlò wọn báyìí. Ẹ̀wẹ̀ ìjọba ìpínlẹ̀ lọ́wọ́ ké sí àwọn olùṣọ́àgùntàn tó bá ń fẹ́rú pera wọn lọ́mọ nípínlẹ̀ náà láti jáwọ́ nínú ìwà kọ̀tọ́ eléyìí tí wọ́n ń gbé ṣe ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn olùgbé ìlú Ṣọba ní ìjọba ìbílẹ̀ Mazegun ní agbègbè ìpínlẹ̀ Niger ni wọ́n ti ké gbàjarè báyìí ní bí àwọn afurasí àdìámọ́ra ogun kan ti ṣe dédé ya wọ ìlú ọ̀hún tí wọ́n sì ń wàásù ní mọ́ṣáàsì. Ìṣẹ̀lẹ̀ ni wọ́n fi ojú rẹ̀ léde nínú àgbéta kan lè tí wọ́n fi ìta lórí ìkànnì X láti ọwọ́ onímọ̀ nípa ètò ààbò Bakatsin ṣe lálàyé pé àwọn ènìyàn ló dédé gúnlẹ̀ sí inú ìlú ọ̀hún kété lẹ́yìn tí wọ́n kí ìrún mọ́gìrìbù tán tí wọ́n sì ń lọ láti inú mọ́ṣáàsì kan lọ sí ẹlẹ́ẹ̀kejì láti lè jẹ́ kí wí àwọn èèyàn kó mọ ìrèdí eléyìí tó mú wá sí abúlé náà títí wọ́n fi kó ìròyìn jọ ń ṣe ní àwọn tó wà lẹ́ka èrò ètò ààbò kò tí ì sọ nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ náà. Mọ̀lẹ́bí àwọn ọmọ ogun eléyìí tó ń jẹjọ́ lọ́wọ́ lórí ẹ̀sùn ìgbìyànjú láti dìtẹ̀gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu ló ti ké sí àwọn tó ń ṣe àmójútó gbogbo bí nǹkan ti ṣe ń lọ lágbàáyé láti rí dájú wípé wọ́n bójútó gbogbo bí nǹkan ti ṣe ń lọ nípa gbígbọ́ ẹjọ́ eléyìí tó ń lọ́wọ́ báyìí nílé ẹjọ́. Wọ́n ké gbàjarè lórí kíkó àkóyawọ́ títẹ̀lé àwọn ìlànà tó péye tó fi mọ́ ìgbáyégbádùn àwọn ọmọ ogun náà eléyìí tó wà ní àtìmọ́lé. Àwọn mọ̀lẹ́bí ọ̀hún ló fi ojú ọ̀rọ̀ ńlédè lásìkò ìgbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ papọ̀ nílùú Àbújá lánàá ọjọ́ Jímọ̀. Wọ́n wá rọ àjọ ọ̀hún tó ń ti àwọn ẹgbẹ́ ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn láti máa ṣe àmójútó gbogbo bí nǹkan ti ṣe ń lọ lójú náà ti lè jẹ́ kí àkóyawọ́ kó wà lórí gbígbọ́ ẹjọ́ náà. Aisatu Yusufu ẹni tí ó sojú àwọn mọ̀lẹ́bí tọ́rọ̀ kan fẹ̀sùn kan wípé mọ̀lẹ́bí àwọn ọmọ ogun ọ̀hún ló ti ń fojú winá pọ́npọ́n náà yẹn báyìí tó ń ti ìnira látìgbà tí wọ́n ti fi kílé òfin gbé àwọn ọmọ ogun ọ̀hún láti nǹkan bíi oṣù mẹ́sàn-án sẹ́yìn. Ǹjẹ́ ẹbẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ rédíò Adaba FM 88.9 Àkùrẹ́ ìlú Laramọ̀kínlá Àwàtà tí ń gbọ̀n sátẹ́gùn. Bá padà dé ẹ ó gbọ́ nípa ìròyìn ilé òkèrè abala àwọn amúlùúdùn tó ń ti ìròyìn eré ìdárayá ẹ má yín kúrò ń bẹ́ẹ̀ à ń padà bọ̀ ẹ kó kalẹ̀.

Vigo Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Vigo Cap Herbal Capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Vigo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 08038606858

0: www.radio.fm. Ìròyìn tẹ̀ síwájú nínú ìròyìn ilé òkèrè wa fún tìrọ̀lẹ́ tòní. Akọ̀ròyìn iléeṣẹ́ rédíò Àdàbà FM Adéyẹmí Làwọ́ àti wà níkàlẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún rèé.
1: Ó tọ́gbọ́n èèyàn ìtúkú láti bẹ̀rẹ̀ oṣù karùn-ún nínú àgọ́ kan èyí tó jẹ́ ti àwọn èèyàn tí ogun lé ní ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Congo. Àwọn òṣìṣẹ́ àgọ́ náà sọ pé iye àwọn tó kú náà ni kò lẹ́gbẹ́, tó sì jẹ́ pé wọ́n ṣàlàyé pé àwọn náà kú láti ara àmì èyí tí ó fi hàn pé wọ́n ní àìsàn ẹ̀bólà èyí tó ti ń tàn káàkiri níbẹ̀. Èyí sì wáyé nítorí pé ó ṣòro láti mọ nǹkan tí yóò fa ikú wọn nítorí pé àwọn tí àìsàn náà ń ṣe ní àgọ́ Kíngósè lágbègbè Bunia ni wọ́n kọ̀ láti gbà kí wọ́n ṣe àyẹ̀wò sí wọn lára ní ọjọ́ Àlàmísì. Ṣùgbọ́n agbẹnusọ fún àgọ́ náà ni ló ṣàlàyé pé ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n lámì àìsàn bíi ẹ̀fọ́rí, ibà àti bíbì èyí tí ó jẹ́ àmì àìsàn ẹ̀bólà. Ó kéré tán ẹnìkan ló ti kú lásìkò tí ọkọ̀ ojú irin méjì tí wọ́n kọlura wọn lórí afárá kan nílùú Munich ní àárọ̀ òní, èyí tó fa kí àwọn wágùn ọkọ̀ ohun méjì kí wọ́n já kí wọ́n sì já sí orí ilẹ̀ nísàlẹ̀ afárá ọ̀hún. Agbẹnusọ fún àwọn ọlọ́pàá ní agbègbè ìlú ńlá gúúsù orílẹ̀-èdè Germany náà sọ pé nǹkan tó fa ìṣẹ̀lẹ̀ náà iná ti ń ṣèwádìí sí. Ṣùgbọ́n agbẹnusọ fún àwọn panápaná sọ pé àwọn panápaná iná ti kó lọ síbẹ̀ níbi aago méjì ku ogún ìṣẹ́jú láàárọ̀ ni tíṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Akọlù orílẹ̀-èdè Israeli ilé ti gba ẹ̀mí èèyàn bíi márùn-ún èyí ọmọdé kan bẹ lára wọn ní agbègbè Gaza lónìí. Àwọn òṣìṣẹ́ ètò ìlera sọ pé akọlù látòfurufú orílẹ̀-èdè Israeli náà ló pa àwọn Palestine mẹ́rin èyí tí obìnrin méjì ń bẹ nínú wọn àti ọmọdé kan nínú ilé kan èyí ti ń bẹ nílùú Gaza. Tá sì fi kún pé àkọlù míì sílé míì èyí ti ń bẹ ní agbègbè Sabra nítòsí ìlú Gaza ọ̀hún ló ba ilé náà jẹ́ tó sì fa ìpalára fún ọ̀pọ̀ èèyàn. Ṣùgbọ́n àwọn ológun orílẹ̀-èdè Israeli ni wọn ò ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Kò ní jù báyìí lọ lórí ìròyìn ilẹ̀ òkèrè ní alẹ́ òní. Adéyẹmí Làwọ́ ni orúkọ tèmi.
0: Lábala ìròyìn amúlùdùn wa fún tìrọ̀lẹ́ tòní, Ọ̀pẹyẹmí Jọ̀ọ́dá náà ti wà níkàlẹ̀ àbọ̀ rẹ̀ rèé.
2: Káàbọ̀ sórí ìròyìn agbo amúlùdùn lálẹ́ òní. Olórin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni Mr. Ree ló jẹ́ pé ó ti fi ìpátárí ọ̀rọ̀ tí ojúgba rẹ̀ Edo West tí ó sọ wípé òun ló ni orin lẹ́gbẹ̀gbẹ́. Orin ọ̀hún ni Mr. Ree ló gbé jáde lọ́dún 2018 tí Edo West tó sì kópa nínú orin náà tó jẹ́ àwo orin kan gbòógì tí wọ́n ti ń jó ijó sàkùsákù. Lọ́dún díẹ̀ sẹ́yìn ni Mr. Ree lọ tọ́ka sí wípé kíkópa Edo West nínú orin ọ̀hún jẹ́ àṣìṣe gbà. Pẹ̀lú atótó ni wípé Kaníkò kópa nínú orin ọ̀nì ó lè mú kí ògo òun kó túnbọ̀ tàn jù bẹ́ẹ̀ lọ. Nígbàtí Chata Eve tó ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, Edo West ọ̀hún ó fi léde wípé òun gangan ni òun kọ orin ọ̀hún sílẹ̀ tí Mr. Ree tó kàn kópa nínú orin náà látàrí bí ó ṣe jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀rẹ́ nígbà náà. Ọwọ́ ake sí Mr. Ree kó pè níjà lórí ọ̀rọ̀ tí òun sọ àti wípé orin ọ̀hún òun gangan ló ni orin náà. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ní ìsọ̀rọ̀ gbèsè ìsunkun sí ní gbẹ́tẹ̀ gangan. Mr. Ree náà ti wá fi ìpátárí ọ̀rọ̀ náà dànù tó sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí irọ́ tó jìnà sóòótọ́ pẹ̀lú àlàyé pé orin lẹ́gbẹ̀gbẹ́ oni orin náà fúnra òun. Bákan náà ló ní kí Edo West kó bọ́ síta ní gbangba kó wá bá òun fà á tó sì fẹ̀sùn kàn án pé ọkàn fẹnu pala lásán ni. Lórí ọ̀rọ̀ orin ọ̀hún, ẹ̀wẹ̀ adẹ́rìn pòsónú ni Jubri Ọládàpọ̀ gbàdàmọ́sí tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Officer Woods ló ti ní irọ́ tó jìnà sóòótọ́ ni ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n ń gbé kiri lórí ẹ̀rọ ayélujára wípé ó ń ṣe fàyàwó oògùn olóró àti wípé ó tún kéde ikú ojúgba rẹ̀ kan nínú àtẹ̀jáde èyí tí ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ Vaz Anthony Sofita ni gbàdàmọ́sí ọ̀hún ló ti ṣe àpèjúwe ẹ̀sùn náà tí wọ́n ń gbé kiri lórí ìtàkùn X gẹ́gẹ́ bí àdáparọ́ lásán mọ́ ọ̀hún. Wọ́n tó fi léde wípé wọn kò fi kélé òfin gbé Officer Woods bẹ́ẹ̀ ni wọn ò tanáwádìí rẹ̀ lórí ọ̀rọ̀ pé bóyá ó gbé oògùn olóró àbò kéde ikú ẹni tó jẹ́ ojúgba rẹ̀ rárá lórí ìtàkùn ayélujára. Àwọn agbẹjọ́rò rẹ̀ ọ̀hún ni wọ́n ti wá ń pè fún kí àwọn tí wọ́n ń gbé ìròyìn ọ̀hún kiri kí wọ́n tọrọ àforíjìn láàrin wákàtí 48 báyìí tí wọ́n sì ṣe ìkìlọ̀ wípé tí wọn ò bá tẹ̀lé ìlànà yìí ó lè yọrí sí kí wọ́n gbé ìgbésẹ̀ òfin lórí ọ̀rọ̀ ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Èmi tá a rí mọ́ rèé lórí ìròyìn agbo amúlùdùn fún ti àṣálẹ̀ tòní. Lórí ìròyìn àṣálẹ̀, Ọ̀pẹyẹmí Jọ̀ọ́dán ló ròyìn fún iléeṣẹ́ Àdàbà FM.
0: Lábala ìròyìn eré ìdárayá wa fún tìrọ̀lẹ́ tòní, pápá àṣeré Stephen Keshi tó wà ní Àṣàbà ní ìpínlẹ̀ Delta ni yóò gbàlejò àṣekágbá ìdíje ti Federation Cup orílẹ̀-èdè wa Nàìjíríà lágbárin tọkùnrin

0: àti lágbọnrin tó kùnrin tóbìnrin tó bá ti di ọjọ́ kọkànlá oṣù keje ọdún tá a wà nínú ẹ̀. Lágbọnrin àṣekágbá lọ́dọ̀ àwọn ọkùnrin oníkò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Economy Warriors òun ni yóò mọ kojú ikọ̀ ti Ìkòròdú City nínú àṣekágbá ìdíje náà. Ṣáájú ni Ìkòròdú City ti fẹ̀yìn Nasarawa United bẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ta àmì ayò kọ̀ọ̀kan tó sì fẹ̀yìn rẹ̀ bẹ́lẹ̀ ní agbalagolíwòmí gbaṣọ níbi tó ti nà pẹ̀lú àmì ayò 4-2. Ẹ̀wẹ̀ ikọ̀ Economy Warriors ló náà fìyà jẹ́kọ̀ Wikitourist pẹ̀lú àmì ayò 3 sẹ́yọ̀ kan nípele semi final kejì eléyìí tó náà gba. Ẹ̀wẹ̀ orí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ìkòròdú City àti ikọ̀ ti Economy Warriors ni ó mọ kojú ara wọn báyìí nínú àṣekágbá ti Federation Cup lágbọnrin tọkùnrin eléyìí tí yóò wáyé tó bá ti di ọjọ́ kọkànlá oṣù keje ọdún tá a wà nínú ẹ̀. Akọ́nimọ̀ọ́gbá tẹ́lẹ̀ tó tún jẹ́ balógun ikọ̀ Super Eagles nígbà kan rí Austin Egbunàfọ́n ló ti fi ìdùnnú rẹ̀ hàn látàrí bí àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù nílẹ̀ Adúláwọ̀ náà ti ṣe ń ta kàngbọ̀n pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé tọdún eléyìí tó ń lọ lọ́wọ́ tó sì ṣe lálàyé pé àlàfo tó ń bẹ láàrin àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù láti ilẹ̀ Adúláwọ̀ àtàwọn tí ilẹ̀ òkèrè ló ti ń dínkù lọ́wọ́ ta wà yìí. Egbunàfọ́n ló sọ̀rọ̀ di mímọ̀ lẹ́yìn ìgbà tí àwọn aṣojú nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé láti ilẹ̀ Adúláwọ̀ tọdún yìí níbi tí a ti rí orílẹ̀-èdè Morocco, Cape Verde, Egypt àti DR Congo ti ṣe dáadáa nípa bí wọ́n ti ta ọ̀mì nígbà tí wọ́n kojú àwọn ìlú mọ̀ọ́ká ẹgbẹ́ agbábọ́ọ̀lù lágbàáyé bíi Brazil, Spain, Belgium àti orílẹ̀-èdè Portugal bákan náà. Ivory Coast àti orílẹ̀-èdè Ghana làwọn gbégbá orókè nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tiwọn nígbà tí wọ́n kojú orílẹ̀-èdè Ecuador, Panama àti nígbà tí orílẹ̀-èdè South Africa, Tunisia, Senegal àti Algeria sì wà lára àwọn orílẹ̀-èdè tó ṣe pé àwọn tẹsẹ̀ bọ́ra nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ wọn. Egbunàfọ́n ṣe lálàyé pé gbogbo nǹkan ló ti ń dúró rẹ̀ báyìí fún àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lórílẹ̀-èdè Áfíríkà látàrí bí àwọn náà ti ṣe ń ta kàngbọ̀n ó sì tún wá gbóríyìn látàrí bí àwọn tó lọ sojú láti ilẹ̀ Áfíríkà lọ́dún tá a wà yìí ti ṣe sún sókè sí nínú ìdíje náà. Ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé òun ló ń lọ lọ́wọ́ báyìí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè Netherlands àti orílẹ̀-èdè Sweden ti ṣe ń lọ lọ́wọ́ tó sì ti wọ 60 ìṣẹ́jú. Orílẹ̀-èdè Netherlands òun ló sì ń fi àmì ayò 4 sẹ́yọ̀ kan jẹ́jú orílẹ̀-èdè Sweden nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó ń lọ lọ́wọ́ tá a wà yìí. Tọ́ a ò ní rí jù báyìí lọ lábala ìròyìn àṣálẹ̀ wa fún tìrọ̀lẹ́ tòní Sunday Ajibọ́yé lólóòtú ròyìn Fọlájìn Oyè Táyọ̀ Mọ́sítì Gbọ́yìn iṣẹ́ wa ò ní dìṣẹ́ láti Èdùmàrè oorun ayọ̀ lásùn ọ̀kọ̀kan láòjì ó dàrọ̀.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-L-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Welcome to Great Springs International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. also at Fingerprint Hotel and Suites, Obaile Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
1: Emi omo yin na ni o jali jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: s e l e r r I e salary
1: ah boda mi espelli espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
3: t u r m e r I c turmeric
1: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.
6: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jà ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURNERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

jẹ́. Sámbà ṣàwòrò kó máa rọ́ kẹ́kẹ́ kẹ́rọ̀ bí òjò. Ọpọlọ ìmọ̀ àtòye kó tọ̀run rọ sọ̀kalẹ̀ lẹ lórí wọ̀. Ọ̀pàpà párádà ó dè tó torí ti lù. Ọ̀pẹyẹmí jẹ́ ọ̀dá o. Ìkìlẹ̀ ọmọ ewúrẹ́ o. Gbárakàṣídá ètò kò gbéra ńlẹ̀. Ètò tóní tìlú rìn ní bèbè ọ̀nà yẹlẹ́nkù yẹlẹ́nkù. Ó dórí àtẹ́gùn dìràwọ̀ ọ̀sán. Àwọn àkọ́nú ètò tóní tìlú. Ó gbà sí ìyákì ẹjọ́. Abala àkọ́kọ́ láti máa dá tóní tìlú dọ̀bálẹ̀. Pẹ̀lú fàájì tọ́rọ wọn pa tòkè tilẹ̀. Abala kejì lára alẹ́ àtàtọ́kùn yóò ti máa ju láńbà lẹ̀ fúnra wọn. Tóní tìlú. Ta ló lòun ló gbẹ̀yìn ètò. Tóní tìlú ló tó bẹ tó bẹ́ nsìn. Ẹ̀yin ò ṣe jẹ́ ká pàdé atọ́kọ̀ ètò. Ọ̀pẹyẹmí Jọ̀dá. Àjòkó tàgbà pírọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́jọ́jọ́ Sátidé. Every Saturday. Fún ìpolówó ọjà lórí ètò yìí. Tàbí ẹ fẹ́ fúnni lẹ́bùn lórí ẹ̀. Ẹ pè nọ́mbà yìí 0806-904-6714. Tóní tìlú ti dé o. Sátidé ọ̀sẹ̀ yìí ni kẹ́jẹ́ àjọ dúró dé.

0: èmi máa mọ wá ẹyin náà ni màá sì máa bá.
1: Gbogbo àdúrà tẹ bá ń gbà ọlọ́run á mú wá sí ìfúnṣẹ́. Ẹ fowó àdúrà ẹ fi bọ́jú.
0: A ti dẹnu. A tún máa bọ́ sí abala yẹn. Àwọn abala yẹn ká máa wọnú ẹ̀ lọ ní kọ̀ọ̀kan. Èjèèjì. A máa bọ́ sí abala lẹ́ḿbà. Ẹ ti ṣe tó sẹ́yìn tó máa jù mí. Kí n tó wọlé ètò. Àwọn èèyàn kan ti ń pè mí. Wọ́n ní ọpẹ́ Yẹmí jọ ọ̀dá. A máa fún ẹ lámbà lálẹ́ yìí. Àníṣẹ́ à fún ẹ lámbà. Àyà rẹ máa já. Àlá máa fún ẹ lámbà. In fact, consul tó wà níwájú ẹ. O máa ṣe kí ni? Tó o bá múra o máa gbé mi. Mo lẹ́yìn lẹ máa gbé consul mi. Ẹ dẹ̀ máa tún gbé máìkì mi.
2: Sùúrù kí pọ̀ ju
0: o. Èmi fúnra mi fúnra mi. Èmi tí mo ti dira ètò, mo dì ní. Ok, ẹja wọn bá bọ̀. Mo ń bọ̀ mi ò tí ì dé, ẹ kú kalẹ̀.
3: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
4: Abba aṣọ́kò tí ìbọn ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ó dá alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
0: Ọ̀rọ̀ ta ni kí bàbá máa kọ́. Ẹ káàbọ̀ padà látòkè lọ́hún. 091-60-62-62-53 Olọ́jà sí ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abba Mixture.

0: ọkùnrin kan lọ pè mí ó ní ọpẹ yẹmi jọ ọdá mo ní yes ó ní ọrẹ nkan àwọn jọ ń gbélé ni àwọn méjèèjì jọ ń gbélé a ní gbogbo ibi tó ń gbé yẹn ilẹ̀ òkúta ni wọn lè fi gbin àgbàdo wọn gbìyànjú àti fẹ́ gbin àgbàdo òwú ọ̀kan lára wọn lọ bá wò pé bros ṣe bẹ́ẹ̀ parí ẹ ti kọbi wá látọ̀run ó ní ẹjẹ́ gbin àgbàdo sórí yín wò wọ́n ní máa ṣe gbin àgbàdo sórí ẹ̀ báyìí àgbàdo bá bẹ̀rẹ̀ sí hù bí irun lọ́pọ̀ lọ́rẹ́rẹ́rẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí kágbàdo sẹ́ẹ̀mẹ tó sọ tẹ bá gbọ́ sọ ò tí ì sùn oorun wẹ̀ irú àgógó yìí kọ́ ẹ ti já sí. ó jù mí lámbà yẹn mo wá wò pé sà nítorí pé mo parí àmì torí pé run òhun wá jù ẹ wá ní lọ gbé àgbàdo bí àbí ọlọ́run máa dà sà. àwọn èèyàn kan sì wà tó jẹ́ pàwọn president wa mọ́lẹ́yìn náà wà ń bẹ̀ àbí nà 08162549991. hello ẹ ká alẹ́ lẹ́ o ẹ mọ̀ ká alẹ́ ó kọ yín ìbẹ̀rẹ̀ tí ń pè mí mà ó ti já ó já kú ò ń bẹ̀. Hello, ẹ ká alẹ́ o.
1: Ẹ ká alẹ́.
0: Yes, sir.
1: Ọ̀pẹ́yẹmí.
0: Yes, sir.
1: Mo lọ oko láàárọ̀ yìí.
0: Ẹ lọ oko láàárọ̀ yìí. Ok.
1: Ṣé kí lọ wo àwọn wáyà òkété tí mo bẹ?
0: Dẹ́ẹ̀dẹ́lẹ̀.
1: Nígbà tí mo débẹ̀ mi rí wáyà àti igi. Nígbà tí mo máa wo òkè. Ìgalà ni mo rí lórí ọ̀pẹ.
0: Lẹ bá rí gàlà.
1: Lórí ọ̀pẹ.
0: Wáyà tẹ́ dẹ́lẹ̀. Ìgalà ti gbé lọ sórí ọ̀pẹ.
1: Ó dẹ̀ lọ mú ìgalà, ó dẹ̀ gun orí ọ̀pẹ.
0: Ọba gbé lórí ọ̀pẹ.
1: Wàláì.
0: Káì.
1: Mi tọrọ.
0: Mọ́mọ́.
1: Wọ́n lọ pé àkọ̀pẹ, àkọ̀pẹ ló wá bá mi ré.
0: Lọ́wọ́ bá ń kọ, ọba ń kọ gàlà.
1: Yò lórí ọ̀pẹ.
0: Ó yé mi.
1: Ó tẹ̀ ní kí bá yá máa gé ìtàn ẹ̀kọ́ fún yín. Máa tẹ̀jẹ̀ fún yín.
0: Ẹ sọ pé.
1: Máa gé ìtàn ìgalà kan.
0: Ẹ máa jẹ nǹkan yín. Ẹ máa jẹ nǹkan yín. Ṣé ẹ gbọ́ lẹ́nu mi pé mo sọ pé ẹ parọ́ ni? Mi ò sọ bẹ́ẹ̀. Gbé fún ọ.
2: Mo gbé fún yín. Ẹkùn ọkọ.
0: Ọ̀tàn. Hello.
3: Hello, ẹ ká alẹ́.
0: Ẹ ká alẹ́ sà.
3: Ẹ Wálé ni láti Òmù.
0: Wálé láti Òmù.
3: Bẹ́ẹ̀ni.
0: Kí ló ṣẹlẹ̀ gángan ọ̀gbẹ́ni Wálé?
3: Àwọn ń gbẹ́ kànga kan mọ̀ ni.
0: Ẹ ń gbẹ́ kànga, Wálé a gbẹ́ kànga ni.
3: Bí a ṣe ń gbẹ́ kànga yẹn. Àwọn tá a pàdé débi oríǹgì méjì tá a gbẹ́ báyìí. Àwọn kan bá ní ká mọ̀ da yẹ̀ pẹ̀lú àwọn lórí o.
0: Wọ́n ní ẹ má da yẹ̀ pẹ̀lú àwọn lórí o.
3: Láti ìsàlẹ̀ kànga yẹn.
0: Àwọn náà sọ bẹ́ẹ̀.
3: Bẹ́ẹ̀.
0: Ṣé ẹyẹ ọmọ páwọn èèyàn wà nínú kànga ni?
3: Làwa jáde kú òun bẹ́ẹ̀.
0: Káì.
3: Bí gbogbo wa ṣe sá lọ nìyẹn.
0: Lẹ bá sá kú òun bẹ́ẹ̀.
3: Àwa ní bóyá lè wá gbẹ sọ́dọ̀ yín.
0: Wọn àwa bá ń dín kànga yẹn padà.
3: Bóyá lè wá gbẹ sọ́dọ̀ yín.
0: Kí lẹ fẹ́ gbẹ?
2: Mo gbé fún.
0: Ẹ mọ irọ́.
2: Ẹkùn ọkọ òkè.
0: Ẹyin tẹ gbẹ kànga tẹ gbẹ kan bí téèyàn wà.
2: Tiwo. Bá gbá mi ní gọ̀gọ̀.
0: Ẹ pẹ̀lẹ́ sà.
2: Bá o.
0: Mo kì í yín o. 08162549991 múlẹ̀.
4: Hello.
0: Hello sà.
4: Ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀ sà.
4: Ojú mi máa rí lẹ́yìn ọjọ́.
0: Kí lójú yín rí?
4: Èní lọ́jà ọ̀dọ́ wà.
0: Ok.
4: Mo ní kí n ṣeré lọ́jà. Ni mo bá rí àwọn bèbí tán wọ́n máa ń gbé aṣọ kàn wọ́n
0: yẹn.
4: Ṣé ni mo rí bèbí tán bẹ̀rẹ̀ sí ní já o?
0: Nọ́mbà bẹ̀rẹ̀ sí í já.
4: Kàì. Kì í ṣe kékeré. Mo máa lajalajalaja. Ìjà ò ṣeé là. Wọ́n wá ní kí n wá jọ̀dá lọ pé jọ̀dá ló lè là wọ́n.
0: Sẹ́ẹ̀rí ń tẹ́ ẹ fi sọ̀rọ̀ tẹ́ ẹ parọ́. Èmi àtọ̀rẹ́ mi kan lọ ọbẹ̀ náà a fẹ́ ra sọ. Ọ̀rẹ́ mi yẹn wá wọ elétan ìpọ́n máa ń gbé aṣọ wọ bèbí lọ́rùn. Ó wá ní ti ara bèbí yẹn lòún fẹ́. Ibi tó ti ń fa ti ara bèbí kan fo etí ẹ̀ ni.
4: Ó ga o.
0: Ọbẹ̀ gbà.

0: lára mi ni.
1: Tí wọ́n bá sọ yín yá.
0: Ó lágbára. Ìgbẹ́ sọ ọbẹ̀ gbà sọ lára mi ni. Ọkàn fọ́ etí ẹ̀. Àbí gbòlà. Ó lágbára. Ilójú sọ pé ẹ parọ́ ẹ parọ́. Wọ́n máa jà. Wọ́n parọ́ náà. Ó lágbára. Wọ́n ti rẹ́rìn yín. 0816251991. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
2: Ẹ̀lú ẹ̀ka alẹ́
0: sá. Yẹ́ sá.
2: Àbáyọ̀mí Oyèlésì láti Olókan Gidi Àkókó.
0: Ok.
2: Olótú mi ò parọ́.
0: Wọ́n mọ pa ìpa àìmọ́ múlẹ̀ ni.
2: Ẹ mọ̀ pé mi kúkú ń parọ́ ń tèmi.
0: Ẹ̀ẹ́n.
2: Mo ṣe wà nínú ilé mi, mo wá wo tẹlifíṣàn.
0: Ok.
2: Mo ṣàṣe rí mẹ́ka nìyẹn.
0: Ẹ rí mẹ́ka.
2: Mo ṣàṣe rí pọ́ńṣọ mẹ́ka mo ní bíbá ẹ máa fa.
0: Bíbá ẹ máa fa yìí o.
2: Ṣé mo ní sómi ní di aláàjì?
0: Kémi náà dẹ̀ di aláàjì.
2: Ṣé mo lè mọ̀ kọ́ bára mi nínú mẹ́ka mi
0: lónìí? Káì, lẹ́bá kókó àṣetánì.
2: Èmi pẹ̀lú ọba mẹ́ka àjọ wà lẹ́gbẹ̀ẹ́ ara bá yẹn
0: sí. Ẹ pẹ̀lẹ́ sọ.
2: Wọ́n ní tẹ́bá ṣe tán sí ọba mẹ́ka.
0: Kí lẹ kókó yín náà?
2: Àbáyọ̀mí Oyèlésì. Ìparọ́ mo wà mẹ́ka á sì bóyá tẹ bá ṣe tán sí ẹ wá bá mi náà lè di aláàjì.
0: Aláàjì Àbáyọ̀mí.
2: Bẹ́ẹ̀ sá.
0: Aláàjì Àbáyọ̀mí láti inú tẹlifíṣàn. Ẹ pẹ̀lẹ́ sá. Ọmọ ṣẹlẹ̀ lóòótọ́.
3: Gbé fún yín o.
0: Torí irú tó sọ yìí, èmi máa ń wo Chinese film dáadáa.
3: Tiwo.
0: Àtàwọn Korean film.
3: Kí ni gọ̀gọ̀?
0: Mo ń wo Korean film kan jọ yẹn lóòótọ́. Èmi náà dẹ̀ wò pé kí leléyìí. Àfìgbà tí mo kàn síra ẹ̀ pé àwọn kan náà ń jà yìí, àwọn tí ń lára. Mo kàn ní kí n lọ là wọ́n. Àfìgbà mo kàn bára mi ń bẹ̀ ni. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí sọ Chinese nìyẹn, Chi Chungwa. Ṣì í ṣú ń rúngúngún ṣàṣù à, ìṣù à, tí ń ṣú náà ta ṣì ní tuntun àyà. Hello.
4: Hello, kalẹ.
0: Ẹ kalẹ sà.
4: Sunday Arégbèsọlá Látọ̀bà.
0: Látọ̀bà.
4: Bẹ́ẹ̀.
0: Ok, mò ń gbọ́ yín.
4: Mo máa lọ sí oko Èkó lẹ́ni
0: mi. Ẹ lọ sóko.
4: Mo ṣe rí ọ̀wọ́n ọ̀bọ.
0: Ọ̀wọ́n ọ̀bọ lẹ rí.
4: Bẹ́ẹ̀.
0: Ok.
4: Mo kàn rí wọn tó kàn wọ́n fẹ̀ sí bá mi sọ ẹ pé fi àgbàdo ilẹ̀ fa àgbàdo ilẹ̀.
0: Káì.
4: Mo ní àgbàdo mo na àgbàdo ilẹ̀ kékeré ẹ̀ lẹ́ni.
0: Káì.
4: Mo kàn tójú mi lóko lé ni o.
0: Ọ̀tàn ẹ pẹ̀lẹ́ sà. Ẹ pẹ̀lẹ́. Ọlọ́run àṣà àánú yín sà. Hello.
5: Ẹ máa kalẹ̀.
0: Ẹ kalẹ̀ o.
5: Ẹ kalẹ̀ sá o.
0: Ẹ ṣe o.
5: Ẹ tójú eni.
0: Ẹ wo o dọ́dọ̀ tẹ̀yin náà.
5: Tójú dọ́dọ̀ yín.
0: Ó débẹ̀.
5: Ok, orúkọ mi ni Wẹ́tẹ̀ láti ìlú Ìdúà ni.
0: Ọyá ń gbọ́ yìí.
5: Ẹ mọ̀ pé mi kì í parọ́.
0: Ẹ máa mú lẹ̀ ni.
5: Òjò yẹn rọ̀ ń dúà ni báyìí mo ṣe sọ̀rọ̀ yìí.
0: Káì.
5: Mo wá bí mo ṣe ń lọ lélè ní ìrọ̀lẹ́ yìí nísinsìnyí.
0: Ẹ̀ẹ́.
5: Mo wá kọjá àgbàrá. Bí mo ṣe kọjá àgbàrá yẹn.
0: Ẹ̀ẹ́.
5: Ẹ̀bì mi kan tó ti bàjẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
0: Tó ti bàjẹ́ rí.
5: Mo kàn ń lọ mo wá gbọ́ tẹ bá gbọ́ bó ṣe ń dún.
0: Ẹ̀ẹ́.
5: Tẹ bá gbọ́ bó ṣe ń lọ.
0: Inú àgbàrá.
5: Nínú àgbàrá nínú kọ́tà.
0: Káì.
5: Kí ló dùn yìí?
0: Kí ni dùn?
5: Kí ló dùn yìí? Mo ṣe dúró bá ẹ̀bì mi tó ti bàjẹ́ tí mo jù sínú.
0: Tẹ ẹ jù sódò.
5: Òjò ó dẹ̀ gbé wá sínú kọ́tà yẹn bẹ̀ mo wá gbé kinní rédíò mi yẹn mo kó ipò bàjẹ́ gan tẹ́lẹ̀.
0: Òjò bá di rìpíà rà tó bá ń rìpíà rédíò yín. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ pẹ̀lẹ́ sà. Ọlọ́run wà pẹ̀lú yín.
3: Ẹkùn ọkọ òkè. Bàbá o, ó gbé màlúù mi tiwo-tiwo. Ọ̀gbágbá mi ni gọ̀gọ̀. Bàbá o.
6: Ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi, ńṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni, kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
7: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí ń nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abá dúró tán.
8: tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abamation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 62 53 0.

0: ẹ jẹ́ ń sáré wẹ́ni ẹ̀lọ́ ẹ̀ ká lẹ́ o. Ẹ̀lọ́ ó ti já. Ẹ̀lọ́ ẹ̀ ká lẹ́ o.
1: Ẹ mà ká lẹ́
0: o. Ẹ mà ṣeun.
1: Ọ mà ṣẹlẹ̀ lónìí ni.
0: Kí lọ ṣẹlẹ̀?
1: Wọ́n ní kí n wá ní Ìlọrin.
0: Wọ́n ní ẹ wá ní Ìlọrin.
1: Bẹ́ẹ̀ ni mo á wò pé mo ti fẹ́ rí mọ́tò báyìí.
0: Kí
1: lọ wọ sọlẹ̀. Mo ti desperate báyìí. Mo sá ń wá sọlẹ̀ rí sọlẹ̀.
0: Ẹ tètè rí.
1: Mo bójú sókè báyìí, mo kàn rí bàálù ti ń bọ̀.
0: Ti ń bọ̀.
1: Bàálù kan ń bọ̀ ni.
0: Àwípé sọlẹ̀ sọlẹ̀ bàálù rẹ̀ náà.
1: Sọlẹ̀ bàálù ti wà o.
0: Pé sọlẹ̀ bàálù rẹ̀.
1: Sọlẹ̀ bàálù ti wà o.
0: Lẹ bá gan.
1: Ìlọrin ó kàn wálẹ̀ ni.
0: Kai.
1: Mo ṣe gan nu.
0: Kai. Lọ bá gbé dé Ìlọrin.
1: Ẹ jẹ́ fún yín nọ́mbà pilot yẹn. Ẹ jẹ́ nọ́mbà fẹ́lẹ̀ ọ́fíìsì.
0: Kọ́ wa máa gbé mi àbí?
1: Ọ máa gbé yín báyìí.
0: Kọ́ wa di wúbà. Ẹ ṣe bọ́lẹ̀ parọ́ ni. Ẹ gbọ́ lẹ́nu mi. Ẹ mú lẹ̀kọ́ ni.
2: Mo gbé fún yín o.
0: Ẹ̀lọ́ ẹ kalẹ́ o. Ẹ̀lọ́ ẹ kalẹ́. Ẹ̀lọ́ ẹ ti wà ń bẹ̀. Ẹ jẹ́ àwọn ẹlòmíì. Ẹ̀lọ́ ẹ kalẹ́ o. 08162519991. Ẹ̀lọ́.
3: Ẹ
0: kalẹ́ sà. O kọ yín bẹ ti ń pè mí.
3: Báyìí ló pè láti lè fọ́.
0: Ọ̀yà láti fọ́.
3: Èmi yìí mà ni mo lọ kó.
0: Ẹ lọ sóko.
3: Mo gbájà mi dání. Ẹyin àtò lọ ní oko mi. Mo wà ní oko ṣàdédé mo bá rí erin.
0: Ẹ rí erin.
3: Ó yà mí lẹ́nu.
0: Káì.
3: Erin yẹn. Ẹ̀rọ kọ́ bà ló mọ òfin bóyá ó fẹ́ ṣe nǹkan bí abàmì fún mi. O mo bá pè ó, mo ní kó máa bọ̀.
0: Pé máa bọ̀.
3: Ó dẹ̀ tẹ̀lé mi. Gbogbo wá sílé mò ń sìn
0: náà. Ẹ bá bẹ̀rẹ̀ sí í sìn bí adìẹ.
3: Ó wà nílé mi.
0: Àbí ẹran mẹ́ẹ̀.
3: Kì í ṣòwò erin ní o.
0: Ẹ̀yìn ń sin erin nílé yín.
3: Ẹ wà nílé mi, màá gbé wá tó ti gbé wá fún yín.
0: Mo mọ̀ pé máa sin láyọ̀ gan ní yàrá yín.
3: Ẹ
0: pẹ̀ lẹ́sà. Ọlọ́run wà pẹ̀lú yín.
2: Mo gbé fún yín o. Ẹkùn ọkọ òkì.
0: Ẹ jẹ́ sáré jẹ́sẹ̀ yìí bò ń bọ̀ bò ń bọ̀.
4: Atoto arére gbogbo ẹ̀yin èèyàn wa o, ìròyìn ayọ̀ Màtúrè fún gbogbo ẹni tó bá nígbàgbọ́ lọ́kùnrin àti lóbìnrin, ìyẹn fún gbogbo oníṣẹ́ ọwọ́ tàbí ẹni tó lè ṣiṣẹ́ kan tàbí òmíràn, bíi driver, storekeeper, cleaner, supervisor, loader, bricklayer, plumber, electrician, security, truck driver, kitchen attendant, motorboy, receptionist, warehouse keeper, factory manager, healthcare services expert, poultry workers, electricians, tàbí tó lè ṣiṣẹ́ àgbẹ̀ tí wọ́n sì dápé lọ́kùnrin àti lóbìnrin tọjọ́ orí wọn ò tí ju bí ọmọ ọdún 18 lọ sí 50 ọdún lọ tí wọ́n nífẹ̀ẹ́ láti lọ ṣiṣẹ́ lókè òkun ṣùgbọ́n tí ò sí agbára owó láti lè ṣe gbogbo ètò wọ̀nyí. Iléeṣẹ́ Hotspring International tó ní àjọṣepọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ lókè òkun láti gba àwọn èèyàn ṣiṣẹ́ láìsan owó ju owó registration àti agreement lọ ti ṣetán láti bá yín gbé níbi tó ti wúwo. Èyí tó jẹ́ pé tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ lókè òkun lẹ máa dá àwọn owó wọ̀nyí padà ní díẹ̀díẹ̀ láì níni lára. Tá a bá ti jọ ní àjọṣepọ̀ tó dán mọ́rán, nọ́mbà wọ̀nyí ni kẹ́ ẹ kọ sílẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ni máa dárúkọ àwọn díẹ̀ nínú àwọn ìlú tí a jọ ní àjọṣepọ̀. 091-3398-3898 lẹ́ẹ̀kan sí 091-3398-3898 091-3398-3898 Àwọn díẹ̀ nínú àwọn ìlú tí a ti ní àjọṣepọ̀ pẹ̀lú, àwọn náà ni Portugal, Denmark, Norway, Sweden, Spain, Serbia, Malta, Luxembourg, Finland, France, àti àwọn ìlú mìíràn ní Schengen countries. Ẹ̀yin ara, tẹ́ ẹ bá ṣàkíyèsí, ẹ ó rí wípé àwọn orílẹ̀-èdè tó wà ní Europe nìkan la dárúkọ fún yín lórí ètò yìí. Léyìí tó túmọ̀ sí wípé àwa kìí ṣàdé ohun tí a ò bá ní ìkápá lórí ẹ̀ fún ẹnikẹ́ni. Ìyẹn ni iléeṣẹ́ Hotspring International. This great opportunity is brought to you by Hotspring International. About the sponsorship opportunity for those that can work in countries like Spain, Portugal, Sweden, Serbia, Norway, Finland, and in some other countries. especially Schengen countries, for people that can undertake vocations like drivers, loaders, motorboy, factory workers, security experts, cooks, electricians, farm workers, and so on and so forth. To begin with, applicants will only pay for registration and agreement here in Nigeria, while the services shall be paid back when they begin working over there in any countries of their choice. Talk to us now on this number, 091-3398-3898. 091-3398-3898. 091-3398-3898. Hot Spring International wa ni Lubadon, led by Lepo Adamatic AP Petrol Station, along Iyana Church and General Gas Road, Ibadan, Oyo State. Waka Joso ni Asoyepo, to jepe lari osu pereti, wa barare loki oku, le ike ya wunile de takwe si wajuyen. Fu eni ti o ba ni international passport tabi o ko ba ti e ti ni rara iwo sha ti ba wa soro ka to sona e wa ma gbagbe o eto yi ko si fun eni ti o fe lo kawe loke okun ko si si aye lati ku omo tabi iyawo lo o di eyan odun meji te ba ti pari eto te si ti wa lohun pelu gbogbo asoyepo to wa laarin awa ati yin ati ile ise to ba gba yin sise loke okun ka to danu duro e ko number yi sile 091-3398-3898 tabi ke ba wa soro lori WhatsApp ye fun gbogbo eni to ba le se driver, security, storekeeper, factory works, cooks, supervisors, loader, motorboy ati bebe lo iwo sha ti pe ko so se to le se ka si gba o niyanju ka to sona lai si wahala tabi idamu kankan ero ti wipe anfani yi ko ni pe kase nle e pe si ero ibanisoro yi tabi ke WhatsApp 091-3398-3898 091-3398-3898
5: Nje iwo fe mu akoko to dara ju lati ra tiketi to wo re owon ni Green Africa akoko na re Green Africa ile ise oko fufu oniyebiye to tayo to si tewon doju ami ni bi ka jafafa lenu ise ati fifo lawon ilu kakiri orilede Nigeria tori na ma jafara tete ra tiketi tire lowo ti o gara ni greenafrica.com nikan loni Green Africa e kaabo si ojo iwaju
6: emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya esipeli celery
7: SELERIE salary
6: boda mi esipeli so sipeli na di salary oya lopin igbiyanju esipeli turmeric
8: TURMERIC turmeric
6: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
9: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
10: alagba siroro ke lo salukuku re to fin gba papapa mo lo le kan mo tun pada ba oni bi
11: o ma wo mi no de mo ba mi soketa nse ni ranse simi lati ilu eko abo wa re
10: o na lo tun ti jayi o
12: eko we
13: se iwo o ti igbo nipa alaro motorcycle spare parts
12: nibi ti won tin ta
13: ojulowo orisirisi spare parts ni bi won se nta aleyeyo ni won tun ta loju pali fun awon alara atuta
11: alaro ke
13: be ni alaro ko si ru spare parts ti o ba nfe to oni ba pade lodo alaro bere latori spare parts chiroro spare parts ibk spare parts pelu phonics ati ohun gogo ti o ba nfe lara machine tabi keke re a nre ko re badun si loro wa mo iwo sha ati bere alaro spare parts stores olule ise won wa ni number 32 isikan roundabout akure won tun wa londo ni number 12 brigadier ademulegun road ni idojukoju sunbreaker londo won tun fikale si number 38 odosaye okiaro ni ilu akure telephone won ni 08037481082 tabi 0706-071-9622 Taban soro nepo julo wo spare parts in leyi Alaro spare parts stores
14: Odo won gangan ni ke ma bo
15: Oh yeah, kaabo para lato kilo. Alaro spare part. Gbogbo yin ti e ba fe ba won dopo. Number won ri 0706 071 9622. 0706-071-9622. Báyá alábala yìí ní pápápá, mo nílò èèyàn méjì péré tí ó pè. Afẹ́ fún ọlẹ́bùn ni o, ẹni tó jẹ́ níjẹjọ ààrí kẹ́ ẹ pè wá padà ni o. Ẹ bá ti gba káàdì yín láti lè ṣe aláró. Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o. Ẹ̀lọ́.
8: Ẹ̀lọ́.
15: Orúkọ yín ibẹ̀ ti ń pè wá.
8: Àti Oyèmẹ́kùn.
15: Àti Oyèmẹ́kùn lẹ ti ń pè.
8: Bẹ́ẹ̀.
15: Nílùú Àkúrẹ́.
8: Bẹ́ẹ̀.
15: Ẹ̀dá kan mẹ́ta tí ilé iṣẹ́ aláró ń tà. Ọyà. Ẹ̀dá kan mẹ́ta tí ilé iṣẹ́ aláró tí wọ́n ń tà.
8: Wọ́n tà spare part.
15: Spare part.
8: Bẹ́ẹ̀.
15: Mm-hmm.
8: Spare part machine. Spare part kẹ̀kẹ́.
15: Kẹ̀kẹ́ kini.
8: Pẹ̀lú spare part moto.
15: Moto bo. Mo ní ẹ̀dá kan mẹ́ta. Ti kẹ̀kẹ́ ọ wà ń bẹ̀.
8: Ti machine.
15: Ti machine wà ń bẹ̀. Ẹ wá fi moto, ẹ fi ṣúgà ja. Ọyà. Ti kẹ̀kẹ́ mọ́rúwá. Ọyà fún mi nọ́mbà yín. Pápápá.
8: 070. 33. 49. 29. 72. 70. 72. 72.
15: Ọyà dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ aláró.
8: Àwọn ṣe o, ilé aṣáré ṣe o. Ilé iṣẹ́ yẹn máa roke o.
15: Àmì àmì àmì àmì. Ẹ ṣeun.
8: Láti ọ̀dọ̀ Ìtayọ̀ ni o.
15: Ó dáa kò sí wàhálà. Ẹ máa rí ọwọ́ wọn, wọ́n máa ju káàdì sí 1,000 ni. Láti ilé iṣẹ́ aláró.

0: ń fún ẹnìkan àbẹ́ èèyàn á èèyàn kan ti tó kan tó jù mí ńlá ń bà yẹn ẹnìkan péré náà ní lábala yìí sí kan tó di pa àbọ̀ sí abala tó kàn abala yẹn òun náà ní abala ta ló lóhùn máa tẹwó sí yín máa ṣe kí ni mo máa tẹwó sí yín ẹ̀lú ẹ̀ka alẹ́ o ó kọ yín bẹ ti ń pè.
1: ọmọ ọba kàbírò ọlọ́run ṣe ti láti jẹ̀bú ọ̀wọ̀.
0: láti jẹ̀bú ọ̀wọ̀.
1: bàbá o.
0: ọyá kí ló ń ṣẹlẹ̀ gángan.
1: ẹ wo mo lálàá ni.
0: ẹ lálàá.
1: mo rà pé mo jọba.
0: ẹ jọba.
1: mo jọba o.
0: Hello.
1: Jáde ọ̀sẹ̀ ṣe gbogbo àwọn àmì ẹ̀kọ́ kúnlẹ̀ tó kábíyèsí o. Wọ́n á júlù kẹ̀rẹ̀ tí wọ́n mọ júlù kẹ̀rẹ̀ tí wọ́n.
0: Lẹ́bà tají.
1: Ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ mẹ́bọ̀kọ̀ fún ẹ̀sẹ̀ lórí ni.
0: Káì.
1: Alánimọ̀ ńlá.
0: Pé kò lè dọ̀bálẹ̀. Pé kábíyèsí. Pé ò lè dọ̀bálẹ̀.
2: Ọkọ òkì.
0: Ẹ pẹ̀lẹ́.
2: Ó gbé màlúù.
0: Káì.
2: Ọgbàgbàmì ni
0: gọ̀. Ìyẹn náà ń pè ní ọba ojú oorun. Ọba ojú oorun. Ọlọ́run wà pẹ̀lú yín o.
1: Ẹ kalẹ́ o.
0: Ẹ kalẹ́ sà.
1: Ẹ wo ṣe látòmọ̀kè èmi ni mo jẹ níjẹ jọ tí mo pe nọ́mbà yẹn tí ò lọ.
0: Ẹyin mi kọ́ lẹ pè tí ò lọ nọ́mbà tèmi ń lọ.
1: Ok èmi mo jẹ níjẹ jọ.
0: Kí lẹ pé ó kọ yín.
1: Wo ṣe látòmọ̀kè Èkìtì.
0: Kí lẹ pè é.
1: Wẹ́sẹ̀ látòmọ̀kè.
0: Wẹ́sẹ̀ láti Òmù tá a ní kẹ́ ẹ pè wá.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ padà pè wá lẹ́yìn ètò.
1: Màá pè ní
0: bẹ́ẹ̀. Ṣé ẹ ti gbọ́. Ẹ ṣeun.
1: Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi. Mo kàn ọjọ́ kan àwọn màálù wọn wá sí oko mi. Mo ṣe wá bẹ̀rẹ̀ sí ilé màálù yẹn lọ.
0: Ẹ bá bẹ̀rẹ̀ sí ilé.
1: Mo ṣe ń lé báyìí. Àgbàdo kan débi ilé kan wíńdò kan kan abẹ́ kó ṣe gba wíńdò
0: kan kan
1: kan ojú wíńdò yẹn nìyẹn.
0: Káì.
1: Kó ṣe gba wíńdò yẹn wọlé sí odò kejì nìyẹn.
0: Káì.
1: Mo dẹ̀ wá rí gbanú wá di pé bó ṣe lọ nìyẹn bó ṣe fura mọ́ mi lójú nìyẹn.
0: Ẹ pẹ̀lẹ́ sà. Lọ́mọ bá ẹ̀ parọ́. Wọ́n ẹ̀ parọ́ náà wọ́n ẹ̀ parọ́. Wọ́n ẹ̀ parọ́. Ọyẹ jẹ́ bọ́ sí abala eléyìí tọ́kàn lórí ètò tí í ṣe abala ta ló lóhùn. Ọyẹ sáré gbòǹ yìí ní pápápá mi ní ṣẹ́jú ẹ̀ẹ̀kan lọ ẹ̀ẹ̀kan péré ni.
3: Wọ́n kàn ní ọ̀dà bọ̀bọ̀ bẹ́ẹ̀
4: ni. Lọ́rọ̀ ń bá jiná tù.
3: Ọ̀rọ̀ o bó sì ti rọ̀ tán ni ìwọ̀n padà sí náà. Nígbàdìgbà báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé.
4: Ó di dandan. Bójú ọba ti rọ́rọ̀ rí ẹ pé wí kó di tiẹ̀.
0: Ó ti dá abáhùn. Ó ti dá abáhùn. 0816251991 0816251991 Hello, ẹ káàlẹ́ o. Hello, ẹ ti wà ń bẹ̀. Ọjà. Mo mọ̀ pé mo jára yín báyìí ni. Hello, ó tún já. Hello. Hello, ẹ ti wà ń bẹ̀ ní tiyín. Hello. Sẹ́yìn ò tún lò. Hello.
1: Hello sir.
0: Orúkọ yín bẹ ti ń pè. Abala yìí lágbára. Ó ní agbára. Hello. Eléyìí tún já. Hello.
1: Hello.
0: Ẹ wọ̀ kalẹ̀.
1: Kalẹ̀.
0: Orúkọ yín bẹ ti ń pè.
1: Adeleke látọ̀rẹ̀.
0: Adeleke láti ìlú ọ̀rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ohun tẹ́ ẹ gbọ́ yẹn ta ló ní.
1: Madam Sajẹ.
0: Madam Sajẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Àti ta ni.
1: Mi ò gbọ́ ohun ọkùnrin yẹn dáadáa.
0: Ẹ gbọ́ ohun ọkùnrin yẹn dáadáa. Bẹ́ẹ̀ni. Ó ilé ẹ̀ gbọ́ dáadáa àbí ẹ sọ pé kàkà kan ọmọdé ọ̀pániláyọ̀ àti òrùbọ̀. Kí lẹ gbọ́ dáadáa. Èmi jẹ́ ra ṣe ń sókí ni torí mo mọ̀ pé gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ dáadáa ni. Ẹ mọ̀ dáadáa. Hello. Hello. Ẹ kalẹ́. Ó kọ yín bẹ ti ń pè. Ọjà. Hello.
5: Hello sà.
0: Orúkọ yín ibo lẹ ti ń pè.
5: Mo pè láti Àkúrẹ́.
0: Láti Àkúrẹ́ ẹ dákọ yín.
5: Bọ́sẹ̀dé
0: láti Àkúrẹ́.
5: Yes.
0: Bọ́sẹ̀dé láti Àkúrẹ́. Ọyà ta ló lóhùn tẹ́ ẹ gbọ́ yẹn.
5: Sanya ati Madam Sanje.
0: Sanya.
5: Yes.
0: Ati Madam Sanje.
5: Yes.
0: Aya nikan lo san ko seyin. Eh? Won ni Sanya. All turn by you. 0816251991. Eje n to welu mi na. Eyin da n pe mi mo le wa mi le gbe lori phone temi. Eh, pe number da pe 0816251991.

0: Eyan meji pere mo nilo si. Labalaye 0816259991. Hello, Ekale.
1: Hello,
0: Ekale. Oko yin bo tin pe.
1: Oruko mi ni Ayo.
0: Ayo lati bo?
1: Akure.
0: Lati Akure.
1: Bẹ́ẹ̀.
0: Oh, nte gbọ́ ìta lónìí.
1: Abẹ̀ni agbọ́.
0: Kí ló kọ Abẹ̀ni agbọ́?
1: Madam Sajẹ
0: ló kọ Abẹ̀ni agbọ́.
1: Bẹ́ẹ̀.
0: Ah, ibo la tún já sí Ọlọ́run. Láyé nìkejì ń kọ́. Hey, ó ti sá lọ. Ọ̀sá. Hello.
2: Hello, Ekalesa.
0: Orúkọ yín, ibo lẹ ti ń pè?
2: Philip láti ọba ilé ni, sir.
0: Philip láti ọba ilé.
2: Yes, sir.
0: Ọya ohun tẹ́ ẹ gbọ́ yẹn ta ló ní gangan?
2: Abẹ̀ni agbọ́n àti Ayọ̀ Láìyá.
0: Ah, kí ló kọ Abẹ̀ni agbọ́n?
2: Ah, mi mọ orúkọ ẹ.
0: Ẹ mọ̀.
2: Abẹ̀ni agbọ́n àti Ayọ̀ Láìyá.
0: Ẹ wà á mọ̀kọ ẹ.
2: Mi mọ orúkọ ẹ dáadáa.
0: Ah, ọ̀tán.
3: Ó sì ti rọ̀ tán ni ìwọ̀n padà sí ìlà. Ìgbàdìgbà báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbìn.
4: Ó di dandan.
0: Sábẹ̀ ni agbọ́n ni. Yes.
4: Ó dí ọ̀bá ti rọ̀rọ̀ rí ẹ pé wí kó di tiẹ̀.
0: Àbí náà.
4: Bí ìbá ti ẹsẹ̀ kún gan láyà ọ̀nà. Orí ìjì ṣé kò ọrọ̀ kọ́ ọrọ̀ bọ̀bọ̀ ni wàá kú. Ìjì tó jẹ́ pé.
0: Ó dẹ̀ dùn mí ṣá. Hello.
5: Hello.
0: Ẹnìkan tí màá gbà kan rè. Ó kọ yín.
5: Orúkọ mi ni Sherifat láti Yàmóye.
0: Sherifat láti Yàmóye. Mo rí pé ẹ sáré pé gan ni. Ọyá ta ló lò ń tẹ́ gbọ́ yẹn ní pápápá?
5: Abẹ̀ni agbọ́n.
0: Kí ló kọ Abẹ̀ni agbọ́n?
5: Ha.
0: Ta lẹ́ni kejì?
5: Ọláìyá.
0: Igwe àbí?
5: Bẹ́ẹ̀ni.
0: Ẹ gbá jàre, ọ̀dà kò sí wàhálà. Abẹ̀ni agbọ́n ni nítòótọ́, ṣùgbọ́n kí ló kọ Abẹ̀ni agbọ́n? Tóyìn Ọládìran. Ta lẹ́ni kejì tó ń sọ̀rọ̀, ẹ wàá máa pa. Ha, apá ni.
4: Bí ìbá ti ẹsẹ̀ kún gan láyà ọ̀nà. Orí ìjì ṣé kò ọrọ̀ kọ́ ọrọ̀ bọ̀bọ̀ ni wá.
0: Kí ló kọ apá? Ẹ gbọ́.
4: Lọ́rọ̀ ń bá jiná tù.
0: Ọrọ̀ ò. Sànù sí Isiaq.
4: Bójú ọba ti rọ̀rọ̀ rẹ̀.
0: Apákòfò. Kò jù bẹ́ẹ̀ lọ. Ha, ó dẹ̀ dùn mí, ó dùn mí o. Tí mo dẹ̀ bẹ́, ọ jẹ́ 2K.
6: Bàbá ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣì ẹ̀kan sùn lọ ni.
7: Abba, aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjàwá ìjà ò sí. Always guide me.
8: Ẹ tún kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Abba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpanyanrin ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àti ìyàwó bìrì òun náà ló yí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpanyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. ase inu iyawo yi ko do si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile depo ko pe oko re sakiyesi ki won ti jo wa ojutu si isoro to n koju won yi ko se be depo ko gbe igbese pelu oko re

0: FM.
1: Gbogbo ọjọ́ jákèjádò àgbáyé pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà, ọ̀pọ̀ àwọn obìnrin ló ń jáde láti ṣiṣẹ́ ìbí, ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ ló torí bẹ́ẹ̀ tẹ̀rí gbaṣọ. Bẹ́ẹ̀ sì ni pé ọ̀pọ̀ àwọn àṣẹ ìbí ló ń mí ìmí àkọ́kọ́, ṣùgbọ́n tí wọn kò ní ìkejì. Ọ̀rọ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ òǹkà lásán, ìyá ni wọ́n, ọmọbìnrin ẹnìkan, mọ̀lẹ́bí àwọn kan, ẹ̀mí tí a lè dóòlà pẹ̀lú ìmọ̀ tí ó tọ́, ìkẹ́ àti ìgbìyànjú láìrọsẹ̀. Ìdí nìyí tí ó fi ṣe pàtàkì láti tayín lólobó nípa ọ̀nà tí ààbò lè fi wà lórí ìyá àtọmọ. Torí pé ìrìn àjò láti jẹ́ abiyamọ kìí ṣe àdárìn, iṣẹ́ àjùmọ̀ṣe ni. Láti ilé oníkálukú dé ilé ìwòsàn, láti àárín ìlú tó fi dé orílẹ̀-èdè wa, gbogbo wa la ní iṣẹ́ láti ṣe. Ẹ káàbọ̀ sórí ètò àbíyè, eléyìí tí àjọ ìyẹ̀ Áfíríkà ń ṣagbátẹrù.
2: Ẹ bá gbóṣùbà fọ́.

0: sí ìdílé antinata wa.
1: Yes, ma'am.
0: Mo rí àwọn ojú tuntun náà ní. Gbogbo yín wà níbí fún iṣẹ́ tó ṣe pàtàkì jùlọ. Kíkọ́ ọjọ́ iwájú tó ní ìlera. Lónìí,
2: màá ṣàlàyé ìdí tí a fi máa ń pè yín láti máa wá ní ìgbà gbogbo.
0: Àti ohun tí a máa ń ṣe ní ìgbà gbogbo. Antinata kì í ṣe fún ìgbà tí ènìyàn bá ní àìsàn. Ó jẹ́ fún ìdènà àìsàn. Ronú bí ènìyàn ṣe ń mú mọ́tò lọ sí mẹkáníìkì kí ìrìn àjò tó kùn tó bẹ̀rẹ̀. Wọ́n ń ṣe àyẹ̀wò epo, táyà, ẹ́ńjìn. Ilé ìwòsàn yìí ni mẹkáníìkì yín. A ń ṣe àyẹ̀wò táyà yín, ìyẹn ìfúnpá yín. A ń ṣe àyẹ̀wò epo yín. À ń gbọ́ ẹ́ńjìn yín, ọkọ̀ ọmọ nínú yín. Fún àwọn tó lóyún ìgbà àkọ́kọ́, ẹ máa wá lẹ́ẹ̀kan lóṣù títí di ọ̀sẹ̀ 28. Lẹ́yìn náà, lẹ́ẹ̀mejì lóṣù títí di ọ̀sẹ̀ 36. Lẹ́yìn náà, lọ́sọ̀ọ̀sẹ̀ títí tẹ́ fi bímọ. Kí ló dé? Bí ìrìn àjò ṣe ń súnmọ́ òpin, a gbọ́dọ̀ máa wo ọ̀nà dáadáa fún ohunkóhun tó lè dá wàhálà sílẹ̀, bíi títẹ ẹ̀jẹ̀ gíga tàbí bí ọmọ ṣe dùbúlẹ̀. Kí ni a máa ń ṣe ní ìgbà gbogbo? Ìkíní, a máa ń wo ìwúwo yín. Ìwúwo tó gòkè díẹ̀ díẹ̀ òun ló dára. Tí ó bá pọ̀ jù tàbí kéré jù, a máa bá yín sọ̀rọ̀ nípa oúnjẹ. Ìkejì àti èyí tó ṣe pàtàkì jùlọ, títẹ ẹ̀jẹ̀. Èyí ni olùṣọ́ tí kò máa ń pariwo. Títẹ ẹ̀jẹ̀ gíga lè ba kíndìnrín jẹ́. Ó lè fa gbígbọ̀n, ó sì lè dá ọmọ dúró lóúnjẹ àti afẹ́fẹ́. Pàápàá bí ẹ kò bá rí àmì kankan. A máa ń rí níbí ní kùtùkùtù. Ìkẹta, a máa wo ìtọ̀ yín pẹ̀lú igi kékeré yìí. Ó máa ń wo ṣúgà àti protéènì. Protéènì nínú ìtọ̀ pẹ̀lú títẹ ẹ̀jẹ̀ gíga jẹ́ àmì ewu preeclampsia. Ìkẹrin, a máa ń wo inú yín láti rí bóyá ọmọ náà ń dàgbà gẹ́gẹ́ bí ó ṣe yẹ. Ìkarùn-ún, a máa ń gbọ́ ọkọ̀ ọmọ náà pẹ̀lú ẹ̀rọ yìí, Doppler, láti mọ̀ pé ohun gbogbo ń lọ dáadáa nínú yín. A sì máa bá yín sọ̀rọ̀ nípa àwọn àmì ewu, nípa oúnjẹ. Ẹ máa jẹ ẹ̀fọ́ lóríṣiríṣi, èso àti àwọn oúnjẹ amú ara dàgbà dáadáa. Ní báyìí, àkókò yín ni láti bèèrè ohunkóhun. Kò sí ìbéèrè asán, ta ló ní ìbéèrè? Tí kò bá sí ìbéèrè, a máa bẹ̀rẹ̀ àyẹ̀wò.
3: Ìrọ̀kẹ́ ọlọ́wọ́ ṣí bí ó tọ́jọ́ mẹ́ta.
4: Ayọ̀ arábìnrin mi, bẹ́ẹ̀ ni o. Ṣé àlàáfíà ni? Ṣé ara ń gbé pẹ́pẹ́?
3: A dúpẹ́ o. Èmi lẹ wá ṣe lọ́jà lágo yìí.
4: Mo ti ti ilé ìtajà, mo ti fẹ́ máa lọ ilé gan.
3: Oyún yìí ló ń darí mi báyìí. Ó ń sọ fún mi ìgbà tí mo máa jáde àti ìgbà tí mo máa padà sílé.
4: Ó lágbára, àmọ́ ṣá, ojú yín dán o. Ikùn yín gan. Ó yọjú ti ìgbà tí mo rú yín lóṣù tó kọjá lọ.
3: Ṣé lè?
4: Ó ń sáré láti wá sáyé ni o.
3: Tọ̀sán tòrò ló fi ń na pa.
4: A jẹ́ wípé ẹ ní pẹ́ bímọ nìyẹn o. Ilé ìwòsàn wo lẹ wá ń lò?
3: Ilé ìwòsàn kín?
4: Mo forúkọsílẹ̀ ní clinic kan nítòsí Roundabout nígbà tí mo pé oṣù mẹ́ta, ṣùgbọ́n ìyẹn kàn jẹ́ fún orúkọ lásán ni o. Ní ìgbà yẹn nìkan ni mo ti lọ síbẹ̀.
3: Lẹ́ẹ̀kan ṣoṣo.
4: Ó léwu o. Oyún yìí ti dàgbà gan báyìí. Wọ́n máa sọ pé bí oyún ṣe ń tóbi, ìbẹ̀wò náà máa ń pọ̀ sí.
3: Pọ̀ fún kí ni? Láti sanwó, láti dúró láìní.
4: Ìyá mi bímọ mẹ́jọ. Antinata tí mo mọ̀ tí wọ́n lò ní oúnjẹ tó dára àti àdúrà.
3: Èmi ò máa ní wàhálà kankan. Kò sí orí fífọ́, kò sí ṣòro. Ọmọ ń gbé. Kí ni mo wọ́n á fẹ́ sọ fún mi tí mi ò tí mọ̀?
4: Wọ́n máa ń wo àwọn nǹkan tí a kò lè rí, bíi títẹ ẹ̀jẹ̀. Ó lè ga pàápàá bí ènìyàn kò bá rí lára.
3: Ayọ̀, ṣé títí tẹ ẹ̀jẹ̀ mi bá ga, ṣé mi ò ní máa gbóná ni? Ṣé orí mi ò ní máa yí ni? Mo wà lórí ẹsẹ̀ mi lójoojúmọ́, lórí ẹsẹ̀ mi méjèèjì ní pápá ìtajà. Tí mo bá wá lè ṣe yẹn, títẹ ẹ̀jẹ̀ mi ń tẹ̀lé mi dáadáa. Ẹ wo, ẹ má jẹ́ ká pe wàhálà kankan o. Ìwọ ń kọ́, oyún inú rẹ̀ á ti tó oṣù mélòó báyìí?
4: Ó ti tó oṣù méje.
3: O rí, ìwọ sì ti di àlejò déédéé ní clinic. Fà sókè díẹ̀. Arábìnrin mi, gbádùn oyún rẹ̀, má jẹ́ kí wọ́n yí padà. Kíkiri kan kìnìkan, emi nko oyun inu mi ti to osu mejo o le sele lojo kojo ati pe mi o ni lo clinic yen ayafi nigba ti irora ba bere
4: wo ma je kan kun ori e pelu eru o sori eru yen gangan ma nboyun je o to emi la le wa ni e o kokko e ma ro pe mo dara po mo eyin obirin onile wo san
5: o da o ati ro ke
4: o da
5: seun emi o
4: to tope o
6: ekule o ayo
5: e ka bo o e ku ataro
6: awa ni o
5: bo ni se le ni
6: akulo a de ti de in ta gbo lo ba wa nu je ta fi de le nke
5: kini yen
6: ro nke ma ni
5: mu ri anti ro nke lana se ko si so ti bi won ni
6: bi mo ke to ba bi mo se ba lo ba ayo ni
5: ki lo wa se
6: won ni ile itaja re losan oni won ni sadede lo subu lule won lo yi oju loko
5: eh
6: ngba ti won fi gbe sare dele iwosan won la won na si so pe eje to da lara re ti poju pe le omo re ni oduro dada placenta bi nkan ni won pe
5: placenta ti be
6: o jo be na amo won ni ka lo ti se ayewo to ye ko se lasiko to ye ko se ni gbogbo eleyin o ni sele
5: salafia lo mo wa
6: emi o le so o amo awon na si ni aikin wa fun ayewo dede leyin ti emi ati wo ma nlo nile iwosan won lo nlo sokunfa in to sele si
5: emi atati won keun a soro lana koda o ti le so fun mi pe ko se pataki ke eyan lo ma se ayewo nile iwosan
6: in ti awon na si so ni pe teyan ba wa nnu oyun o se pataki lati ma se ayewo lore kore won ni ka lo wa fun ayewo lore kore ni won o ti ri gbogbo nti o sele si won si ti wona lati de na e ko ma de eyi ti yo fi ma subu ni le itaja teje yo fi ma san lara re
7: bí a ti ṣe ń ṣẹ́wẹ́lẹ́ abala ètò àbíyè fún tòní ẹ jẹ́ kó wà ní ìrántí wa wípé ẹ̀mí àwọn ìyá ṣe pàtàkì bí ìpájà ṣe ṣe pàtàkì fálápìn gbogbo ọmọ ló nílò ìlera pípé ní ìbẹ̀rẹ̀ ayé wọn àti pé bí a bá lè ṣera wa lóṣùṣù ọ̀wọ́ a lè mú kí ìlànà ìbímọ ó rọrùn ó wá ṣe ń ṣe kẹ́ ẹ ní ìbéèrè tàbí àṣẹ̀yìnwí bẹ́ẹ̀ lẹ sì lè fẹ́ bá wa kọ́ ọmọ lòpọ̀ bọ́ nípa ṣíṣe onígbọ̀wọ́ ẹ kàn sí wa lórí ẹ̀rọ yìí 091-121-92038 lẹ́ẹ̀kan sí 091-121-92038 tàbí kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí ímeèlì yìí iyeafrica2@gmail.com bákan náà ẹ lè bá wa dọ́rẹ̀ lórí àwọn ìkànnì ayélujára wa pẹ̀lú orúkọ iye africa ẹ má ka wákàárẹ̀ nínú dídóòlà ẹ̀mí ẹ túbọ̀ máa fọn rere rẹ̀ káàkiri àbíyè àjọ iye africa ló ṣagbátẹrù ẹ̀.
8: Ìṣòro ìsara iná ọ̀nà ni bí o bá jí gbogbo ara máa romi tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romi gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé wo ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
9: Àgbo yìí ṣe ló ṣì ń jẹ lọ́bẹ̀ ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460649 0706460619 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
10: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè o ní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-6419 07-064-60-6419 kí ni ilé ẹsẹ̀ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí ati pe kini ile ise baba oke ogun se ohun na ni isoro to n ba wa ja ninu ise ara wa ati to n ba wa ja ninu egugun ara wa apere wo ni won na ti en ri elomi a ma ri pe to n ba sun bayi to n ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara

18, oh, 7, oh, 64, 60, 64, 90. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì. Tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì, kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹ́lòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tí ẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún, wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àti egbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obi. Mo kó wá láti ìlú sẹ́yìn ọ̀rọ̀. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àti egbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá jàǹfààní ewé àti egbò. Lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyè Mẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 07 60 64 60 64 19. Àlàáfíà ara.

0: nínú Kristi.
1: Bá wà Kristi.
0: Ó jẹ́ ẹ̀dá titun.
1: Ó tán.
2: Sazọ.
1: Ìwà mímọ́ àti ọ̀nà sí ìwà mímọ́.
2: Holiness and power to holiness.
1: Ẹni tí a rí àlébù ẹ̀ṣẹ̀ lára ẹ̀.
2: Someone that is free of sin.
1: Ẹni tí o mọ nǹkan yí padà.
2: Someone that is not full of tricks and is not cunning.
1: Là ń pè ní ẹni tó gbé ìgbé ayé wa mímọ́ tó tún
2: rìn. The one that live a holy life.
1: Rírìn nínú ọ̀nà ẹ̀. Ẹlòmíì ń wàásù lónìí, á wàásù.
2: Many preach today, they can
1: ṣùgbọ́n ẹ lọ kíyèsí ẹ rí pé fake ni wàásù ẹ.
2: Their sermon is fake, it's not genuine.
1: Ìdí ni pé kò lọ nínú ọ̀nà ìwà mímọ́ yẹn.
2: Bẹ̀tẹ̀
1: òun tọ̀yàn sọ̀nà. Òun fra ìrìn ìrìn
2: ọ̀run
1: àpáàd
2: His holiness and part holiness are taken to heaven.
1: Òun ló fà á tí Paul fi lè ṣe àṣeyọrí lórí àwọn ọmọ ẹ̀.
2: And that was why Paul succeeded on his followers.
1: Gbogbo àwọn ọmọ èèyàn ó jẹ́ kán mọ̀ pé no, ó ní kán máa ṣe àfarawé
2: òun. That is to emulate him.
1: Bó òun ṣe ń ṣe àfarawé Kristi.
2: As he was emulating Christ.
1: Ó lé ìwà mímọ́.
2: He pursued holiness.
1: Ó tún dúró nínú ọ̀nà
2: rẹ̀. And he stood in it.
1: Ìwé Hebrew 2:14 yẹn.
2: Hebrew 12:14.
3: Ẹ máa ní pàdé fún àpẹlú pẹ̀lú ènìyàn gbogbo.
1: Yes.
3: Àti ìwà mímọ́.
1: Àti ìwà mímọ́.
3: Láìsí èyí ni.
1: Láìsí èyí.
3: Kò sẹ́ni tí yóò rí olúwa.
1: Ẹ lépa ẹ̀.
2: Pursue peace.
1: Lépa ẹ̀.
2: Pursue peace.
1: Ìwà mímọ́.
2: Peace. Holiness.
1: Ìwà mímọ́.
2: Holiness.
1: Ẹni tó dúró oore.
2: He that stands well.
1: Tí o mọ àyídáyidà.
2: That is not cunning.
1: Mọ́mì kò mọ àyídáyidà.
2: It is not cunning.
1: Ìwà sí ẹ̀mí mọ́ ni.
2: His attitude is holy.
1: Tó bá ní yes, wọ́n ti àwọn èèyàn gbàgbọ́ pé yes ló sọ.
2: When I say something, they believe it.
1: Ọ̀rọ̀ tó wà lẹ́nu ẹ̀mí mọ́ ni.
2: His utterances are holy.
1: Nínú ìsọdọmọ ó pàṣì.
2: In newness of life, he passed.
1: Ara ìsọdọmọ ni pé bó ṣe wà nù Kristi ó di ẹ̀dá ọ̀tún.
2: It becomes a new creature in Christ.
1: So ó yẹ kí a máa yí ara wa wò pé ǹjẹ́ mo dúró lórí ìwà mímọ́ ǹjẹ́ mo rin ìrìn ìnà ìwà mímọ́.
2: We should examine ourselves, am I standing in holiness, am I walking.
1: Ọ̀rọ̀ tí mo ń sọ jáde yìí ǹjẹ́ ó bá ìgbé ayé mi fúnra mi mu.
2: What I'm saying, my gospel, is it in accordance to my lifestyle?
1: Ó dára kí èèyàn ti ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ kó ti jọba lórí ẹ̀ṣẹ̀ kó ẹ̀ṣẹ̀ máa lágbára lórí ẹ̀ mọ́.
2: It is good for one not to be dominated by sin to have overcome sin.
1: Torí Jésù Kristi gbà wá là.
2: Because Jesus saved us.
1: Ó fi ara ẹ̀ ṣe tutù nítorí tiwa.
2: He made himself propitiation for sins.
1: Nípasẹ̀ bàbá rẹ̀.
2: Through his father.
1: Bẹ́ẹ̀ láti lè pe àti bẹ́ẹ̀ láti pe Kristi náà ni mímọ́.
2: Called him holy.
1: Nípasẹ̀ bàbá rẹ̀ ló fi di mímọ́.
2: Through his father God he was holy.
1: John 10:36.
2: John 10:36.
1: Verse 36. Nípasẹ̀ bàbá rẹ̀.
2: Through his father.
1: Ó yọrí sí mímọ́.
3: Ẹ̀yà òun ní ti ẹni tí màá wáyà sí mímọ́.
1: So Jésù yọra aya Jésù sí mímọ́.
2: Jesus was consecrated.
1: Nípasẹ̀ ta nípasẹ̀ bàbá rẹ̀.
2: Through his father.
1: Òun ló fi di mímọ́.
2: And that was what made him.
1: Àpè Jésù ní aláìlẹ́gàn.
2: He was called a sinless man.
1: Àpè ní aláìlábùkù.
2: A man that is full void.
1: Bẹ́ẹ̀ náà ló ṣe yẹ ká ọ̀nà ọlọ́run ọmọ náà náà ó rí.
2: So also we children of God.
1: Bó ṣe yẹ kí ìgbé ayé wa náà ó rí
2: nìyẹn. That's how our lifestyle should be.
1: Yẹ́sẹ̀ tẹ̀síwájú.
3: Ìwọ ń sọ̀rọ̀ òdì nítorí tí mo wí pé ọmọ ọlọ́run ni mí.
1: Nípasẹ̀ rẹ̀ nípasẹ̀ ohun tìka lára rẹ̀.
2: Through himself.
1: Fún ẹ sọ́ra ẹ̀dẹ̀ mímọ́.
2: He made himself holy.
1: Tó bá gba Jésù tó bá padà sọ́ra ẹ̀dẹ̀ mímọ́.
2: If you believe in Christ and you are not holy.
1: Mọ́ mi kò síbi tó ń lọ.
2: You are going nowhere.
1: Ìwé Yohana 17:19 síwájú.
2: John 17:19.
1: John 17:19.
2: Yohana orí
3: kẹta ìdílé ogún. Èmi sì yára mi sí mímọ́.
1: Mo yà fún ara ẹ̀
3: pàṣẹ. Nítorí
1: wọn. Díẹ̀díẹ̀ náà pàṣánà torí àwọn tó ń wò wá.
2: Because of those looking at us.
1: Wọ́n á máa wò ó, wọ́n á fẹ́ kó ṣì sọ.
2: They want you to mischief.
1: Wọ́n á fẹ́ kó gbé ìgbé ayé tábì kan ẹ̀ máa gbélé bò lẹ́ẹ̀kejì.
2: They want you to live a lie that made them to nail you to the cross.
1: Lẹ́yìn nípasẹ̀ àwọn ènìyàn.
2: Through that after that true
1: people. Jésù sọ̀rọ̀ ẹ̀dẹ̀ mímọ́.
2: The Lord made himself holy.
1: Tí bá tún wù àwọn èèyàn ṣá lè tẹ̀lé mi.
2: If I should do this, will people follow me?
1: Ṣé báyìí mi dágbé dáná ìfẹ́ tẹ̀lé mi kò ṣe pé ìgbésẹ̀ ìgbàgbọ́ wa ìgbésẹ̀ mímọ́ wa.
2: We are following our steps, our ways.
1: Ìwé Pétérù kíní orí kẹta ẹsẹ̀ 15. First Peter
3: 3:15. Pétérù kíní orí kẹta ẹsẹ̀ 15. Ṣùgbọ́n bá
1: tí wọ́n bẹ nínú ilé
3: ṣùgbọ́n pẹ̀lú ọkàn tuntun.
1: Màmá wa jẹ́ kán mọ̀ pé ṣé mo ṣerú ẹ̀ rí.
2: You ask them if I have done that before.
1: Bẹ́ẹ̀ ṣe bàbá wòlé yan ni ẹgbọ́n nínú yín o, ta ni mo bá sùn
2: rí. Among you have I copulated.
1: Ta ni mo gbowó ìdí lọ́wọ́ ẹ̀.
2: Have I taken money.
1: Ta ni mo ṣe báyìí.
2: Have I done this too.
1: O dà lójú.
2: He was sure of it.
1: Bẹ́ẹ̀ni o dà lójú.
2: He was so sure.
1: Ẹ jẹ́ ká ya ara wa sí mímọ́.
2: Let's consecrate ourselves.
1: Ìgbà yẹn láti lè gbé ìgbé ayé tó wu ọlọ́run àti ìgbé ayé tó wà ní ìbámu pẹ̀lú ọlọ́run.
2: That is in accordance with the
1: Exodus. 19:10. Nítorí pé ìwé mímọ́ jẹ́
3: ìwé fún Mọ́sẹ̀ pé
1: yes
3: tó àwọn ènìyàn yìí lọ kí ó sì yàwọn sí mímọ́ ó ti
1: da ìyàsí mímọ́
2: consecration
1: gbóhùn èlò olúwa ìyàsí mímọ́
2: carrying the vessels of God be holy
1: torí àwọn ènìyàn tó ń wò wá ẹ̀yà ara wa sí mímọ́
2: because of people looking at us consecrate yourself
1: ẹ jẹ́ ká rin ìrìn mímọ́
2: let's walk in a holy way
1: nítorí mímọ́ jẹ́ ìfẹ́ sí Ọlọ́run fún gbogbo ènìyàn gbogbo onígbàgbọ́
2: holiness is mandatory for all men
1: olúfà tó yẹ pé a gbọ́dọ̀ gbé ìgbàyé mímọ́
2: that is why we must live our holy life
1: torí baba wa mímọ́ ni
2: because our father is holy.
1: 4 Thessalonica 4:3.
2: Thessalonica 4:3.
1: Ti ọ̀rọ̀ yìí mímọ́ àti ìwé mímọ́ àti ìyàsí mímọ́.
2: Are your journey only
3: consecration? Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run
1: ni ìfẹ́ Ọlọ́run
3: ni wíwà ní mímọ́ yín pé kí ẹ̀yin kí ó takété sí àgbèrè kí olúkúlukú yín lè mọ̀ bí ohun ìbá ti máa kó ohun èlò rẹ̀
1: ní ìjánu kó sọ.
2: Bredo is
1: ìkórìta ibi tá a dé ojú ẹbí tó lágbára
2: mímọ́
1: ìwà mímọ́ mímọ́ ìwà mímọ́ mímọ́ ìwà mímọ́
2: holiness
1: 5,600 ni wọ́n fi mọ́ sọ bẹ́ẹ̀ nínú bíbélì.
2: About 6,000 times said in the Bible.
1: ọ̀tàlélọ́rìnlẹ́gbẹ̀rún
2: okay
1: ó lé mẹ́fà
2: 1,006 times
1: yes mímọ́
2: holiness
1: ẹ̀jẹ̀ mímọ́
2: be holy
1: mímọ́
2: be holy
1: ẹ bá mọ ẹ pé Ọlọ́run ò fi mímọ́ ṣeré.
2: No God is not joking with holiness.
1: Sòtó bá wá ń run mọ́ra wa tún mọ̀ pé tó bá ti jẹ́ mímọ́ kò síbi tó ń lọ.
2: I'm mixing it up, you know, if you are not holy, you are going nowhere.
1: So ìwé mímọ́ yàtọ̀ ó yàtọ̀ sí ìwé mímọ́ ló wà ń bẹ̀.
2: Holiness is different, the holy book is different
1: from other books. Ìwé ìyàsí mímọ́ jẹ́ dandan.
2: It is compulsory and very imperative.
1: Tọ́ bá ti yàwó sí mímọ́ tán ìyá ẹ sọ́tún mọ̀mọ́ ìṣọmọ lọ.
2: Once you are not consecrated and separated, you are not a child of God.
1: Ìyàsí mímọ́
2: consecration
1: jẹ́ ìyapa.
2: Is separation
1: láàrin àwa àti
2: between us
1: satani
2: and satan
1: àti àwọn ènìyàn ibi
2: níta and those evil people outside
1: and separate ara wa nìyẹn
2: separated
1: ló fi sọ pé kì í ṣe ẹyin ni ó yàn mí
2: said you have not chosen me
1: èmi ni ó yàn yín
2: I have chosen you instead
1: so láti sọ wá di nǹkan
2: to make us something
1: òun ló fi yàn wá o
2: and that was why he chose us
1: so tí mo ohun tí bíbélì fún ìyàsí mímọ́
2: what the scripture gave holiness
1: láti ya nǹkan nípa
2: to separate things
1: ìtumọ̀ ẹnìkan ya nǹkan nípa
2: to separate things
1: agbèrè ẹ̀yàpá
2: separate from fornication
1: irọ́ pípa ẹ̀yàpá
2: lies separate
1: from ìkéṣí ṣe ẹ̀yàpá
2: this is separate
1: yourself wàá wá tún rìn nínú ọ̀nà
2: ẹ̀ now walk in the path
1: ìwà mímọ́ àti ọ̀nà ìwà mímọ́
2: a part of holiness
1: ohun tó ń sọ á bá ìgbé ayé tó ń gbé mu.
2: your utterances will be in conformity with
1: your character. ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ kò ní jẹ́ fake àwọn ìpè bó ṣe ń sọ ìwọ gan tẹ̀lé.
2: your speech will not negate your attitude.
1: ọ̀rọ̀ tó ń sọ tí ò bá ti bá ohun tó ń sọ mu mọ́mì ìwọ fúnra ẹ gan mọ̀ pé òun rìn ní ọ̀nà ìwà mímọ́.
2: once your utterances are negating your lifestyle you are not working in holiness.
1: so nípasẹ̀ ọlọ́run náà lè ti ṣe.
2: and it's been done
1: through the
2: Acts
1: 13.
2: Acts chapter 13.
1: Ẹwọ ẹsẹ̀ 2 síwájú.
2: Line 2 downward.
3: Bí wọ́n sì ti ń jásí fún Olúwa. Tí wọ́n sì ń gbàwẹ̀.
1: Wọ́n ń gbàwẹ̀.
3: Ẹ̀mí mímọ́
1: wípé.
3: Ẹ̀yà Bánábà àwọn sọ́ọ̀lù sọ́tọ̀
1: fún mi. Ẹ̀yà àwọn sọ́tọ̀ fún iṣẹ́ mi. Tásọ̀.
2: That's separation.
1: Tó bá ti ń tiẹ̀ tó bá ti ń wájọ́ sí lórí ìgbé ayé ìwà mímọ́ lórí àwọn ẹ̀gbin Ọlọ́run ò mọ̀.
2: You are coming to church with faithfulness, you are not.
1: Ẹ̀wọ̀ ẹsẹ̀ olórí 13 ẹsẹ̀ 1.
2: Exodus 13:1.
3: Olúwa sì wí fún Mósè pé ya gbogbo àwọn àkọ́bí sọ́tọ̀ fún mi.
1: Yes.
3: Gbogbo èyí tí ń ṣe àkọ́bí nínú
1: àwọn ọmọ Ìsírẹ́lì. Gbogbo àkọ́bí ya wọn sí mímọ́. Ó ti dábẹ́ yẹn.
2: That's okay.
1: Fún Ọlọ́run fún ara ẹ̀ ló sọ ẹ pé ìyàsí mímọ́ jẹ́ dandan.
2: God himself made holiness and consecration.
1: Ẹsẹ̀ olú 40 ẹsẹ̀ kéje síwájú.
2: Like 7 downward.
1: Numbers chapter 8:17.
2: Mínúmẹ́rì orí kẹjọ ẹsẹ̀ kẹtàdínlógún.
3: Ìwọ ó sì gbé agbádá ni. Ka gbèdé méjì àgọ́ àjọ àti pẹpẹ ìwọ ó sì pọn omi sínú rẹ̀ ìwọ ó sì fa àgbàlá náà ká ìwọ ó sì ta aṣọ tọrọ sí
1: inú wọn sọ pé mímọ́ gbogbo àyíká yẹn gbọ́dọ̀ jẹ́ mímọ́
2: olí mímọ́ àti mímọ́
1: jù bẹ́ẹ̀ náà ni àwa tá à ń gbé ohun èlò olúwa yíya ara èèyàn sí mímọ́ kò lábẹ́ ẹ̀ṣẹ̀
2: consecrating oneself from sin
1: 2 Corinthians chapter 6:14.
2: ẹsẹ̀ kẹrìnlá
3: ẹ mọ ṣe fẹ ìdápadà
0: pẹlú àwọn aláìgbàgbọ.
1: yes.
0: nítorí ìdàpọ̀ kíni olódodo ní pẹ̀lú àìṣòdodo.
1: yes.
0: ìdàpọ̀ kíni ìmọ̀lẹ́ sí ní pẹ̀lú òkùnkùn. ìrẹ́pọ̀ kíni kírísì ní pẹ̀lú bábélì.
1: ìyapa kò kúrò sísọ ọrẹ yàn di mímọ́ kò lábẹ́
2: ìlú ẹ̀ṣẹ̀.
1: kò lábẹ́ ìdí ayé ẹ̀ṣẹ̀. jẹ́kí n parẹ́ sínú ìwé 1 John 2.
2: Jọ́hánù kíní orí kejì.
1: 15.
2: ẹsẹ̀ ìkàdógún.
0: ẹ má ṣe fẹ́ràn ayé.
1: yes.
0: tàbí ohun tí ń bẹ nínú ayé.
1: ohun tí ń bẹ nínú ayé.
0: ẹnikẹ́ni bá fẹ́ràn ayé.
1: ẹ má wá ẹnikẹ́ni tó bá fẹ́ràn ó parí.
2: well as the word the love of
1: God. ẹ jẹ́ ká gbé ìgbé ayé wa mímọ́.
2: let's live our holy life.
1: ma pada mo ma si so iwa memo di pipe.
2: I will talk on making perfect holiness.
1: On iwa memo leleyi.
2: This is a part of holiness.
1: But bawo la je le study pipe.
2: Can we make it perfect?
1: Ta na le de jobo
2: run. We make everyone
1: last. Mo ro wa gba mo Olorun je ka gbe ijaye wa memo.
2: Let's live for holy life.
1: Ijaye to wa de ba mu pelu Olorun.
2: Having accordance.
1: Je ka ya wa ba soto.
2: Let's separate ourselves.
1: E ja ko ninu ese.
2: Let's please.
1: E je ka ko ninu ese.
2: Let's please.
1: Ta de gba Jesus Oluwa to Oluwa to gba la. Ori ofe atagba ta o fi se be. Olorun a gbe o. Olorun gba ope wa.
3: Amen.
1: Olúwagbà ẹ̀yìn wa
3: gbára
1: tá a fi gbégbé ayé wa mímọ́ kọ́nà kó gbé wa
3: wa
1: Jésù olúwa wa orúkọ Jésù.
4: A dúpẹ́ fún ọ̀rọ̀ iyebíye tí a tún ti gbọ́ fún ti òní lórí ètò yẹn ètò wa ọ̀nà orí ọ̀fẹ́. Ǹjẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi ẹnikẹ́ni sílẹ̀ nínú wa? Gbogbo ẹ tí ẹ bá pe bàbá wa nínú Olúwa wòlíì Olùṣọ́àgùtàn ajíhìnrere àgbáyé ni wọ́n pẹ̀lú bí o alámòye nọ́mbà wọn rèé 0803-271-3962 Ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ tí a tún mọ pàdé lórí ètò yìí lákọ̀tún àkòrí míì Ọlọ́run ọba orí òfin Ọlọ́run kó mọ ọba gbogbo wa gbé sọjí àní bàbá lóko tèmi ọlọ́jọ́ mẹ́jọ.
5: Ẹ kú dédé àkòyé. Ṣé láfíà lẹwà ṣe láyọ̀ láyọ̀ mo dé báyìí? Mbó lẹwà tẹ́ ti fẹ́ máa gbọ́ alẹ́ ni. Èyí tí àgbà ìṣègùn bílẹ̀ ni tó ṣe agbátẹrù fún yẹ ni Aláàjì àgbà bàbá aláàánú. Wọ́n ní kí n sówó, wọ́n ní kí n sọmọ. Wọ́n ní kí n sálùbáríkà bàbá ọ̀rọ̀. Àwọn tó ń ṣẹlẹ̀ káàkiri ayé là ń papọ̀ tá a fi ń sọ bí dúnìyàn ṣeré fún yín lórí ètò. Gbogbo ọgbọ́n tẹ bá sì ń kọ́ ẹ máa fi pamọ́ sí apá òsì kẹ́ ẹ lè bá a fi kọ́ ẹlòmíì. Sunday Àkànjí Adé ló ń kí yín ẹlẹ́m̀bẹ́ o. Nọ́mbà ilé iṣẹ́ tó ràn wá níṣẹ́ tí ẹni a máa sọ kó sì máa jó yín gbọ́ àti wípé gbogbo ń tẹ bá rédè mú bẹ̀ kó ṣe láǹfààní. Nọ́mbà yìí sì lọ́wọ́ ilé iṣẹ́ náà ẹni tí ó sì gbé ni Aláàjì àgbà bàbá aláàánú 0803-970829 ṣẹ̀rántí ọmọ ilẹ̀ Badagry kan tọ́ralẹ̀ sí cemetery níbi tí a ń sìnkú sí lórí bẹ́rì kan tó wà ní cemetery yìí ọ̀pọ̀lọpọ̀ òkú ni a ti sí sórí ilẹ̀ náà. Ní ọba tabẹ̀ fún ní bẹ̀ sí ń já yẹ̀pẹ̀ tó sì fà á àwọn ọmọ onílẹ̀ lọ́ta fún wípé wọn ò lóbẹ̀ mọ́ àwọn igán sì ti gbabẹ̀ wọn ò lóbẹ̀ mọ́ lóòótọ́ ṣùgbọ́n àwọn òkú kan ti wà ní ọdún mẹ́wàá ọdún márùndínlógún ogún ọdún tí wọ́n ti sè sí cemetery tá à ń sọ náà. Ìgbà tí wọ́n mọ̀ ṣánbẹ̀ tí wọ́n wúge ìrókò wúgbá wú àwo wúkòkò bàbá aṣáṣùn ni a bá fi téèpù wọn fún 60x1 kan wọn ṣáà talẹ̀ fún ọkùnrin tá à ń sọ yìí. Wọ́n bá lẹ ọ̀rà cemetery lọ́wọ́ wọn. Wọ́n fi rọ́pọ́n wọ́n pọ́nrọ́ wọ́n gbé dọ́kúmẹ́ǹtì kan léwọ́ rẹ̀. Wọ́n ní kó tiwọ́ bọ̀ ni a bá gbowó ribiribi lọ́wọ́ rẹ̀. Òun ralẹ̀ tán. Wọ́n bẹ̀rẹ̀ sí ń jápé yẹ̀pẹ̀ àtòkúta sí. Wọ́n bá fẹ̀ kan ó fìlì gbogbo lẹ̀ òkúté ń bẹ lábẹ́ ilẹ̀ ń kò wú wọn ọkàn fẹ̀ kan fìlì wọn. Ọjà kúta ọjà gráfò kò ṣe foundation ilẹ̀ kankan ń bẹ̀ o. Ohun tó ṣe ni pé ó fò kúta ó tẹ gbogbo ẹ̀bọ́nú àwọn sàárè òun ni wọ́n kúkú ni wọ́n ṣe kíni ni wọ́n bá kan kéré orí rẹ̀. Ẹni tó sì ń ṣe lórí ibẹ̀ ni pé ntàmọ́tò. Ọ̀pọ̀lọ̀ ká máa ta mọ́tò kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́ gbá kó àwò. Gbangba wálíà ló ti máa wọkọ̀ wọ́n sì máa nù ń jojúmọ́. Àwọn ọkọ̀ tí ń lọ rèé kó láti ìlú Òyìnbó tí wọ́n kò dé pọ̀tun ibẹ̀ ni lọ máa já wọn sí. Àwọn tòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀ tó jẹ́ pé salẹ́sà inú rẹ̀ ńgbọ̀n bá ti kọ́ kọ́rọ̀bọ̀ omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn.
6: Ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè dá.
7: Ọ̀tá kòjó olú kòdó.
6: iṣẹ́ ọwọ́ àwọn ará bí ti ń sọmọ ológo ọmọ olófo ni
7: ó yá tètè
6: fún ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀
7: lé lọ́wọ́
6: alhaji àgbà bàbá aláàánú spiritual
7: ọkùnrin dandan
6: èyíkéyìí àìsàn ara
7: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́
6: promisan faith
7: àṣírí bíbò
6: ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà
7: bàbá aláàánú kájú ẹ̀
6: ẹ̀yọnú
7: àgbàlú
6: kò sẹ́ni tí
7: ò
6: yẹ kó ni lọ́wọ́
7: contractors
6: olóṣèlú
7: ṣina
6: o ya lodo eni ti alafiran
7: e ma pade baba laanu alaji agba
6: lojojo wednesday
7: thursday ati friday ni lu akure
6: la fe junction
7: so folo kada pe
6: ile baba laanu
7: idi mango loki ogba lo nlo
6: saturday and sunday
7: e le ri baba laanu
6: nina god plaza opposite alafia hotel
7: lojo
6: monday and tuesday
7: e ri baba laanu
6: ni bakusa street
7: opposite ile iya bakusa
6: ilu ore
7: telephone
6: 006 397 0829.
5: Èyí ni láti sọ fẹ́yìn tí ẹ̀gbọ́n ìlú mẹ́ta péré lẹ̀ tilẹ̀ rí ọ́fíìsì bàbá aláàánú alhaji àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ ẹni tó sọ fún yín wípé alhaji àgbà bàbá aláàánú ń bẹ ńbẹ kan ọ̀nbẹ nígbà ńbẹ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ ní ìlú àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sì lẹ̀ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ̀kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n ìlú àkúrẹ́ ẹ béèrè lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ń lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọn ó gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ alhaji àgbà bàbá aláàánú dódò lọ́sàn ó sọ lágbára olódùmarè ìlú kejì ní ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ ondo ẹ bèrè ilé ìyá bàkùsà tó wà ládùúgbò bàkùsà nílùú ọ̀rẹ́ ọjọ́ monday àtọjọ́ tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀ lẹ sì ti rí bàbá aláàánú nílùú ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ ondo saturday àtọjọ́ sunday ǹjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní nagot plaza ní dojúkọ ilé ìtura lafia hotel kò pé méje tẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ̀rẹ́ láti àkúrẹ́ tó délùú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi délùú ọ̀wọ̀ kò síbi tí ọwọ́jà bàbá aláàánú òde nípínlẹ̀ ondo nọ́mbà kan ṣoṣo sí lọ́wọ́ ọ̀dọ̀ alhaji àwọn òní pa tí ó gbé o ọwọ́ bàbá aláàánú fúnra wọn alhaji àgbà ọwọ́ ìní ọ̀bọ̀ sí fóun kó yòówù tẹ bá fẹ́ bèrè ayé ò ní ṣe wá ṣe báláṣebò lọ ẹ pé alhaji àgbà bàbá aláàánú lórí nọmbà yìí 08063 97 0829 wọ́n ń pè kínní kan ní ìyọnú àgbàlú mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀ ìyọnú àgbàlú tí mo ń ṣàlàyé ń parẹ́ o ni o fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ bàbá aláàánú alhaji àgbà àkànṣe ìyọnú àgbàlú kan ti wà nílẹ̀ fún yín bàbá tí ń jí ta bá ń sùn ẹ̀jẹ̀ á máa gbàdúrà kọ́lọ́ mọ́ jẹ́ kó rí olórí kí wọ́n gbàṣe wá ṣe gbòdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnú àgbàlú yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀ torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kò ní ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ̀ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bí pé ká wà ń rà kíkan ni ẹ wàá rí gbogbo ntá ńlá akọjá nílé dúnìyà yìí gan wọn fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàlú kí ni wọ́n ń pè lẹ́yọnú gan fúnra ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ẹ̀yọnú fún yín ẹni tọ́lọ́run bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn ó ń ṣílẹ̀kọ̀ ẹ̀yọnú ayé ń lórí gbà lẹ́yìn bá sì rí ìyọnú ọlọ́run kò yàtọ̀ síta ayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè
8: mo ṣe bẹ́ẹ̀ lẹ́nu kú
5: ìdí ni ti alhaji agba baba laanu ti won fi gbe akanse eto kan kale fawon to ba wa si office won ile to on kilo si dale lori akole wole afeto nu ni eyonu agbalo won ni agbelu agalo agalo garaga ko je ka mo bi aye nre oro eyonu agbalo yi nse lo dabi ile ise abawon ile ise awako ti won se insurance ni be ba ni ile ise won o pe insurance cover e nitori pe njo ti ru oko yi to ba accident bo si je wi pe ile ise lo padanu nkankan won o pe insurance cover e.

ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Ó wúlò fún iṣẹ́ ọwọ́, ó wúlò fọmọdé, ó sì wúlò fàgbà àkóso wá sẹ́ni tí ò kọ yọ́ba àti ìjòyè ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọ promotion rẹ̀. Ó sì ti díù fún, ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ olúwa ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ àkó pé kí wọ́n ó fò tẹ̀lú àti ìrìn àjò rẹ̀ ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé ti ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jí gìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ káwò wípé kọyẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829 bó ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọ́nú àgbàló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò àti aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Báwo mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọ́nú àgbàló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọ́mọ wọn ó dé wọn mọ̀ bálá àánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí kódà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n nígbà táyé wa ń de tolóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọ́nú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ìmọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọ́nú àgbàló tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bábá fi àmì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàló lórí ohun gbogbo tẹ bàbá wa ọ̀nà ó sì gíyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtrààtì ńbẹ̀ kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹ̀yìn.

0: ọkùnrin dandan
1: èyíkéyìí àìsàn ara
0: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́
1: promisan faith
0: àṣírí bíbò
1: ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà
0: bàbá aláàánú kájú ẹ̀
1: àgàgà ìyọnú àgbàlú
0: kò sẹ́ni tí ò yẹ kó ni lọ́wọ́
1: contractors olóṣèlú
0: ń lọ fún interview
1: ìyọnú àgbàlú kọjá bẹ́ẹ̀
0: táwọn kan bá di aláàjì àgbà
1: yóò tún
0: torí àdì tún ń tíyọ̀
1: ọjà rẹ ò ta ni
0: ò fẹ́ gbọ́mọjọ́ oyún ìjú àṣírí bíbò
1: àtúndì àṣínà
0: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran
1: ẹ máa pàdé bàbá aláàánú aláàjì àgbà
0: lọ́jọ́jọ́ wednesday
1: thursday àti friday nílùú àkúrẹ́
0: ńlá fẹ́jọ
1: sọ fọlọ́kadà pé
0: ilé bàbá aláàánú
1: ìdí mango lókè ọgbà ló ń lọ
0: saturday and sunday
1: ẹ lè rí bàbá aláàánú
0: ní nagot plaza opposite àlàáfíà hotel
1: ìlú àwọ̀jọ
0: monday and tuesday
1: ẹ rí bàbá aláàánú
0: ní bakusa street
1: opposite ilé ìyá bakusa
0: ìlú ọ̀rẹ́
1: telephone
2: 006 397. Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: ìwọ tó ò ní ṣe tẹ́lẹ̀ tó wá dé lójijì tí nǹkan dàrú ò ń rí owó ńláńlá tẹ́lẹ̀ tó wá jẹ́ lójijì owó yẹn lọlẹ̀ ò wá dé ẹni tí ń ná kan tán kó tó rí mi má jẹ ń tẹ́ wọ́n ti yọ àyè rẹ èrò nìkìtà wọ́n yọ àyè rẹ wọ́n ti fi tẹlòmíì sí tá ń ṣe pàṣípààrọ̀ àyè rẹ lókè tá wá dá ọ padà sí èrò ilẹ̀ àmì ni kò ṣe ẹni yẹn ò ní rìn mọ́lẹ̀ ọ̀la ọlọ́run orí òkè Sioni ló ní kí n sọ fún ọ ẹ wò ó wọ́n yọ àyè rẹ kúrò láàrin àwọn bọ̀rọ̀kìnrin ayé ẹnìkan gbọ́ mi ó dẹ̀ ń ṣe dáadáa tẹ́lẹ̀ o kódà kò sẹ́ni tí ò mọ̀ ọ́ àlájà aláṣọ náà wọ́n ń pè ọ́ ó máa ń taṣọ dáadáa ṣùgbọ́n ní báyìí kò sí nǹkan kan mọ́ ẹnìkan dẹ̀ ń gbọ́ mi o lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti sọ dẹdu arin lẹ̀ ẹnìkan gbọ́ mi o wọ́n tí ì bá délẹ̀ tán ó sì ń rówó oúnjẹ ṣùgbọ́n wọ́n rán mi sí ọ ayé rẹ tí wọ́n yọ kúrò láàrin ibi gíga sàmì méje adágbára báyìí.
1: Yeah.

tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ lójú àlá ọ̀pá àṣẹ ọba tó sọnù sáyà obìnrin ẹni mọ́nú tàyà ọ̀pá àṣẹ ibi gíga tó sọnù sí àyà obìnrin ìwọ ni kò sàmì ó yàgbà gbàdà ọ̀pá àṣẹ ibi gíga tó sọnù sọwọ́ ọkùnrin àbọ̀wọ́ obìnrin mi ò fẹ́ mọ̀ ibi tó sọnù sí agbára oríta tó gba ọ̀pá àṣẹ lọ́wọ́ rẹ ó yàgbà gbàdà gbóhùn olúwa jehovah ṣó lè kígbe wọn mọ tuntun gbé àdúrà kan dé ṣé wàá gbà ẹmú ayé oríta tó mú ògo mi mọlẹ ẹ túwọ́ lára mi ẹmú àwọn àjẹ oríta mẹ́ta ẹmú àwọn àjẹ oríta mẹ́ta tó mú ògo mi mọlẹ sí oríta ayé gbọ́rọ̀ olúwa jehovah ẹ lana lára mi ọ̀pọ̀ yín máa ń kọjá ní oríta orí rẹ̀ adédé dìde jẹrẹ wọ́n ti gbàdé kúrò lórí ẹ ó mọ̀ pé bó ti labẹ̀ kọjá yẹn ó ṣeé ṣe kọjá pé wọ́n ti ró ilẹ̀ bẹ́ẹ̀ ni tàbí wọ́n ń ṣèpàdé lọ́wọ́ lórí ta mẹ́ta tàbí ẹbọra kan ń jẹ bọ́m̀bẹ̀ lọ́wọ́ ìwọ́ wa kọjá ó disrọ́tì tó ń ṣe ẹsẹ̀kẹsẹ̀ agbàǹkálá rẹ nìyẹn orí rẹ kẹ́dẹ́dẹ́ dìde jẹrẹ ó mọ̀ pé ó sọ nǹkan lọ síbẹ̀ ẹ ṣá nígbà míì tó bá la oríta kọjá tàbí ó fẹsẹ̀ kọ mọ̀mọ́ gbogbo ẹsẹ̀ kíkọ ó ń kọ́ ni lásán gbogbo jàǹkárí ìwọ̀ ìta kọ́ ni lásán wọ́n rán mi sí ọ ìgbà míì tó bá lọ gbàdúrà tó wọ́n ń bọ̀ láti ibi àdúrà tí jàǹkárí ìwọ̀ kọ àbọ̀sẹ̀ gbàdúrà tán láàárọ̀ ó jáde kú lé jàǹkárí ìwọ̀ kọ ẹ̀ wọ́n fẹ́ da gbogbo ire ọjọ́ yẹn nù ni ẹ ṣá wọ́n rán mi sí ọ èmi ni kò dọ́lá ẹ̀mú ayé oríta tó mú ògo rẹ mọ́lẹ̀ tí ò jí o tẹ́gbẹ́ láyé ó yẹ kó máa lanà o kó máa lanà o àmì rẹ kó máa lọ tẹ̀lé mi kó máa lanà kó máa lanà kó máa lanà ẹ̀mú ayé oríta ó yẹ kó máa lanà ẹ̀mú àwọn àgbà oríta mẹ́ta ó yẹ kó máa lanà kó máa lanà àṣàṣì inú ẹ̀bọ oríta àṣàṣì inú ẹ̀bọ oríta. Sọ̀sọ̀bírí ní jẹta ìyá mi ní kẹrù àdẹ́lẹ̀ ẹ̀yí wọlé sàmí o èmi ní kò dọ̀lá o èmi ní kò dọ̀lá o agbára inú ẹ̀bọ oríta àṣàṣì inú ẹ̀bọ oríta tí wọ́n fi gba nǹkan lára rẹ bó ṣe fò sókè lẹ́ẹ̀mẹta iná gbé jáde lára rẹ ẹ fò sókè tó gbé jáde.
the gun will do at you. Koto Dagometa or some Friday. Koto Dagometa or some Friday. Samuel Boguanim Fiagbara and Bobodia. And if Fiagbara to Jolita Bodia. Sami Bobo wants to go so. Iya je ti ojo simi Iya je ti oja adura re ogba Iya je ti ndadura re danu Bo ti fo soke yi Le meta yo Ko to dago meta Osan Friday Oya ko ti gbokunso Wa duro ati gba to ti ku ile Iya je to ni o folo ma pada sile On the anti-cool, off your bed, dealer, off your well, ah, I am Buru. On what you look by that, Sile, when you watch 1 year, Silo, and keep the soccer milk. Soccer alone was summer. Soccer, Yayel and women. Soccer and Lamanuadum. Soccer.

0: sọgbàgbọ.
1: Olúwa wígbà. Orí ẹ̀mẹ́ta ni ká forí yẹn. Ẹjọ́ Friday lẹ́lẹ́kẹta. Tó bá pé mẹ́ta. Ìgbà àárọ̀ rẹ. Tí orí rẹ ò sàn síre. Ìgbà ọ̀sán. Tọ́lá dẹ́kọ́rí rẹ sàn síre. Wọ́n ní kéde o. Alẹ́ rẹ ò ní bàjẹ́. Mẹ́ta ni o. Àárọ̀ rẹ. Wọ́n jẹ́ kó oríire gbẹ́mú. Ẹ̀lò. Ilẹ̀kùn ọ̀sán ò tíì tì. Ta ló gbàgbọ́
2: bẹ́ẹ̀.
1: Wọ́n mọ̀ ní sọ fún ẹ pé. Kí ọ̀sán rẹ tó lọ. Wà á dálé sẹ́lá lẹ̀. Kí alẹ́ rẹ tó wọlé. Kí alẹ́ rẹ tó dé. Wọ́n ní sọ fún ẹ pé. Òkìkí ògo rí ó ti mi ayé. Ibi owu tó bá fẹ́ lọ. O jẹ́ ifọ̀ orí ẹ̀. Ní ọjọ́ Friday. Ibi o bá ti ń gbọ́ mi. Mọ́ bọ̀ lórí òkè. Sí ó nè. Àrẹ̀mọ̀lẹ́kan. Àtàárọ̀ láti wà mẹ́. Àti Tuesday mo ti dé.
3: O ń táyé gbé sí ẹ lára tó ní kó pa ẹ́.
4: Lórúkọ Jésù.
3: Mo sọ tẹ́lẹ̀.
4: Oye sà.
3: Ọfà yẹn jáde lára
4: ẹ. Ẹ̀rí Jésù.
1: Àní wọ́n ní fọ orí ẹ̀ ní Friday. Ibi owu tó bá fẹ́ lọ. O jẹ́ ifọ̀ orí ẹ̀ ní ọjọ́ Friday. Ibi o bá ti ń gbọ́ mi. Mọ́ bọ̀ lórí òkè. Sí ó nè. Àrẹ̀mọ̀lẹ́kan. Àtàárọ̀ láti wà mẹ́. Àti Tuesday mo ti dé.
3: O ń gbọ́ mi báyìí báyìí.
5: O ń gbọ́ o. Jésù.
1: Ẹyẹ rẹ ìlọrí o.
5: Ìlọrí.
1: Olúwa wígbé. Ẹ jáde tán o.
5: Jáde o.
1: Ẹ ké pe Olúwa.
5: Kábíyèsí o.
1: Ẹ jẹ́ ké pe Olúwa.
5: Bẹ́ẹ̀ni o.
1: Ní kutukutu òwúrọ̀.
5: Jésù.
1: Sẹ́díọ̀mù lolúwa pé.
5: Sẹ́díọ̀mù la máa lo.
1: Lolúwa wígbé.
5: Ó yẹ sà.
1: Kí a ké pe òun.
5: Ayérayé o.
1: Ní abí ọ̀run.
5: Ayérayé o.
1: Ká dojú kojú ọjọ́.
5: Jésù.
1: Ó ti ní àwọn ìgbésẹ̀.
5: Bẹ́ẹ̀ni o.
1: Tí Olúwa ní agbé.
5: Kábíyèsí Ọlọ́run.
1: Aṣọ funfun.
5: Aṣọ wáì.
1: Ní kó wọ.
5: Bẹ́ẹ̀ni o.
1: Yáda ní kí dáàrù.
5: Jésù.
1: Olúwa wígbé.
5: Kábíyèsí o.
1: Aṣọ funfun.
5: Ó yẹ sà.
1: Ní kí o wọ.
5: Ayérayé o.
1: Ṣùgbọ́n.
5: Yẹ sà.
1: Gbogbo èèyàn.
5: Ẹ o.
1: Yóò ní.
5: Kábíyèsí o.
1: Aṣọ pélébé kan lọ́wọ́.
5: Yẹ sà.
1: Tó jẹ dúdú.
5: Ayérayé o.
1: Aṣọ pélébé kan.
5: Aṣọ pélébé kan.
1: Tó jẹ dúdú.
5: Jésù.
1: O lè lọ ra wọ́. O lè yí ra yáàdì ẹyọ kan.
5: Bẹ́ẹ̀ni sà.
1: Tó jẹ aṣọ dúdú.
5: Ẹ o.
1: Tàbí.
5: Yẹ sà.
1: Tó bá sà láṣọ dúdú kan lé.
5: Bẹ́ẹ̀ni sà.
1: Gé díẹ̀ dání.
5: Jésù.
1: Ẹ sà.
5: Ó yẹ sà.
1: Aṣọ dúdú laṣọ ayé.
5: Bẹ́ẹ̀ni o.
1: Aṣọ dúdú ni tàwọn ọ̀fọ̀.
5: Bẹ́ẹ̀ni o.
1: Mo mọ̀ kéde o.
5: Orúkọ Jésù.
1: Méjèèjì ò ní wọlé rẹ o.
5: Àmì Jésù.
1: Èlì dàrú àgẹ́dẹ́ bìjà.
5: Orúkọ Jésù.
1: Olúwa wígbé.
5: Yes Lord.
1: Ẹ mú ọ̀fọ̀ jáde.
5: Ẹ o.
1: Kúrò ní ilé wọn.
5: Kábíyèsí Ọlọ́run.
1: Ìlọrin o.
5: Ìlọrin.
1: On the 23.
5: A máa múra o.
1: 23.
5: 23.
1: Lágo méje àárọ̀.
5: Méje àárọ̀ kùtù ni o.
1: Ní stadium.
5: Bẹ́ẹ̀ni sà.
1: Olúwa wígbé.
5: Ó yẹ sà.
1: Ẹ jẹ́ àgbàdua o.
5: Ẹ̀dìdẹ́.
1: Àgbàdua
5: o. Ẹ̀dìdẹ́ o.
1: Ẹ̀yin náà wo tó ṣẹlẹ̀.
5: Ó yẹ sà.
1: Ẹ́.
5: Kábíyèsí o.
1: Ọmọ rẹ ò ní bọ́ sọ́wọ́ agbé nípa.
5: Àmì Jésù.
1: Ọmọ rẹ ò ní bọ́ sọ́wọ́ ajínigbé.
5: Àmì Jésù.
1: Ọmọ rẹ ò ní rẹ́rìn fẹsẹ̀ sí.
5: Àmì Jésù.
1: Abiyamọ.
5: Kábíyèsí o.
1: Wọ́n ní sọ fún ọ pé.
5: Ó yẹ sà.
1: Ọmọ rẹ. Kò ní dèrò inú igbó.
5: Àmì Jésù.
1: Ẹ̀rú agẹ́dẹ bìjà náà tán.
5: Kábíyèsí
1: o. Ọmọ kéde o.
5: Ẹgbẹ́ o.
1: Ọmọ rẹ.
5: Orúkọ Jésù.
1: Tó jí ayọ̀ fún ọ.
5: Jésù.
1: Kò ní jórísun ẹkún fún ọ.
5: Àmì Jésù.
1: Ẹlú ara nẹ́kẹ̀tà.
5: Kábíyèsí o.
1: Wọ́n ní kí n sọ wígbé.
5: Jáde wáyé.
1: Gbogbo abiyamọ.
5: Ẹgbẹ́ o.
1: Gbogbo abiyamọ.
5: Ẹgbẹ́ o.
1: Lórí ọmọ.
5: Jésù.
1: Ẹkún yín tán o.
5: Àmì Jésù.
1: Ẹkún yín tán o.
5: Àmì Jésù.
1: Ìlọrin o.
5: Ìlọrin.
1: Ẹ mọ̀ jáde o.
5: Ẹ dìde.
1: 23.
5: 23.
1: Ẹ sọ fúnra yín.
5: Bẹ́ẹ̀ni sà.
1: Mo nílò.
5: Kábíyèsí o.
1: Aṣọ dúdú.
5: Aṣọ dúdú.
1: Aṣọ dúdú.
5: Bẹ́ẹ̀ni sà.
1: Pélébé kan ni.
5: Ẹ o.
1: Ìyókò mọ̀ tiẹ̀ tó ọ̀pá kẹ̀ngẹ̀.
5: Bẹ́ẹ̀ni sà.
1: Ìbàjẹ́ kékeré.
5: Isaac Ankachief yẹn.
1: Ẹ̀mí Isaac Ankachief.
5: Bẹ́ẹ̀ni sà.
1: Lọ bá ń gé.
5: Ẹ o.
1: Lọ gé.
5: Ó yẹ sà.
1: Isaac Ankachief.
5: Bẹ́ẹ̀ni sà.
1: Aṣọ dúdú.
5: Aṣọ dúdú.
1: Bá mi mú wá.

ọkọ mi ń ṣàfẹ́rí rẹ ní gbogbo ìgbà olówó orí mi. Àdúrà mi sẹ́lẹ̀dọ̀ ni pé ká jọ lọ́ra wa pẹ́ àti pé àwọ̀ rẹ nìkan ni kó máa kẹjà lọ́dẹ mi. If there is one thing my heart truly desires, it is that as these years go by, our love for each other never goes stale. 'Cause I love you.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìje yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìje yìí kì í ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

ìyá bá tílé àlàkẹ́ olùdáwọlà rẹ̀ nígbà tiẹ̀. olùdáwọlà tiẹ̀ nígbà tiẹ̀ ní ìjẹ̀bú gbóni. ìyá nígbà tílé àlàkẹ́ ti ń ṣe fàájì tiẹ̀ lọ́dún náà lọ́hùn. Rotimi Jaiye Ọba Roscoe ẹ̀ ǹlẹ́ ń bẹ̀ un.

èèyàn bà tílẹ̀ àlàkẹ́pọ̀ ẹ̀hún àti wákà rẹ̀. Àwọn ti ń lo dọ́là láti bí ọdún 1974. Wọ́n ti ṣàwọn orin lóríṣiríṣi. Tá a bá ń sọ̀rọ̀ nípa ọdún wákà, ó ń gan lẹni àkọ́kọ́ tá a kọ́kọ́ gbọ́ nípa rẹ̀ tó jẹ́ pé ó mú àwọn èèyàn lọ́dún náà lọ́hùn-ún. Ẹ kọ́kọ́ dìyẹn múná, ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ kiyín. Níbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ gbé ti ń gbọ́ wa.

Jubrila darọpalẹ tó ń jọkọ ìyá Bàtílẹ̀ Alakẹ́. Ó nílò ni fún Haruna Sọlá lọ́dún náà lọ́hùn. Jubrila darọpalẹ yìí. Òun jẹ́ ẹbí Haruna Sọlá ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò làwọn méjèèjì jọ jẹ́. Wọ́n wá jọ nílù fún Haruna Sọlá. Gbogbo ẹ̀ náà láti ìlú Ìjẹ̀bú Ugbó. Haruna Sọlá ló dá ọ̀la ń jẹ̀bú Ugbó Àtẹ̀kọ́. Ìyá Bàtílẹ̀ Alakẹ́ ló dá ọ̀la ń jẹ̀bú Ugbó. Àti Jubrila darọpalẹ̀ tó ń jọkọ Bàtílẹ̀ Alakẹ́. Ní gbogbo 70s yẹn, pàápàá jùlọ ọwọ́ ọ̀bẹ̀rẹ̀ 70s. Wọ́n rí i pé ìyá Bàtílẹ̀ Alakẹ́ olóhùn tó dáa ni àwọn gbogbo iléeṣẹ́ rẹ́kọ́ọ̀dù dédé lọ́ fẹ́ kó wọ́n máa bá wọn gbá orin jáde. Wọ́n á máa gbá orin jáde iléeṣẹ́ wọn. Ó gbé jáde, ó ṣe àwòrin jáde ní Decca West Africa. Ó ṣe fáwọn Leaders Record. Àti àwọn míì bẹ́ẹ̀.

Noah Sembella. Lati ikare akoko omo le oluje o je fun la won e le nbeun e ye ni ba di yo escort latomu oke e ye ni ba e jeun otaru lati oba akoko gbogbo awon ololufe wa to ma di odun 1977 sadede lago faji la tun gbo nipa oniwaka mi to jade eleyi to je pon so fun wa ngba na ko mo kekere lenje lenje ko ijombu omo odun mesan ba wa lo odun mesan to jade loniwaka yi salawa abeni lo to ohun re kere pupo ngba na sugbon o jo omo odun mesan lo ọkọ̀ fìyẹ gbó amọ́ra ń gbà ẹ ni àwọn iléeṣẹ́ rẹ́kọ́ọ̀dù tó ń gbà orin jáde àwọn leaders record ó jọ ọmọdún mẹ́sàn-án lọ. ẹ rí ṣùgbọ́n ìràwọ̀ salawa benin ó tàn kíákíákíá nítorí ẹ̀bùn tó lẹ́dùnmọ́ rẹ̀ fún. ẹ̀pẹ́ alárò ògún mọ́ dẹdẹ́ níbẹ̀ lòún wà tó ti wá sẹ́kọ̀ọ́ pé kó wọ́n máa sọ̀rọ̀ àjíjá tiẹ̀. Akínbọ́lá Isaac pastor ni ẹ̀lẹ́mbẹ̀.

sọláwà wọn lọ́ndọ̀n tán ilẹ̀ mi ti tì kóṣọ́ ọmọ kékeré náà lélẹ́yìí sóhun lélẹ́yìí sóhun lélẹ́yìí láti bẹ̀ lọ. ó tún fò bí ẹyẹ ó lọ fún húmúra nítọdún náà lọ́hùn ní mọ́kà. húmúra tiẹ̀ lọ àbí fún ti hajj ló lọ fún lọ́jọ́ náà. hajj ló lọ fún torí pé ńgbà tí ó fi padà dé sí orílẹ̀-èdè wa nàìjíríà. wọ́n fún sàláwà àbẹ̀ ni wọ́n fún lórúkọ tuntun ajá lọ́ndọ́nà náà pẹ̀lẹ́gọ́ náà lọ́hùn. àwọn kan wọ́n ń gbé hùn wọ́n tún wọ́n ń gbẹ̀ káàkiri pé bóyá àárín sàláwà àbẹ̀ ni pẹ̀lú yaba tílẹ̀ àlàkẹ́ bóyá àárín wọn ogun àá. irú ọ̀rọ̀ wúrárárá o nìyẹn. sàláwà àbẹ̀ ni sí yaba tílẹ̀ àlàkẹ́. ìyá àgbàlagbà ní bàtílẹ̀ àlàkẹ́. àwọn yẹn nígbà tí wọ́n ń kọ sẹ́lí kiri aré sẹ́lí lọ́gán náà lọ́hùn-ún ó tó di pé ó wọ rẹ́kọ́ọ̀dù pé ọbẹ̀ sí ní gbé rẹ́kọ́ọ̀dù jáde nìyá bàtílẹ̀ àlàkẹ́ tó ń ti lo dáúlà tiẹ̀. ẹ wá gbọ́ ọmọ ní kan túnú. sàláwà ọbẹ̀ ní òkú yan bàtílẹ̀ àlàkẹ́ kéré rárá ìdí abá ni wípé tó ń bá wá ní eré ní gbogbo agbègbè ìjẹ̀bú bóyá ìjẹ̀bú òde ni àbí ìjẹ̀bú àgọ́ òwòye ni àbí gbogbo ẹ̀ pátá yóò dé ìjẹ̀bú gbogbo yóò kí sẹ́yìn bàtílẹ̀ àlàkẹ́ ńbẹ̀ yóò fojú rí i pé ìyá mú ni wá kíyín ni. ìyá bàtílẹ̀ àlàkẹ́ ló dáúlà kó tó di pé òrèlé àgbà kó tó di pé ojú ọlọ́run nípè. òun sì wọ 78 years kó tó di pé ó kú.

0: ẹnu ọlọgbọ́n méjì ló fà mí lọ ìyábà tílé àlàkẹ́.
1: Bàbá ló pè é.
0: O ṣe.
1: Ìdọ̀bálẹ̀ ló mọ̀ máa kí bàbá o nílẹ̀ yìí.
0: Ọlọ́gbọ́n ṣáṣáṣá tí ò takókó omi ṣe.

ọlọgbọ́n sásá sá ni ò ta kókó omi sí ti aṣọ mọ̀rànmọ̀ràn kan ni ò lè káyéyè pẹ́ẹ́lẹ̀ o ṣe alárìnà kákan ò lè sọbi tílẹ̀ pẹ̀kún sí ìwọ́ gbọ́n ẹ̀mí gbọ́nbọ́gbọ́n bá di méjì rẹ́gírẹ́gbí ló máa gún ẹ wá gbọ́ Haruna Sola ṣe dáró dáró palẹ́ lọ́dún 1982. Mọ̀kànmọ̀kàn ni kinní yìí máa ń kàn ńgbà tó di ọdún 1983 ọdún tó tẹ̀lé. Haruna Sola náà ó jọ́nà nípè ó bani lọ́kàn jẹ́ púpọ̀. Ikú Haruna Sola ó mì tí ó milẹ̀ tìtìtìtì lọ́gbọ́n náà lọ́hùn. Àwọn lóko lóko àwọn èèyàn lóríṣiríṣi. Wọ́n wá sí ti Haruna Sola. Àgbà olóṣèlú ni ọba Fẹ́mi Awolowo yọjú síbẹ̀. Bísí ọ̀nà Ọbànjọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ náà ó yọjú síbẹ̀. Àtàwọn èèyàn lóríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀.

0: tawo yi jade o je awo to je pe ko popular ninu awo orin chief commander Ebenezer Obi e so pe nitori kini le happy taiwo azan awo orin jawo orin ti o fi be jai lu mo ka fa won to mo nipa gbo fa jinu awo chief commander
1: abere lowo oluwa
2: tolorun oba le momo olorun oba ma le baba
0: e so pe ntori kini awo orin de ka west africa se won ti popo supo idi ti won o fi gbawo orin jade
1: o bere lowo oluwa
2: tolorun oba le momo
0: Lọ́dún 1979 tí wọ́n mú tán wọlé fún rẹ̀kọ́dì ẹ̀ tí wọ́n fi gbé jáde.
1: Ó bèrè lọ́wọ́ Olúwa.
2: Tọ́lọ́run ọba ni mo mọ̀, Tọ́lọ́run ọba máa ní bàbá.
0: Ó yà yàn lẹ́nu lọ́gbọ́n náà lọ́hùn. Bóyá Masters ẹ̀ ni wọn ò rí ni o. Kí o wá yé èèyàn.
1: O ṣẹ̀dá mi sáyé.
2: Tọ́lọ́run ọba ni mo mọ̀, Ọlọ́run ọba máa ní bàbá.
0: Oríkàwọ̀ orin yìí ó tó jáde tí wọ́n ń retí ẹ̀. Àwọn orin kan ti kọ́kọ́ jáde. Lọ́dún 19, àwọn orin bíi méjì gan ló ti ẹ̀ jáde tẹ̀léra wọn. Lọ́dọ̀ chief commander. Ó kọ́kọ́ gbé kan jáde ìgbà láyé ọ̀rẹ́ mi tẹ́ ẹ̀ bá gbàgbé. Àsìkò ní gbogbo nǹkan láyé. Eléyìí tó ti ṣe fún ògbóǹtarìgì agbábọ́ọ̀lù nìyẹn Ṣẹ́gun Ọdẹ́gbàmí.
1: Ọ̀nà mi hàn mí.
2: Ọlọ́run ọba ni mo mọ̀, Ọlọ́run ọba máa ní bàbá.
0: Ó tún ṣe mí. Eléyìí tó sọ pé kò sí orílẹ̀-èdè tó dàbí ilẹ̀ bàbá òun.
2: Ọlọ́run ọba ni mo mọ̀, Ọlọ́run ọba máa ní bàbá.
0: Àwọn orin tó ti sọ̀rọ̀ nípa lékè lékè gba mi lékè o àjẹ́ bá gbàgbé. Àwọn tó mọ̀ nípa agbo fàájì mọ̀ nípa ohun tí mò ń wí. Lóde má ṣe ṣìṣì kan látẹ́gùn. Àwọn orin tó yẹ kó pọwọ́ lé. Wọ́n sì ti rìkọ́ọ̀dù eléyìí wọn ò rí. Ṣùgbọ́n gbà tó bá di ọdún 1988 àwọn gbàwọ̀ orin yìí jáde kò fi bẹ́ẹ̀ gbajúmọ̀ létí àwọn èèyàn púpọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Nítorí wípé ńgbà táwọ̀ yìí máa jáde àwọn tempo tí commander fi ń gbàwọ̀ orin jáde ńgbà yẹn ti yàtọ̀ sírú àwọn eléyìí. Àsìkò táwọn eléyìí jáde. Àsìkò ẹni dúró dèrè lúwe o tẹ́ ẹ̀ bá rántí tẹ́ ẹ bá yẹ pé ẹ gbàgbé. Irú tempo gbà yẹn lọ́ fi gbélé yìí jáde. Bá ń ṣe kinní wọ́n mi ò fẹ́ gbọ́ ṣìṣì kan látẹ́gùn kí ló fàyùn.

ǹlẹ́ mùtíù mùtíù kékeré òun náà ló sì wà ńbẹ̀ ńgbà yẹn símọ́nì ayélabówó ń kọ́ ó wà ńbẹ̀ ṣùgbọ́n bàbá akilápá ló ń bá fún mùtíù kékeré.

0: Hakim Omodide. Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọn.
1: Ìràwọ̀ sẹ́ṣọ́ kan ṣoṣo ló ń ṣùpá.
0: Tinúkẹ́ láti ọ̀wẹ́nà. Ẹ̀yin olólùfẹ́ wa dédé ẹ̀ tí sùn ẹ̀dá oorun mójú. Ẹ̀rù kúkùkùkù ń tojo yìí. Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọn.
1: Ìjogún máa ṣe bí ẹ̀lùmọ́ ẹnìbọdì dìmọ̀ bárò ló láṣọ.
0: Kúkùkùkù ń tojo ọpa kẹrẹkẹ ń ta lágẹmọ. Kò sẹ́ni tó mọ̀ dí òjò bí ò ṣe sango.
1: Olè

bẹ ẹ wá gbọ o bí wọn bá lóun jọga fújì kan tán kọ máa fẹ gbẹ bàbá ẹ kọ ni lọgán náà lọhùn tẹ ẹ bá gbàgbẹ irú kilele elédùmarè àwọn kan ń ṣe ìkìlọ pé kí alájà àgbà ó ṣe pẹlẹpẹlẹ o nítorí pé kẹnẹrí àgbàlagbà olórin ni kì í ṣe ọmọdé lédè kúkúrú wọn ṣá kúkúrégbé bẹẹ ṣùgbọn kò sẹni tó pè wọn jókòó ń bì kan pé wọn jọ parí ìjà fún wọn mo bá lè jágbé ti parí gan mo ti ṣàlàyé fún yín pé ìlú òmù àràn láti ọdún tó ti pẹ́ ńgbà tó wá di ọdún 1993 kí doctor before doctor tó jáde tí gbogbo ẹ̀ tún rú sókè tán làwọn èèyàn wá sọ pé nǹkan míì yóò ṣẹlẹ̀ lágbo fàájì irú kí ló fẹ́ ṣẹlẹ̀ lágbo fàájì yìí ṣùgbọ́n nípa tí lómù àràn lọ́jọ́ náà ọlọ́run jẹ́wọ́ agbára rẹ̀ tó fi jẹ́ pé bóun ló ṣe jẹ́ gan tí àárín àwọn méjèèjì fi padà wá gún tó fi di pé alhaji àgbà rí Orlando lójú agbo wọ́n jọ pé wọ́n láré ni wọ́n pa alhaji àgbà wọ́n pe Orlando náà Orlando tiẹ̀ sọ pé kọ́ mọ̀ jẹ́ ká alhaji àgbà ó mọ̀ wípé òun bọ̀ wá òun nítorí pé tó bá mọ̀ kò ní yọjú kò ní wá gbá yín ṣeré yẹn nítorí pé àti fojú kan òun rẹ̀ yóò lágbára oníkà má jẹ́ kó mọ̀ wọ́n ṣe lóhun kan wọ́n ṣe lóku òru wọ̀n jẹ́ ká alhaji àgbà mọ̀ nígbà tó dẹ̀ máa dé tọ́rí pé Orlando náà pè sórí orí fíìdì táwọn méjèèjì jọ máa wà kò sí ṣe kò sáyè ṣe ó gba kámú ni ẹ̀rí nígbẹ̀yìn gbẹ̀yìn ó wá kí Orlando lórí fíìdì ọ̀nà wo ló gbà tẹ́ ẹ̀ bá gbàgbé nípa pé irinṣẹ́ ń kúná wọ́n alhaji àgbà lára lọ́jọ́ náà lọ́hùn náà wọ́n tún pariwo pé kẹnẹrí ti fà jùlọ hàn irú àjùlọ bò ó ẹ̀wọ́n ló ti fà jùlọ hàn alhaji àgbà làwọn oníròyìn tún gbẹ̀yìn ẹ̀ káàkiri ńgbà náà ṣùgbọ́n gbogbo ẹ̀ parí síbẹ̀ lọ́dún 1993 kò sí wóróworo mọ́ adúpẹ́ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká tún mu kí ló tún wà ń bẹ̀ náà mò ń bọ̀.

0: ẹsẹ pẹlẹpẹlẹ.
1: Ẹni a tó jọ kúlẹ̀.
0: Èjì méjì lọ̀rọ̀ ń rìn méjì lárọ̀ bàbá èjì méjì lárọ̀ ń rìn.
1: Ọmọ kan mo ní rúgbọ ní ọmọ.
0: Ìwọ́n bá lo gbọ́fá olóògùn.
1: Ètò yẹn ni ìdánú ẹ̀dá lè.
0: Ó fi yí padà pé ẹni tó fẹ́ bí lè ní.
1: Yàgbá.
2: Bàbá ń dájú wọ̀.
0: Ó má ṣe wálé ayé, ó kù sí ọlọ́wọ́, ó kù sọ́wọ́ ọlọ́run ọba, ọlọ́run ọba yóò fi títóbi agbára.

0: àlejò.
1: Ẹni tó ti wà lákọọ́lẹ̀ rẹ̀ pé.
0: Kẹ́ni àgbà.
1: Kẹ́ni ni ó jẹ́ èèyàn.
0: Ó jẹ́ ẹni àgbà.
1: Ìwálẹ̀ fẹ́ yí padà fẹ́ kò ní rí bẹ́ẹ̀.
0: Àmọ̀ mo lórí mo lómi.
1: Ó kùn yí ó kọ lọ́run.

0: ẹni
1: tẹlẹdùnmọ rẹ lòun ó gbéga lẹni
0: toraye ti wa
1: ẹni ni ìwé tí wọn ìwé tiẹ wọn ti síwèé kan tiẹ náà lẹni
0: toraye o wa la wa
1: ẹ wa ni ẹ yí padà ọkùn tẹ bá fẹ ta sí
0: omi o ẹ wá gbà mí
1: gbọ
0: ayẹlẹ tó yẹ ni
1: a kì í bọ ẹlẹdùnmọ rẹ ṣe ìdíje kẹyìn ọrọwọ mú láéláé
0: ìdí
1: àbá ni wípé orí ní ní dánìyàn nìkan kì í dọ́rí ẹlẹ́dùnmọ́ rẹ̀ ní dánìyàn kì í dánìyàn ẹlẹ́dùnmọ́ rẹ̀ ní dánìyàn kì í dá ẹlẹ́dùnmọ́ rẹ̀ ọwọ́ ọlọ́run ọba ní gbogbo ẹ̀ wà
0: ohun
1: gbogbo pẹ̀lú akọọ́lẹ̀ ẹ̀dá láyé
0: ayé ṣe rí kílẹ̀
1: ìdíbẹ́ tó máa dé láyé ò ní ṣàìdíbẹ̀ ni o.

ẹni tó lè máa ta fà wúrúwúrú lábẹ́lẹ̀ lẹ́yìn. Ìkànnù ẹ̀dá le jù. Tinúbà ti mọ́ Tinúbà ti dá ọfà wúrúwúrú tó ń ta yẹn kò lè rìn débì kan tí ó fi rẹ̀. Inú àsẹ̀ǹbẹ́là ògébú sẹ̀ǹbẹ́là bó tún ti rọ́wọ́ rẹ o. Ojú ò ní tì ọ́. Ẹ wá gbà mí ṣẹlẹ̀ ayé lẹ̀ tó yẹ ní ìkànnù ẹ̀dá le. Inú ògébú sẹ̀ǹbẹ́là mo tún ti rọ́wọ́ rẹ ẹ̀rí mi bá ti wà lórí atẹ́gùn. Àgàgà tí n bá tó wá ń ju náǹsà kan eléyìí tí ó máa mú mọ́ra lójijì ni yóò tún mú ó ní n tó máa ń jù sí mi ó tún ti ju nǹkan rẹ̀ sí mi mo ti wò lórí fóònù mi báyìí ó tún ti wọlé ẹ bá mi dá padà síbẹ̀rẹ̀. Ó ṣe Àdàbà 88.9 FM ní ìlàwà tá a gbé ń dún. Ẹni àgbà mùmù lórí mò ló ní. Ọ̀sọ́mọ náà tó máa jọṣẹ́ àfẹ́lẹ́ tó máa fi wẹ̀. Ó ní omi o. Ẹ wá gbà mí ṣe láyé lè tó yẹ ní ìkànnù ẹ̀dá le jù. Ajímúdẹni ọmọ ọ̀sun ni. Ọ̀wọ̀ mú kìtì ọ̀bọ̀ ọmọ òòsà láàrin ọmọ bàbá òdí àyẹ̀kọ̀ gòdògbò ọmọ ògùn. Ẹgbà lọmọ ọ̀run mìlà. Ẹgbà kó bóde kó gbáre tí ń bẹ lóde ilẹ̀ yí wá fún wa. Bàmí ṣe láyé lè tó yẹ ní ìdánú rẹ̀ dá lè jù. Ara yóò tù yín yóò tù bí kalẹ́ bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tínú rẹ̀ adẹ̀. Àlẹ́ ni ẹgbẹ́ ojú òkun lé. Kò jẹ́ ẹni àgbà. Àti lọ àti bọ̀ kò ní múnira wá. Kò jẹ́ ẹni àgbà mú mú. Olúgbé kí n lé rí mo fẹsẹ̀ méjèèjì mo fi pa yéèyé. Gbọ́mú ní ìlú wo ní omi o. Ó dá fọ́run mi làbára àgbọ́n mi règún aráàlú àwùsí ara dùrùmọ̀ ni àwùsí. Dá lè jù ẹni àgbà ojú òkun lé. Mo ti jí tipẹ́ mo bá kele lórí ẹni mo bá ẹgbà àkàlà lórí àgbọn tuntun. Bá ẹni àgbà ojú òkun lé. Ẹ wá gbọ́. Òmùkámù ní ìrùbọ̀ ní òní. Mo lè ní máa dùn, ó máa lárinrin. Láyé lè tó yẹ ní ìdánú ẹ̀dá. Dídùn toyin, dídùn tàdò, dídùn tìrìkè. Jẹ́ ní agbá. Adébádẹ fọyín sẹ́nu tó bá tọwò tó bá pé òdùn ẹ máa tọ́jú rẹ̀ kò gbádùn ara rẹ̀ tó ní. Ló jẹ́ ẹni àbá fọ̀rọ̀. Ohun tẹ́dùn màrí bá dá bẹ́ẹ̀ ládùn kó máa lọ bẹ́ẹ̀ ni.

0: ẹ̀bá gbẹ̀mí ní gbígbẹ́ ẹ̀bá rù mí rù rù ẹ̀bá sùn mí kiri bí ti kẹ́rẹ́ tí òkun rè gbẹ̀mí sí
1: ọmọ
0: tó bá wù kẹ́ tì mí sí
1: ọmọkàmọ́ ní ìlú òní òní
0: àníṣà ìṣẹ́ni àìníṣà ìṣẹ̀yìn
1: ayẹlẹ tó yẹ ní ìdáná
0: àti afúnkún kùndùkú ọlọ́jà láàrin iṣu kùndùkú nìyẹn gbogbo iṣu wọn gbẹ ilẹ̀ wọn ti ṣú bọ̀ pé kó bá lè wù kó lè ṣe àwọn ọmọ wọn wá pè wọn kúkú ǹdùkú wọn ní bóun tiẹ̀ ṣe jẹ́wọ́ kọ̀ fi sílẹ̀ lásán nígbà tí ọdún tí ó fi mun tí ó fi jọ tí ó fi gùn lórí ara wọn ó tásìkò tí kúkú ǹdùkú tí ó gbéṣẹ́ rẹ̀ dé àti họ àti hun àti hàn hín kúkú ǹdùkú gba gbogbo ilẹ̀ ó gba poroko lọ́wọ́ wọn àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ tá a bá mú kúkú ǹdùkú tá a bá bẹ níbi bẹ ojútùú lábẹ́ni tá a bá fi kanu adùn ló máa bá dé.
1: láyẹlẹ tó yẹ ní ìdáná ẹ̀dá àlejò ẹni àtọ́jú òkúlé ọjẹ́ ní
0: àbá. àwì ń wíwì adùn ni ó bá dé.
2: ṣe ayé bí.
0: adin ní dídín adùn ni ó bá dé.
2: ṣe ayé bí.
0: ajẹ́ ń tutù adùn ni ó bá dé.

0: Hallelujah.
1: Hallelujah.
0: And you just logo. Ọlọ́run ìbàrẹ̀ o.
1: Oh Lord, we worship you.
0: Kábíyèsí Elédùmarè.
1: King of kings almighty.
0: Akọ́dá ayé aṣẹ̀dá o.
1: The creator of all.
0: Agbanilà.
1: The great deliverer.
0: Aṣẹ́gun fúnni.
1: The one that gives victory.
0: Adúpẹ́ ń tẹ́sí lánàá.
1: Thank you for what you did yesterday.
0: Èyí tẹ́tù se lénu.
1: Even for the one you will do today.
0: Adúpẹ́ àdúrà lórí àwọn ọmọ wa.
1: We thank you for prayers over our children.
0: Torí pé ẹdẹ tí yín sílẹ̀.
1: Because you answered us.
0: Ẹ̀yin lẹ ní kátètè gé igi ìlú lẹ̀.
1: You tell us to quickly cut down that tree.
0: Kó tó máa pè ká.
1: You begin to bring branches.
0: Kátètè ṣẹ́ ogun yìí.
1: You quickly cut down the battery.
0: Kó tó da. Anta ofe ko da. Gbogbo àwọn abiyamọ tó ti ṣe tán lónìí.
1: All friends are ready again today.
0: Wọ́n fẹ́ gbàdúrà.
1: They want to pray.
0: Àdúrà ló ń gbà.
1: Only prayer answers.
0: Ṣé ẹ ti kó fọ́tù ọmọ yín sọ̀rọ̀?
1: Have you got the children be correct?
0: Gbogbo ìtẹ́jọ́ ìwà mọ́júmọ́.
1: All of you that join us overnight.
0: Ní òru mọ́júmọ́.
1: Overnight.
0: Ó lágbára o.
1: It was so massive.
0: Wọ́n ní sọ fún ẹ.
1: I must tell you.
0: Ègún tí ò lè mọ ja ọmọ ológo lé yín.
1: That case
0: that was fight
1: through
0: the Egun like father like son.
1: Yes, like father like son.
0: Like mother like daughter.
1: Yi
0: danu lori mi. Eyin omo mi o. Ohun ti mo la koja. E o ni la koja. Emi ati awon omo iya mi. A o ni jagun tawon obi wa ja. Gbogbo eyin orisa idile. Majemu idile.
1: O
0: pori wa wa jiya. E ma sofo danu. Ẹ̀yin májẹ̀mú ìdílé tí ẹ la máa ja ogun bí àwọn òbí wa ṣe ja ogun ní orúkọ Jésù ẹ máa wọlé ẹ̀yin ìpìlẹ̀ búburú tó ń pa ọjọ́ ọ̀lájà ọmọ ológo lèmi o ọmọ ológo làwọn ọmọ mi ẹ̀yin ìpìlẹ̀ búburú ẹ gba ìwòsàn ẹ̀yin ìpìlẹ̀ búburú ẹ gba ìwòsàn ìṣẹ́. Ẹ̀dá mi o, àyànmọ́ mi o, àyànmọ́ àwọn ọmọ mi, jáde nínú yàrá òkùnkùn, gbogbo bí ta tì ọmọ, a jáde ń bẹ̀ lónìí o, kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé Jésù, àtòhun àti yẹ́ ẹ̀nà sọmọ́lẹ̀, ibi ẹ̀sùn èmi àtọmọ mi mọ́, nínú ẹ̀mí ni o, a jáde o, àìsàn tí ò lè ṣàìṣe wọ́n lé wa, fi ayé mi. Fi ayé ọmọ mi sílẹ̀ ṣe àmì gbogbo àmì náà tó ń fi sí ọmọ ológo lára níbi tá a ti bí ọ àmì yẹn parẹ́ ẹ̀yin abiyamọ kan jẹ́ ìyàtọ̀ ọmọ ni o ojú yín ni wọ́n tó di àwọn ọmọ yẹn mọ́lẹ̀ ìdí tó fi rán mi wá rèé o àdúrà máa gbà sá fẹ́ tó bá lè gbà á máa dábà lé kádá bí rí abẹ́ alẹ́ jìrà sá. Mi náà lé ka fada bí liata. Mo di ọwọ́ olúwa mú. Mo fọ n jáde bí wòlí ọlọ́run. Egun asọ́nidẹ̀rù ẹ̀yìn. Àti egun asọ́nidikorofo. Tó ń ja gbogbo ọmọ ológo ilé yìí. Egun yẹn fọ́dà. Egun yẹn fọ́dà. Egun yẹn fọ́dà. Egun yẹn fọ́dà. Gbogbo ìpìlẹ̀ tó ní òrìṣà àtẹ̀bọ nínú. Tó mọ̀ kí ẹ̀ mi ológo kúrú kó gbiná dà orí rẹ̀ ò gbà bí ìṣẹ̀dá rẹ̀ ò gbà bọ̀ orí rẹ̀ ò gbà bí ìṣẹ̀dá rẹ̀ ò gbà bọ̀ orí ọmọ rẹ̀ ò gbà bí ìṣẹ̀dá yín ò gbà bọ̀ mo pàṣẹ back to sender sórí gbogbo ẹni tó fègún àtogun jà yín back to sender back to sender back to sender back to sender in the name of Jesus gbogbo ìyẹn kẹ́mbí tẹ wá. Pẹpẹ tó dìde ogun sí mi. Bí mo ṣe ń kí aleluya. Pẹpẹ ìyalulẹ̀. Pẹpẹ tó ń perí mi níbi. Bí mo ṣe ń kí aleluya. Ògo òsánà iye kí n bọ́ lọ́wọ́ ẹ̀. Ṣé àmì ṣé àmì ṣé àmì. Ẹ já lọ bí pẹpẹ wa. Aleluya méje.
1: Hallelujah.
0: Ẹ kọjú sọ́nà kejì. Ogo nígbà méje.
1: Ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo.
0: Ẹ lọ́nà kẹta. Hosanna nígbà méje.
1: Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna. Hosanna.
0: Hosanna. Anakari ye.
1: Iye. Iye.
0: Iye.
1: Iye.
0: Iye.
1: Iye.
0: Iye. So pe Jesus ye omo mi ye.
1: Jesus is my children live.
0: Jesus ye ise mi ye.
1: Jesus is my work live.
0: Lati oni lo.
1: From today.
0: Gbogbo ibi ti ota ba ran.
1: Ami igbo ese gba eni.
0: O pada sori
1: won. Back to sender.
0: Se ami. Se ami. Se ami.

orúkọ mi ni Caleb Shodia láti Giwa Oke Aro. Ní last year July, a wà ń bí fún program. A wà lórí Lion fún wa ní òróró. Then mo dàbí bẹ̀rẹ̀ sí pray pé ike òróró yẹn Ọlọ́run jẹ́ kán gbé fún mi. So bọ́n yẹn bu díẹ̀ sí mi lọ́wọ́, pásọ tíje kán bojú sókè náà dẹ̀jú sí mi lọ́wọ́. Mo délé, mo fi anoint ọmọ mi. Ní Thursday, la lọ sí embassy ní American Embassy. Wọ́n fún ní visa, ó ti wà lọ́ America nsìn.

0: Oluwawa. Ẹ̀tọ́ ìsúná àwọn kan fẹ́ ìwòsàn.
1: Báyìí pé their finances need healing.
0: Iṣẹ́ àwọn kan fẹ́
1: ìwòsàn. That means their work that need healing.
0: Tó o bá lọ ka Matthew.
1: If you read that book of Matthew.
0: Chapter 10.
1: Matthew Oligawa.
0: Láti verse 1.
1: From verse 1.
0: Ó rán mi.
1: He sent me.
0: Láti wá bá ọ.
1: To tori.
0: Ó sì fún mi ní agbára.
1: And he gave me money.
0: Lórí àìsàn.
1: Ó bẹ́ẹ̀ mi sí
0: bẹ́ẹ̀. Kàbí bẹ́ẹ̀lì fún mi
1: o.
0: Ó pè mí mọ́ wọn sá. Ó fún wa ní agbára. Ẹ̀mí àìmọ́ ní àìsàn. Ó ní ká lè jáde lára
1: rẹ̀.
0: Ìwòsàn. Gbogbo àrùn. Ayá gada bàbá àsàdá. Ẹnẹ́nẹ́ mẹ́rúbà. Àgá balẹ̀ gada. Àyà bí na nú ẹsẹ̀ fọ̀.
1: A ti kò ń jọ mi láti ṣe lé.
0: Ẹ má sádàyà.
1: Àmì mímọ́
0: o. Ogbó ẹ̀yí tẹ́ ẹ sàìsàn.
1: Ọlọ́bí dàtà sí.
0: Ẹ dìde.
1: Arise.
0: Àìsàn jáde.
1: Ṣé ká ti
0: kẹ́sà? Lára rẹ̀.
1: Ọlọ́bí
0: dàtà sí. Orú àìsàn.
1: Lọ́rùkọ́.

0: farapamọ
1: inagbeja ọwọ isọ
0: jade
1: latori de atẹlẹsọ awo yi si
0: maili
1: kejì Isaiah chapter 1 verse number
0: 4
1: awo ti lu yi si mọ ẹyin o ma sọ
0: tẹsiwaju
1: o lati atẹlẹsẹ
0: titi
1: fide
0: ori
1: latori de atẹlẹsẹ
0: ko
1: si
0: ilera
1: afi egbo to ra. Tori a o fi ororo ko
0: wa.
1: Mu ororo fi sori e.
0: Put oil on your head.
1: Fororo sori e. Fororo si.
0: Mu
1: omi.
0: Drink water.
1: Ma le geduza. Gbogbo ẹ̀yà ìsọjọ́ tó pẹ́.
0: Every long time sickness.
1: Ẹgbọ́n ọ̀rọ̀ olúwa.
0: Yes, the word of the Lord.
1: Ipò lẹ farapamọ́
0: sí. Where are you hidden?
1: Ó yẹ gbẹ̀dà.
0: HIV.
1: HIV. Tuberculosis.
0: Hepatitis B.
1: Maya. High blood pressure. Diabetes.
0: Ito sugar.
1: Malekede bale abazunda ligada. Aran mi nipa ororo
0: ni.
1: Benesedia. Tori James chapter 5.
0: James 5.
1: Verse 14 to 15. O lemba size.
0: Is that what I see?
1: Come on to our
0: agba. Then you bring it to the others.
1: Ka fi ororo
0: ko. That we are 19.
1: Oh my
0: Lord.
1: Sorry, last Sunday.
0: Tomorrow Sunday.
1: Ibi to ba wa.
0: Anywhere you are.
1: Gbogbo eka ijo wa.
0: In all our branches.
1: Anointing for healing.
0: Ororo ko oru
1: ku iwo. O ma mu oyin kan dani. O de mu ororo dani.
0: And your oil.
1: Abẹ ni sir.
0: Thank you.
1: Ise to lagbara ni.
0: It's a very powerful
1: assignment. Omi ma duro de ni church.
0: I've been waiting for you at the church.
1: Gbogbo eya ni oyin. Ẹgbẹ́ ìwòsàn. Kàwé James fún mi 5:14. Ẹ ń bá ṣàìsàn nù yín. Kọ́ pé àwọn wòlíì. Kọ́ gbàdúrà sórí rẹ̀. Kí náà ní ká fi kún lórí òróró ni wọ́n ní á lò fún ẹ. Torí à tó ń bèrè pé wá ìtàn fún inú òróró. End of the month. Òróró tó ti ń dúró lórí òkè fún gbogbo èèyàn. Èmi máa fún ẹ ní ilé ọ̀ ẹ̀. O dẹ gbọdọ kú. Toro wúlò. Máa dálé gẹ̀dúà. O ní kú
0: báyìí.
1: O ní kú
0: báyìí.
1: O rí àwọn abàmì sẹ́tọ̀ mi ilé àánú yẹn
0: sí.
1: Gbogbo èèyàn ẹ gbàdúrà yìí mo fẹ́ rádọ. Ẹ̀mí ikú jáde lára
0: mi.
1: O máa lọ tún lọ
0: sí.
1: Ìwú ẹ̀mí ikú tí wọ́n rán sí
0: mi.
1: Jáde. O máa fòókè. Ẹ̀mí ikú. Mi ò ṣetẹ́ ikú. Ìwọ fa ikú. Ìwọ ẹ̀mí ikú. Ẹ̀mí ìnira. Jáde. Maya gada basada. Narami narama. Emi kujade. Opa kujade.
0: Opa
1: kujade.
0: Emi kujade.
1: Opa kujade.
0: Emi kujade. Emi kujade. Opa kujade. Emi kujade. Opa kujade.
1: Oluwawa.
0: Amen.
1: Yes, Oluwawa. O ni ku. Waiye. O ni ku. Waiye. O ni ku. Waiye. O ni ku. Waiye. O ni ku. Waiye. O ni ku. Waiye. O ni ku. Waiye. O bo.
2: Ẹ bá mi yin bàbá lógo. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orúkọ mi ni Ìhùntóyìn Adéníjì láti Ìjẹ́bú-òde. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ó ṣoun lánu nínú ayé mi àti nínú ayé ọmọ mi tó dúró yìí. A ti bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá láti grammar school. Ìgbà yẹn ó ṣì wò yìí wà ní ẹnu ìkọ́ṣẹ́. So ó ní problem kan nínú àṣẹ ilé ọmọ ni wọ́n fi òkúta mẹ́ta dí. So nígbà yẹn lọ́run ṣá mo ń mú kiri kò síbi tí mi ìnáwó dé. So mo ṣàtẹ̀lé bàbá dé ibi ìgbà yẹn. So abẹ́ igi níta bẹ̀ yẹn la wà ni bàbá ní àwọn kan wà ń bí wọ́n fi nǹkan sí ibi ojú ilé ọmọ wọn. Pé tó bá mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ń ṣe ẹ́ kò lọ ra pure water ẹyọ kan kò fi gbàgbọ́ ṣe. Mo wá sọ fún ọmọ mi mo ní lẹ́ni ni ogun ìmáṣẹ́. Ó ní mọ́mì tó bá dẹ̀ lè ṣe owó rẹ̀ ní kúrò ń bí o. Ó ní ó máa ṣe lórúkọ Jésù. So mo wá ra pure water yẹn ó wá ní kán mu sókè. So ó wá ní mọ́mì mi ẹ má sùn mọ́ mi o. Ó wá mu pure water yẹn sókè ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ó pa òkúta yẹn mẹ́ta kékèké. Mo wá sáré wá síbí mo wá pe àwọn ọ̀ṣà. Wọ́n ṣà rally round ẹ̀mí ìdẹ́ mọ́ nǹkan tó ń fi òkúta yẹn ṣe. Lẹ́yìn yẹn bàbá wá sọ̀rọ̀ kan ní ọjọ́ yẹn pé ìwọ tí ò bá nídìí oyún má sùn mọ́ ọkùnrin o ìwọ tí ogun iṣẹ́ fún. Ṣé mọ̀ ọmọ obìnrin ni mi ìlé má bá rìn. Ó dẹ̀ lọ ń gbà yẹn ṣá ó lóyún ó bí ọmọ àkọ́kọ́. Obìnrin ni ọmọ yẹn kò ń ṣe pé ń wọ́ ọmọ o but ogun yẹn ṣẹ́ k ki le mo pe yes olorun wa lori oke yi abi omo yen omo yen wa nsun se omo yen ti po omo dun merin so leyin yen o tun wa loyun mi mo se yawo fun o loyun mi amo nkan to sele so oyin yen fo lo mo wa tun mu pada wa sibi mo ni o ma tun ni mi so nijo yen la tun wa sibi ni baba ni awon to nwoju olorun o no won o le jade jare pe so n wo omo ni mo no n wo omo o le duro sori omo kan mo ni to ba se bo se n lo si ile anu yi meji ni ko toro o de lo looto pelu bi owo te yo fun pelu gbogbo awon eyan gba to de le anu o gbadura osu keji o mi si period we a lo se scan won ni sac meta ibeta so gba to ma bi awon omo yi o fi bi meji to idi ope mi lele o fe dupe lowo olorun awon omo na je wa yi
3: melo le ni ko toro
2: meji ni sir
3: meji
2: be ni sir
3: o wa lo loyun meta
2: be ni sir
3: ayin gba ti ojo ke meji le de bi re ibeji lo ko wa yo
4: hallelujah
3: ibeji re o
4: thank you jesus
3: gbogbo awon to fa ibeji
4: all those that want twins
3: mo fi anu bere
4: with mercy I ask
3: oye gba ibeji ba
4: receive your twins amen
3: egba ibe
4: amen
3: egba ibe
4: amen
3: in jesus
4: amen
3: Olorun wo awon mo
4: yin. Amen.
3: O da won si.
4: Amen.
3: In Jesus.
4: Amen.
3: Mo gbadua.
4: I pray.
3: Arugo elekisa.
4: That's a get the get.
3: To logo re o ni fo.
4: Just your name we don't speak.
3: Ile gbe mi.
4: Let's follow the.
3: Ah, e kem bi te wa. Olorun ti a ori o.
4: The invisible God.
3: Ba mi se ogun airi.
4: Don't get me invisible but to me.
3: Awon ogun airi lonu afefe.
4: There are invisible but to see.
3: Won ti je ise obirin kanun
4: ba. Somebody have finished your work.
3: Won ti ba seyan je. Why did any?
4: And it's an invisible
3: hand. Gbogbo yen ka.
4: Everybody shout.
3: Olorun ti a ori.
4: Invisible God.
3: Ba mi se ogun airi.
4: God can invisible battle for me.
3: To fe so mi di korofo.
4: That to empty me.
3: Oyo yo yo. Baba o me mi mo. Olorun ti a ori.
4: Oya ba mi se.
3: Ba mi se ogun airi. To fe so mi di korofo. Ba mi se ogun airi. Ba mi se ogun airi. E ba mi se. Amen. Kii si eje.
4: It's not blood.
3: Tabi erara. La mba jija ka. Tori ta fi fun mi lasere.
4: No what does I'm giving out.
3: Awon ton be ja to ori.
4: Don't spend you that you cannot see.
3: Don't buy no owo lataku wole.
4: The elder to come where.
3: Ma je mu lo ran mi.
4: Covenant has set me.
3: Ogun airi yen.
4: That don't seem that.
3: Ori.
4: You are not seeing it.
3: O ba kan je.
4: It's destroyed your head.
3: Na wo.
4: Lift up your head.
3: Ogun airi jade lara mi.
4: Don't seem that to hurt up my body.
3: Jade. Ogun ti o se foju ri.
4: You cannot see physically.
3: To them back again.
4: This way, this for me.
3: Yeah, they need no love. Yeah, they not. Yeah,
4: they not. Yeah,
3: they not. Januwe soro soko ogun airi to fe ba kanja ma jade ma jade ma jade
4: Emi
3: ma ti so fun mi
4: what is it that stop me
3: ki ma fun laye
4: I should give you that
3: lati ma so eri yin
4: to test you to test
3: e ma send eri yin
4: please send your testimony
3: 081
4: 081
3: 123
4: 123
3: 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2
4: 1, 2, 3.
3: Ewa ko tu man. Oloja si odo wa.
4: Record
3: eri e.
4: Record your testimony.
3: Make be eri e mi.
4: Don't say that
3: so fele du mari.
4: Tell the Almighty.
3: You the da olari.

0: tuntun. Ẹ kalẹ̀ ọ̀dádi, orúkọ mi ni Ìyáàfin Ọdúnọlá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi o. Opó ni mí, ṣùgbọ́n Ọlọ́run kọjú oore sí mi, ó yà mí lẹ́nu. Mo ń ṣe POS, mo máa ń gbowó káàkiri ni tí màá fi máa ṣe, ṣùgbọ́n Ọlọ́run yà mí lẹ́nu. Ní àdúrà tẹ sọ pé ká gbà, pé ká ka Psalm 1, Psalm 24, ẹ ṣáà ní ká ka Psalm 4, ibi ká kọjú sí ìlà oòrùn, ìwọ oòrùn, gúúsù àti àríwá. Ìgbà tí mo ṣe, Ọlọ́run rán yà mí lẹ́nu, ó rán lóore sí mi, ó fún mi ní 200,000 tó ní màá fi ṣe POS. Dádì ẹ ṣé o, ẹ ní ṣubú ẹ̀mí o, ìpè yín ò ní dira dáradá o. Ẹ ṣé mo dúpẹ́ o, because kó tó fún mi àti ìjà tí mu, ó fẹ́ dogun fún mi, màá jí lóru báyìí. Màá máa sunkún ni, màá máa kígbe Ọlọ́run authority ṣàánú fún mi, ráàánú sí mi. Ọlọ́run dẹ̀ ṣe bí ó ráàánú sí mi, ó fún mi ní 200,000. Ọlọ́run ti, láti ìgbà tí mo ti join ìpè yìí, ó pé mi o. Dádì ẹ ṣé o, ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fàyà ṣé o, ilé ológo tá à ń lé wà ládé bẹ́ẹ̀ o, ẹ ní dèrò ẹ̀yìn pé yóò ní dira dáradá o. Lorúkọ Jésù.
1: Mo sọ tẹ́lẹ̀, I prophesy. Gbogbo tí wọn náà yẹ kó ní. Everything you too suppose to have. Tí wọn jẹ́ o ní. Lọ máa ní. Wọ́n ní pàṣẹ. Inú ilé rẹ. Owó ò ní tán bẹ̀. Kí ló dé kí leléyìí? Wọ́n ra bí asọ́tà. Èdè bè sútà. Ẹ máa kẹ́ ẹ máa mi ara. Ogun tí mo ń pa mọ́ ra. The battery of the jury. Tó ń pa mí lára. That is destroying me. Bí mo ṣe ń jẹ sẹ̀ mọ́lẹ̀. I will stop me my feet. Ó dẹ̀ ń ba nǹkan jẹ́, wàrà dalẹ̀ kìlá, iye ní sùtà, ó pa mọ́ra, ó lè ẹ̀sprẹ̀sì, ó lè ẹ̀sprẹ̀sì, ó sàmọ̀ pé ó kàn fara dà, ẹlòmíì wà ní ọkọ̀, omijé ló fi ń gbé, ẹlòmíì ṣiṣẹ́, omijé ló fi ń ṣe, wọ́n fààyè gbà ọ́ lókè, orógun yẹn ń pa ọ́ lára, ó dẹ̀ ń pa mọ́ra, àlá ni tẹlòmíì. So gbàdúrà ẹyọkàn yìí, mo fẹ́ sọ tẹ́lẹ̀ mẹ́ta.

0: the Lord. The Lord is good.
1: Ogun olugbe bi de ori oke nbi bayi oruko mi rotimi chief rotimi aki pelu mi William lati ilu oro emi ni won pe ni oloro ni ori Facebook so gba ti omo mi obirin first born mi to fe se marriage mi o ni owo kankan lowo phone ti mo nlo phone kekere bayi ni oni mo mu de bi bayi gbogbo bí baba ṣe ń sọ pé àwọn èèyàn àgbà aláàtì àwọn èèyàn àgbà aláàtì mo wá wo ìwọ lóhùn ṣé fóònù náà ni màá fi gba aláàtì mi ò ní báǹkì rí mi ò sí mi mọ pé bóyá pé mò ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ mi ò lálàá mi ò sí àkáǹtì rí so bí baba ṣe wá ń gbàdúrà tí wọ́n ṣe gbogbo ẹ̀ ọmọ mi first born ni lọ́kùnrin ó sẹ́ndì owó pé ká fi lè ṣe mọ́rẹ̀jì ọmọ yẹn àbúrò tó tẹ̀lé ó mówó yẹn ó fi ta tẹ́tẹ́.
2: Àkáǹtì tiẹ̀ lówó dé sí.
1: Ogun leléyìí báwo ni àṣírí mi ṣe fẹ́ bò mo ṣáà wá síbí báyìí ìwọ ọlọ́run tó bá lè ṣe fún mi mo ṣáà dénú ilé bí mo ṣe dénú ilé àwọn tí mo ń tajà fún lọ́dún lọ́sì wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mí èlò lo need owó tí mo tún rí kì í ṣàjọ ó tún ju owó tí mo fẹ́ ná lọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún yẹn lálàkọ́kọ́ mi ò ka mílíọ̀nù rí ní ìgbésí ayé mi pé bóyá wọ́n ń ṣí àkáǹtì mi ò ṣí rí gbà tí mo dórí òkè ògo níbí báyìí ò ní ìgbésí ayé mi tó yí padà sí rí tí mo dẹni tó ń ka mílíọ̀nù tí mo dẹni tó ń lo android first born mi ó bẹ̀rẹ̀ trailer ló ń wà àbúrò ẹ̀ àbí ẹgbẹ́ òun ló ń bá wa trailer kò ríṣẹ́ mo wá mu wá sí bí báyìí ìgbà tí mo mu wá sí bí báyìí ọ̀sẹ̀ kan tó lò báyìí tó dé ọ̀hún ni wọ́n pè tán pè sí iṣẹ́
2: ẹ̀ka change phone now
1: dáde totally ni ó ti di ohun gan báyìí ó ń bọ̀ ó ń bí ó sì máa wá sí bí báyìí.
2: Òun náà ti dodi di ọkùnrin.
1: Bẹ́ẹ̀ ni dáde.
2: Mo fẹ́ fi orí òkè gbàdúrà fún. Ìkan lára má jẹ̀mú tó lágbára jù lórí òkè ni pé ó máa ń change ayé.
3: Yes, sir.
2: Mo gbàdúrà fún ẹ tinútinú.
3: In the name of Jesus.
2: The kind of breakthrough that you have never had.
3: Irú àlùyọ tó o ní ìrírí ẹ̀rí.
2: Tó o ti ní ìrírí ẹ̀rí.
3: That you've never experienced.
2: Ní ìsọ̀kalẹ̀ orí òkè wà ní ìrírí ìyanu náà.

àdúpẹ́ lọ́wọ́ lẹ́yìn fún nǹkan tọ́nà ìṣe lórí ayé mi. Ẹ̀dúpẹ́ nígbé ka owó 35 la fi ṣàdúrà tá máa fi sínú iyọ̀ ní ọjọ́ Monday, ọjọ́ ajé ẹni kó táwa ti fi gbàdúrà fáfúnwá fífọ ọwọ́ wa. Ẹ̀dúpẹ́ okúlùmọṣẹ́ ìdẹ̀sọ̀rẹ́ májẹ̀mú 2000 lọ́jọ́ ẹ̀ wọ́n á fi gba kọ́ńtráàtì 444,000. Mo ṣe àdúrà tí mo máa ń ṣe. Ẹ ṣeun, mo dúpẹ́ o pé mo máa ṣiṣẹ́ láṣeyẹ. Mo tún ṣe extra náà sí ẹ pé yes, Ọlọ́run jẹ́ wa gba ìlú ayé wa lórí àdúrà yín wọ́n gbà lórí wa o. Ẹ ṣeun láti o ẹ̀mí kan ṣiṣẹ́ ìránṣẹ́ o ẹ̀mí fara ṣẹ́ ìránṣẹ́ o. Ọlọ́run àtúbọ̀ wá dúró tèmi àbá ọtọ́rìtì ẹ ṣe o. Mo dúpẹ́ Ọlọ́run mi o. Mo dúpẹ́ ní adùn ayẹyẹ kún. I know I think I'm guilty.